0: Ebotu Obaru.
1: Yes, sir.
0: Ni o ti se ileyin.
1: Bene, bene.
0: Oluma mu je ko mo pe.
1: O ni ta wa gbadura.
0: Mo wonu majemu.
1: Ka bi ese Olorun.
0: Aso tele woli.
1: Oh, yes, sir.
0: Aye re ma yi pada.
1: Sir, meje so.
0: Imbo ni wo wa.
2: Yes, sir.
0: Send majemu yen.
2: O je lo se o.
0: 1000.
2: Yes, sir.
0: 300.
2: 1300.
0: Gbogbo ti to gbo.
2: Gbogbo eyan to gbo.
0: Ni agbaye.
2: Ibi to ba se gbo.
0: GTV. Is 05.
2: Bene, sir.
0: 2 5 2 8 2 8 7 5 2 5 2 8 2 8 7 5 7 5 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 so ma ti se send the oruko e o a ma make sure pe and na oruko yen awon oruko to ba ti wole a ma da oruko yen ni ojo birthday ha yo si dara fun a number te ma send yes
3: I send it to
0: o ti ni lowo
3: a bi to ready
0: won ma be si ni pe number yen
3: 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 0 9 9 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 0 9 9 0 0 0 8 1 0 8 1 0 9 9 0 0 0 8 1 0 8 1 0 9 9 0
4: 090 91 31 43.
1: Ẹgbọ́jọ́ ìbí wòlíì.
4: Ọfẹ́
1: ọfẹ́ bá ti rú tiẹ̀. Ẹkọrúkọ yìí.
4: Ẹsẹ̀ni
1: ẹ̀sìn mẹ́sẹ̀.
5: Ẹnjiníà.
6: Ẹjẹ́ àdókè lọ́hùn.
7: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá Owó Òkòtó. Ní orúkọ Ọlọ́run Àlàyé kò ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o. Bẹ́ẹ̀ni fi aya ṣiṣẹ́ ìránṣẹ́. Ìdí ẹ̀rí mi ni pé ní ọjọ́ ní last term tí wọ́n gbé ìsọjí wá sí inú hall yìí. Mo darapọ̀ mọ́ ìsọjí yẹn. Wọ́n wá paláṣẹ fún gbogbo àwọn ìyàrá ìjọ yìí pé kí wọ́n ra òróró. Ṣùgbọ́n kò sí ₦1 kankan ní ọwọ́
1: mi. Kò sówó lọ́wọ́ yìí.
7: Mo yá owó ọkọ̀ gan débi ìsọjí yìí ni. Mo wá lọ bá dáàdì mo lọ kúnlẹ̀ bá wọn níbi inú mọ́tò. Wọ́n wá wind up. Wọ́n ní kí ni mo fẹ́. Mo ní mo fẹ́ ra òróró. Mo ní ṣùgbọ́n kò sí owó ní ọwọ́ mi. Ẹ̀rú ti ẹ̀ ń bà mí gan láti lọ bá wọn. Ṣùgbọ́n mo fi ìgbàgbọ́ rọ̀ mọ́ pé wọn kúkú ní pa mí. Bí mo ṣe débẹ̀ Ọlọ́run bá mi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀. Wọ́n fún mi ní owó mo dẹ̀ lọ ra òróró. Èmi gan kọ́ mo wá lo òróró yẹn torí ọmọ mi Àkọ́bí níbi tó ti ń ṣiṣẹ́ wọn parọ́ mọ́ pó jalè. Odidi ọdún kan ló fi ṣẹ́ ẹ̀wọ̀n.
1: Wọ́n tún rán lu ẹ̀wọ̀n.
7: Bẹ́ẹ̀ni sà, ó ní mo wá lo òróró yìí fún èmi gan lára ò lo òróró. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Pẹ̀lú ìgbàgbọ́ yín àti ìpè yín, Ọlọ́run jẹ́ kí òróró náà kó jẹ́ iṣẹ́ tí mo ran. Ọmọ mi lo òróró, ọjọ́ tí ó lo òróró yẹn tán ló bá ṣeré jáde. Ọ̀rẹ́ rẹ̀ tó wá parọ́ mọ́ ó ṣeré ló bá dì mọ́. Ó ní Fẹ́mi, má bínú pé mo parọ́ mẹ́ torí wọ́n ti dá dúró sí iṣẹ́.
8: Ẹni ń bẹ nídìí ọ̀rọ̀ ẹ. Sàmí o, ọ̀run máa gbẹ sọ lára ẹ.
7: Dúró ní ibi iṣẹ́.
8: Wọ́n dá dúró ibi iṣẹ́.
7: Mọ́tò tó ń lò wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ilé tó ń gbé wọ́n lè wà jáde ń bẹ̀. Ó ṣàdí pé abẹ̀rẹ̀ sí ní wàwọ̀sùn káàkiri. Mo dé ilé ẹ̀gbọ́n. Ó gbà mí láyè tí tí ńgbà tó yá ló bá chẹ́ǹjì sí mi.
8: Ilé ẹ̀gbọ́n yín.
7: Bẹ́ẹ̀ni mo ti fihàn pé wọ́n ti fi àparí han àlejò.
8: Ilé ti
7: lọ. Mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Wọ́n ti gbé padà níbi iṣẹ́ báyìí. Wọ́n ti gbé mọ́tò fún padà. Ipò tó wá rà tó wá ga ju ibi tó wà tẹ́lẹ̀ lọ. Torí náà ẹ bá mi yan Ọlọ́run Bàbá Owó Òkòtó lógo.
8: Àtọ́ ọdún mélòó tán fi dádúró lẹ́nu iṣẹ́ mọ̀mọ́?
7: Ọdún mẹ́rin, ṣùgbọ́n fi odidi ọdún kan àtọjọ́ díẹ̀ sí ẹ̀wọ̀n.
8: Ó bá di ọdún márùn-ún àtàbọ̀. Láti ọdún márùn-ún àtààbọ̀ kéèyàn dẹ̀ parọ́ ọmọ èèyàn ó dẹ̀ dógún ẹ̀wọ̀n wọ́n lè jáde inú ilé tí ń gbé wọ́n tún gba mọ́tò lọ́wọ́ ẹ̀ ṣe ń púrè fún ẹ̀. Ẹni lọ́rọ̀ ọjọ́ mú ẹni ọ̀dọ̀ àwọn àgbà tí wọ́n fi lé ọkú ọ̀ nínú yàrá ìrànlọ́wọ́ sàmì ara fa ẹ̀mí ẹ̀yà. Mama, ṣé ìsọ̀bi tó gun ayé yìí ti wá? Olúwa wí pé ẹ tuntun ṣàṣìṣe tí ò yẹ ṣe o. Mo kà á nínú ẹ̀mí. Olúwa sọ pé ẹni tó parọ́ ọmọ ọmọ yín kó jalè yẹn ẹbí ẹ̀kọ́ o. Ẹ sọ fún ọmọ yín kó mọ̀ rí bí ọ̀tá
9: torí ẹ̀bí rẹ̀ kọ́.
8: Mo ní Olúwa kí ló dé? Olúwa wí pé ọ̀dọ̀ ẹgbẹ́ yín tẹ́ lọ sọ pé ń gbé yẹn ṣe máa ń rojú ọmọ yín fún.
7: Ìsọ̀ náà ni Àkọ́bí màmá mi.
8: Òun làkọ́bí bàbá yín.
7: Bẹ́ẹ̀ni sà.
8: Ẹ máa ń rojú ọmọ yín fún.
7: Bẹ́ẹ̀ni mo máa sọ̀rọ̀ wọn tán bá ṣẹ̀ mí.

0: ẹni ọrọ̀ ojú ọmọ rẹ fún tó na ọmọ rẹ nípasẹ̀
1: orúkọ Jésù
0: sami arama tábà ìbáyìí
1: ẹni Jésù yes
0: abájọ ẹni yẹn ló lọ na ọmọ yín pasẹ̀ o
2: wọ́n fẹ́ gba lè kúrò ní yàrá ibi gíga mama mama
0: olúwa wípé
2: ìgbà tó sẹlẹ̀ tán ẹ tún kóra yín àtẹ̀yìn àtọmọ àti gbogbo ẹ ẹ tún lọ ń pé lọ́dọ̀ ẹ.
3: Nígbà táwọn àpẹ̀bẹ̀ lógún ti wá ni sá.
2: Ẹ mọ bẹ pé òbẹ̀ lógún ti wá.
3: Bẹ́ẹ̀ni sá.
2: Ìgbà tẹ́ ẹ tún wá mọ bẹ̀ tán ẹ sùmà ọmọ yín tún ṣe rí gbega kẹ́ ẹ tó wá sun ẹ̀rí lẹ́ni olúwa sọ pé ẹ tútù rojọ fún.
3: Nígbà tí mi máa
2: kọ́ ẹ mọ parọ́ o.
3: Mi parọ́ dájú mo sọ fún.
2: Ẹ ti sọ fún.
3: Bẹ́ẹ̀ni mo sọ fún.
2: Wípé ti gbé ọmọ yín padà.
3: Bẹ́ẹ̀ni sá.
2: Wípé wọ́n tún fún mọ́tò.
3: Bẹ́ẹ̀ni sá nígbà tí mo mọ̀ pé
2: wọ́n tún fún nílé.
3: Mi mọ̀ pé òun náà ló ń ṣe mí dájú.
2: Ẹ mọ̀ pé òun ló ṣe yín.
3: Bẹ́ẹ̀ pé ẹ̀jẹ̀ kan náà jọ ni wá ni o.
2: Ẹ̀jẹ̀ kan náà.
3: Èmi náà wọ́n bí lè.
2: Ọ̀nà kan tẹ̀ lè fi escape ọ̀rọ̀ yìí. Ṣé ẹ gbọ́ mi báyìí?
3: Mo gbọ́ sá.
2: Ọ̀nà kan tẹ̀ lè fi escape ni o. Bó wù yín ẹ gbọ́ràn. Bó wù yín ẹ má gbọ́ràn. Olúwa ní kẹ́ ẹ lọ sí orí òkè ògo lọ́dọ̀ bá mi Samujo. Àwọn ló ní àṣẹ. Àwọn ló ní àṣẹ lọ́wọ́ láti tètè bá ẹ̀jẹ̀ yín jà. Olúwa ní kí n rẹ̀ yín lọ́bẹ̀. Ẹ lọ bu omi orí òkè ògo. Bẹ́ẹ̀ bá ti bu bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́. Màá pè wọ́n bẹ́ẹ̀ máa sọ fún wa pé mò ń rẹ́yìn bọ̀. Sọ wa mú yín déwájú bá mi tó bá dé mò ń rẹ́yìn.
0: Bẹ́ẹ̀ bá ti débẹ̀.
2: Ẹ jẹ́ ká fomi yẹn forí fún yín. Kẹ wá mú omi tó kù kẹ lọ fọmọ yín kó fi wẹ̀ fọjọ́ mẹ́ta. Ṣẹ́gbọ́n tí mo wí báyìí. Tọ́lọ̀ ń bá jí ẹ ṣe. Torí ẹ̀gbọ́n yín tuntun ń dáná o. Tí ọmọ yín bá dẹ̀ tún lè mí sí ayé ibi gíga tó wà. Ìpẹ́rẹ̀ ìyá ẹ gbúdọ̀ by force by fire. Ẹ gbúdọ̀ dórí òkè ògo kílé òní tó sú o. Mi ní sọ jù bẹ́ẹ̀. Ogun yín ṣe.
1: Oh, me Jesus.
2: Jesus.
4: Amen.
0: Mommy, see your Saturday.
4: Do not miss Saturday, brother.
0: Oh, man, you're good.
4: The powerful one.
0: I shall Saturday.
4: Saturday night.
0: New York, you're sure.
4: On Mosaic.
0: Aremoleko. On your Saturday.
4: Saturday.
0: On your King Coco Queen.
4: Ayo.
0: Fungo Gorito Bawai, but then you are all.
4: Capiacello.
0: On your Saturday.
4: On your Saturday.
0: I go make J.
4: Meji Aronio.
0: Nothing would have been a sinu wale.
4: Ayo.
0: I do not know any Coco Queen for one.
4: Atani wa yo ma show.
0: Mo ti ń ṣiṣẹ́ sí adùn yìí.
4: Bẹ́ẹ̀ni sọ.
0: Láì jẹ́ láì mú.
4: Kábíyèsí o.
0: Láti ìbẹ̀rẹ̀.
4: Oṣù
0: ọjọ́ ìbí mi.
4: Oṣù.
0: Mo ti ń ṣiṣẹ́ wòlíì.
4: Ó yẹ sọ.
0: Ìdí pẹpẹ mímọ́.
4: Adániwáyọ̀.
0: Nínú yàrá mímọ́.
4: Kábíyèsí ọlọ́run.
0: Nínú yàrá agbára mi.
4: Oṣù.
0: Ní adùn yìí ti wà o.
4: Oṣù.
0: Láti ìbẹ̀rẹ̀ oṣù yìí.
4: Ayérayọ̀.
0: Akọ́dayé wípé. Ó yẹ sọ. Mi ìgbúdọ̀gbà wọn nẹ a fẹ́ ra wọn padà a fẹ́ ra ògo wọn padà fún wọn ní ọ̀fẹ́
4: ni
0: o máa ní agbára sa aago
4: méje
0: àárọ̀ máa pín ẹ̀bùn yìí títí dago mẹ́sàn-án ó máa ní agbára sa ìpolo tí ń gbọ́ díẹ̀ rúwẹ́ wọ́n gbé orí òkè ọjọ́ mẹ́ta ó máa ní agbára ọjọ́ àkọ́kọ́ ló gbúdọ̀ miss tètè wọ́n gbé orí òkè fún ọjọ́ mẹ́ta. Májẹ̀mú wípé ó máa ní agbára. Èrò dáadáa ní agẹ́dẹ́ bìjà. Wọ́n ní sọ wípé ìyanu máa jẹ́ lú ẹ. Ó máa ní agbára. Ọyẹ́ ọ̀rẹ́. Aago méje ni
4: o. Omi gbígbóná yín o.
0: Omi gbóná yín o. Rí ipò gbé wá o.
4: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ sà. Mo ní o gbàdúrà sí lórí iná.
4: Bẹ́ẹ̀ni sà.
0: Kò dẹ̀ máa gbé bọ̀. Kò gbúdọ̀ tútù
4: o. Ẹjọ́ tútù o.
0: Kò fi máa gbé dé o. Sinu ọlù yẹn
4: o.
0: Nílù ọrẹ. Ìyá ara Sangota.
4: Sangota.
0: Mọ́tò ti wà nínú ọlù yẹn o.
4: Kábíyèsí ọlọ́run.
0: Ní ọjọ́ Sátidé.
4: Ọjọ́ Sátọ̀dé.
0: Lágọ̀ méje àárọ̀.
4: Ó jẹ́ gbéra sọ.
0: Mọ́tò ti wà mẹ́ o.
4: Alleluya.
0: Lọ wá 10,000 tiẹ.
4: Bẹ́ẹ̀ni sọ.
0: Lọ wọ mọ́tò.
4: Ẹgbẹ̀rún mẹ́wàá kẹrẹ
0: ni. Èmi ni màá sanwó àbọ̀.
4: Ó ṣe Jésù.
0: Májẹ̀mú ni sọ.
4: Ó ti jẹ àǹfààní wòlíì rẹ
0: nìyẹn. Ó ti jọ àǹfààní wòlíì ẹyin tèmi ní sango.
4: Kábíyèsí o.
0: Ẹ rí i pé mo ní ìfẹ́ yín gan.
4: Sango ọ̀tá.
0: Ìfẹ́ yín.
4: Ẹ kú oríire o.
0: Ó ń bẹ ní ọkàn mi gan.
4: Ẹ kú oríire o.
0: Ẹ̀yin ará Ìlọrin.
4: Ìlọrin Àfọ̀já.
0: Àwọn tí ó bá wà arénjì mọ́tò.
4: Ó
0: ni won se dada o
5: bẹni o bẹni o
0: e lo wo moto
5: e lo wa o
0: e ma bo
5: pelu inu didun
0: emi a ri yin
5: oh yes sir
0: o ma lagbara o ojo ibi woli e
5: bẹni sir
0: ma fi sere
5: eyin to fa
0: iyanu ni o bi fo
5: mi je
0: gbogbo eyin ara ofa
5: ofa
0: ati gbogbo eyin ilu toko
5: bẹni sir
0: e ja pade o
5: let it dey with you with you
0: ni ago meje
5: kabiyesi o
0: aro saturday la se o ti ma rojo ni ori pepe
5: olorun oko to
0: ja ni ilu lesa
5: bẹni o
0: woli mo
5: hallelujah
0: ni ore
5: bẹni o
0: government field
5: gbogbo ore
0: gbogbo ore
5: okiti pupa
0: e ja pade
5: ile oluji
0: la ago meje aro
5: ma bo la ago meje aro
0: ago meje aro
5: meje aro
0: government field
5: government field
0: ibono ma wa
5: bẹni sir
0: wa pade woli re
5: je ma bo
0: la ago meje aro
5: bi ese olorun
0: lojo wednesday
5: oh yes sir
0: oju anu
5: ore
0: ore government field
5: ide ko ma bo
0: olu yen gangan la fellow
5: bẹni sir
0: government field olu yen la fellow
5: ni olu yen ni o
0: god bless you
5: olo ma bo ko wo yo
0: Tara fun o.
5: Amen.
0: Iwo ganga.
5: Lari.

0: orí àádọ́rùn ẹsẹ̀ kejìlá líṣú ọyẹ káka yọjọ́ra ayọ̀ mọ́kànlá súpa ọgbọ́n òun lé jojíṣẹ́ ọlọ́run àlàyé ni ọmọ bíbí ìrọ̀nà kọ́ta lúlu adólúpínlẹ̀ èkìtì pastor mrs temitayo papra ọyẹ ayẹyẹ ilé ọkọ rẹ̀ pastor dẹkúndẹ̀ papra èyẹ tí bọ èyẹ ìfẹ́ olúwa èyẹ olúwa sì ń dára èyí lí mi dúpẹ́ lọ ilé ìdùmọ̀ rẹ̀ ṣùgbọ́n dẹ̀mí ń sí ṣùn dẹ̀ rọ́dún láyọ̀ àtàláfíà ọmọ ìwé òtù ọmọ rọ̀rọ̀ òjò ọ̀rìjọ́ kèwí bá ti dótú rẹ̀ lẹ́la òrò ìlà kì í tu gbótu gbà kẹ̀ róróró ọmọ amúkàrà sọgbà amúkàrà sábẹ́ òjẹ́ kàrà ṣe méjì tẹ̀rẹ̀lù kókó lébẹ̀ ọmọ ají bọ́ọ̀lù gbàlà sọ̀rọ̀ ọmọ lébàtà kálọ kábọ̀ lọ́jọ́ ìsinmi nílé olúwa kété òjọ́ comfort life mission international ado zona church aka ọlọ́run òjijì àti zona pastor ayọ̀dẹ́lẹ́ oyèkúnlé àti kété ìyànra òjọ́ nípẹnupọ̀ iṣu wọ́n ti ṣọdún wàá ṣọpọ̀ rẹ̀ láyé wàá gbó wàá tọ́ adé orí rẹ̀ aṣí lójijì àmì ìyàn olùkéde ní kété òjọ́ comfort life mission international ado zona church aka ọlọ́run òjijì.
1: mo ge mọ́ ìyá yẹn lẹ́nu ni ngba to ni bon ki mo wa lo ba nwa won ti an mo lu ti an ti bi mo lo si lu baba re iyawo mi awon ara ilu yi ko se n to le mo mo ki bi ara ilu eni o nloje ni won mo ba n ki o gbogbo eyan ara ile le ba mi ki o enikan ni ehn ko ni pe ti ma fi number re enikan ni saka number ba n ta iyawo mi lo re e ba n bun ni nkan e ba n se pe gbogbo eyin te n gbadun re orin e na la fi n dogbon mo n gbadabo ki n to fi number re sita gbogbo ṣe ń jẹ ti ọlọrun gbogbo ẹyin ọmọ ọlọrun fọwọ kan wájú orí ẹ mo sọ lẹẹkan náà báyìí lolúwa wí ògo rẹ yọ tanná kò ní pẹ kò ní jìnnà tí òkìkí rẹ yọ bẹrẹ sí í kàn ẹnìkan ní ẹ fẹ́ fi nọ́mbà wọn àkáǹtì nọ́mbà rẹ rèé gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ mọ bá ń fún lẹ́bùn ẹ wọn ní yinni kẹni ó sì mí ẹ wo àkáǹtì nọ́mbà rẹ rèé o odo méjì 59 50 25 18 odo meji 00 ni je be 59 50 25 18 access bank nigba ti o ba re eni to je pe o n gbianju gbogbo nkan le yan ma fi ge won e ki lori facebook e follow re lori youtube e follow re lori aimoye eko lori sirisi mo kan so pe an gbadun yin lasan o ni mo sise fun yin nipa temi e da pada nipa tara binu eyan se mo dunu eja munu edun loni o nlo lojo obi toni gbogbo eyan omo july eyin le loni e gbadun ara yin e enjoy ara yin mama ipari owe
2: emi na si dupe igbale mi mi lowo yin o tin ba ti mo ti pe lati gbewe mi ni gbogbo ese ti mo ti da le da kankan ah gbogbo awon to logun le nse a je fi won le nigba ti jesus ba de won ri bero so ko leyin yayaya ba se mo po jesus city na la se po leyin ni ni ijoba oro won mo wi pe ki se re baba mi o mi o dese mo mi o dese kankan mo emi mi bale emi mi ba di jesus ba de loni baba mi o kan mi bale kò sí ẹsẹ kankan mọ ẹbá ń dúpẹ lọwọ mama o wúmá kan fẹ sọ bí ìwọn ti dáwọ aṣọ mi 50,000 mo ń bọ ní wíníwẹ máa o àjọ ṣe ni lórúkọ jésù àmì ó dàbọ ma.
1: màmá ni mo tó dáwọ aṣọ mi aṣọ women convention everybody be team own blinking ni sunday ọgà ìwọ náà sì lè ra tiẹ kó tó wọ sunday gbogbo ṣe ń jẹ ti ọlọrun sunday ló ń kálukú ọjọ mọ fi fine èmi gan bọ sínú aṣọ yẹn mọ gbádùn. kó tó di pé máa bọ sórí facebook orí youtube àtòrí tiktok kí n tó mọ bọ church finale ẹjẹ mo fẹ gbàdúrà fáwọn kan láàárọ yìí kí n tó ṣe yẹn ọlọjọ bí gbogbo ohun tí ń sọ lẹyìn kí ni ìwọ náà fẹ fi dúpẹ lónìí ọjọ ayọ rẹ lónìí ọjọ ìdùnnú ẹnìkan ní ṣe má máa ń bẹnu studio ni ó ń bẹ bí o mi ìmọ̀ bọ́yá yóò lè sọ̀rọ̀ ẹjẹ ń gbọ́ ẹnjìníà ẹ fa okun máìkì yẹn wá ẹjẹ àná sí lẹ́nu wò bọ́yá yóò lè rí nǹkan kan wí bínú ẹ ṣe rí lónìí bínú ẹ ṣe ń dùn ẹjẹ àwòbọ́yọ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni àbọ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

ìyá wọn sọ pé ṣé ń wí nísìn èbó wọn tó fi parí ẹyẹn èbó pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ̀ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ọ́dé èèyàn ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ọ́dé èèyàn ó move from nobody to somebody rabababa kwame nasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó léjàngó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó ọba fòkè nígbà márùn mọ sọlẹ kan náà àánú ọsọ di nǹkan àánú ọsọ di nǹkan àánú ọsọ di nǹkan àánú ọsọ di nǹkan àánú ọsọ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ à lọ sí church aago mẹ́sàn-án ni sáfíìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section ilé láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kì í ṣe tí ó pẹ́ ju ìsìn kan náà láàánú lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹ já lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kùnlé epafra yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kú ńbẹ lórí youtube àti tiktok ọ̀dẹ́kùnlé epafra mọ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yàn dàre ẹ̀wọ̀n tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tún dáa ju báyìí lọ kò tí ìpẹ́jù kì í pẹ́jù kì í pẹ́jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wo mi káàkiri àgbàláyé wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yìí ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kùn lè lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdá mẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí ó ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdá mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ má jẹ́ ìdá mẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lele 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wá kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé ó ní kí ọlọ́run kó di ẹgbẹ́ láti ìsìn lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ máa ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat 080-88-71-65-66 080-88-71-65-66 ẹ send the message yín ire àtànú kọ́ báyìí ẹ jẹ́ máa lọ sórí facebook god bless you.

0: obìnrin kan wà nù pàdé orúkọ rẹ̀ ń jẹ́ Afusat. Afusa yẹn wọ́n fẹ́ kó lastent lórí ọ̀kadà. Màá pray fún Afusa. Lastent yẹn orogún ìkàlù fẹ́ ṣe ogún awa padà sórí ológun. Kí ni orúkọ yín?
1: Afusa.
0: Afusa. Ẹjọ́ ta ló lè ṣe bí eléyìí kó ká sókè? Sọ pé ta ló fikú wá mi kiri?
2: Ta ló fikú wá mi kiri?
0: Ó yẹ ẹdakú mi kú.
2: Ó yẹ ẹdakú mi kú. Ta ló fikú wá mi kiri? Ó yẹ ẹdakú mi kú. Ó yẹ ẹdakú mi kú. Ta ló fikú wá mọ̀ mi kiri? Ó yẹ ẹdakú mi kú. Ta ló fikú kú àyà mi kiri? Ó yẹ ẹdakú mi kú. Ta ló fikú wá mi kiri? Ó yẹ ẹdakú mi kú. Ó yẹ ẹdakú mi kú. Ó yẹ ẹdakú mi kú. Ó yẹ ẹdakú mi kú. Jésù Olúwawa.
0: Ẹ gbọ́ ìran ńlá tí mo gbí. Ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá Ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà. Ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí Olúwa ti wí o. Ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá tiẹ̀ pọ̀ òun ṣàánú fáwọn tóun bá ṣàánú fún ni. Ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní òrí ẹ̀yìn ogun. Ẹ wá wo ohun tí Olúwa sọ. Ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rè é kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o. Olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi mi ò gbọdọ̀ parẹ́ mákòókò yìí. Gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ máyé o. Ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5. A gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o. Sáré túbọ̀ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5. God's Covenant Prayer Ministry Access Bank. Ẹbọ ààbò wà ní Olúwa mo rú ẹbọ ààbò má jẹ ń parẹ́ má yé lára. Ìyàtọ̀ di oyún mọ́ nínú yìí. Ó ra àgádágodo kékeré tó ní ọmọ ṣíṣí. Ó rà wá next program. Má ó fi ra ikun ẹ wá fi tó bá ti rà má fi ra kun yẹn kalẹ̀ tèmi tí má ti wá dé èmi má bọ̀ sí má sí o tí n bá yìí sí wàhálì tí ó jáde lójú ara torí ọmọ yẹn wọ́n ti kú wẹ́lẹ̀wẹ́lẹ́ sínú ẹ. Inú gbá tó wà wọ́n ti gbé kaná kò sọ ọmọ mọ́ forget it. Fire! Lọ́wọ́ sókè.
3: Yes, sir.
0: Are you ready now?
3: We are ready, sir.
0: Sọ pé ní orúkọ Jésù.
3: Ní orúkọ Jésù.
0: Ẹ mọ̀ wo mo lẹ́kẹ̀ẹ́ nìkan bí toró ń pè dáadáa. Sọ pé ibi tẹ́ ẹ dáwọn aṣáájú mi dúró sí.
3: Ibi tẹ́ ẹ dáwọn aṣáájú mi dúró sí.
0: Ẹ lè dé mi dúró ń bẹ̀.
3: Ẹ lè dé mi dúró ń bẹ̀.
0: Sọ pé tèmi yàtọ̀.
3: Tèmi yàtọ̀.
0: Sọ pé bí mo ṣe wà yìí.
3: Bí mo ṣe wà yìí.
0: Ẹ lè yà mí wèrè.
3: Ẹ lè yà mí wèrè.
0: Gbogbo ẹ̀yin ọmọ kékèké tẹ́ ẹ bá ilé gbàdúrà ẹni jẹun lálẹ́ ìsùn tẹ́ ẹ bá lè pray sọ pé tèmi yàtọ̀.
3: Tèmi yàtọ̀.
0: Ẹ lè torí mi rú.
3: Ẹ lè torí mi rú.
0: Ẹ lè pa mí lọ́mọ.
3: Ẹ lè pa mí lọ́wọ́.
0: Ẹ lè rán mi wọgbó lọ.
3: Ẹ lè rán mi wọgbó lọ.
0: Èmi ò lè rìnrìn rà.
3: Èmi ò lè rìnrìn rà.
0: Èmi ò lè l'accident.
3: Èmi ò lè l'accident.
0: Èmi ò lè fọ́ lórí.
3: Èmi ò lè fọ́ lórí.
0: Mi ò ní sùn nú àgbàrá ẹ̀jẹ̀.
3: Mi ò ní sùn nú àgbàrá ẹ̀jẹ̀.
0: Fire!
3: Fire!
0: Ìlọrin bí ẹni tó ń jìyà bá fẹ́ bọ́ lóko ìyà ìgbésẹ̀ kan ló máa gbé bí ẹni tára ni ò bá fẹ́ ìnira mọ́ yóò gbé ìgbésẹ̀ kan ni bí ẹni tó ráre ò fẹ́ ráre mọ́ á ṣe nǹkan kan ni nǹkan ó kọ̀ kó tó kankan ó ṣe nǹkan kí nǹkan tó ṣe ọ́ ẹ wá wo ìjìnlẹ̀ a ó bere si ni gbegbese kan ni Friday ose tutun gbogbo eyan to ba gbo mi e lo get ewe kan soso tan pe ni miracle leaf ko lo nje ke ri ewe ohun ewe miracle leaf yi e yo bi meji tabi meta ti to emu lowo te ba tun wa nbo e lo wa omi tutu kan bi cold water ko sa je pure water tabi bottle water e sa jo tutu e gbe wa laaro Friday larugo ojo ni kila nko jo kisha iketare ogede kan tan pe ni boli ogede iba je sisun be tabi ke ti se e prepare kini lowo sa ta ba pari adua e je boli ogede funra yin le ba mu mi tutu le e mo so pe mo jogede agbagba oluwa je ndagba olorun jo eyin agbagba ye e ma yonu si mi e ma pa mi re maye awon okuku lo nde neniyan I'll pray de bi pe iwo se dadu omo a pade pelu ogede kan 30 si ati miracle leaf e yo bi meta pelu bottle water to ba tutu tabi pure water gbogbo e o di aro Friday arugbo ojo lo mo pariwo po nlo to ba de josan kila nko yen side of agaraji lo wa aro Friday lago mejo abo titi wago kan gbogbo eniyan e ma

0: na ba mi lele.
1: 0703 6 0 5 6 5 4.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Avevelelenze wi ogola lulalu lulalu lulalu lulalu evuvulelenze wi agbegeru geru geru geru oya aveve mo egbo mi regbere oko evuvulele gbe mi regbere oza ekarro ko juma ko juma ko juma ma ebi kimi to ba ti lava ni lati gbe gan ni logo gan dalalu barika iye gege lo ro to ni ata pa ti bi wa yi eje nsare lava ni lati mo egbe yi debe e tori pe ide kokoro bali ya eni tere eji tere abadajo ejo apo abadoso so apo ode na ti pe osun ti ko ipele eleni mejo ninu idije be yi agbalaye yo gbera so gege loni gege ni e tori pe ko ejo gbogbo lori lede france ati ko ejo gbogbo lori lede moroko won jo ko rawon ni popo mola won de jo fi nkan se rawon ko ejo gbogbo lori lede france ati ko ejo gbogbo lori lede moroko won jo ko rawon ni popo mola won de jo fi nkan se rawon iye gege lale ta loya go wa wo alubole aludojubole aluwo alugbonse asia o na laolu laolu laolu aludojubole laolu gege bo so wa latapo ati beyen o na ni mo se jeyin temi beta ajaja teja ni ndale ni gburaye e gbo wa yi e je lava ni lati ma to fun yin layo ko kejeji ati bo ni ma ti mu wa yi atori awon agbo bolu ni ele to je pon ti gbe yellow card o je pon to ba fi le gbe yellow card kan si iyen ni ipele lenu mejo yi a je wi pe so po ti lo semi final won ma miss eniyan iyen tan ba ja wi olubori ni o iyen ninu ipele lenu mejo tan fe gba ke le mo yen sile ke de le mu sowo gege bo so wa lapa ti beyen o ni mo se je yin temi beta aja aja tan se ija ni dale ni gbura ye o ya mo nbo mi o ti di e duro de do fere bi nba ninja yin beta ki o ni so di leta o ye papa oruko mo ni janu oma kulukulu se ojo ti baluwe se wowo ine gori ile feju keke ojo palami oka yen lana adewale adedayori omo aye ti de baye omo igboro ti de fugboro ese keruku ese katiti gbẹdọ radio kunyun mi o mo atobo da transistor radio o ye ko nbe fun isna nigeria ba lo fa lata pa ati bi e je lava ni lati mo se kini lati mo gbe ti yin lara e tori pe ko se duro wo se ani bo se lo o la wa n badagba lata pa ati bi ni monaka nje je mo wi pe kini ilese olapa fbi won ti bere iwadi eleyi to gbegbe lori ko egbe gbogbo lo argentina won ti bere won ni won ti lowo ninu ipasipayo owo kan iyen nibo orilẹede amẹrika won ni kódà owó àwọn tó bi $300 million won ni ẹwò jìbìtì kọ nìyẹn nà án ní sẹ jìbìtì kọ nìyẹn won ni jìbìtì of high class ni án ní awádi wọn ẹtọ́nà wádi wọn wádi wọn gẹ́gẹ́ bó ṣe wá wà báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wádi wọn gẹ́gẹ́ bó ṣe wà bẹ́ẹ̀ bá gbàgbé wípé àwọn mẹ́jọ péré tó kù nínú ìdíje fi ẹ̀yà àgbàláyé argentina pẹ̀lú switzerland france pẹ̀lú morocco norway pẹ̀lú england spain pẹ̀lú belgium ni gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn báyìí ìbá ṣá ti mọ̀ wípé tí òrà kó mọ san ló kù lápá ti bí ó yẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀ lọ́lọ́yọ́kọ kejì kí mo gbé yín lọ fọ́ràwé kí n gbé yín tàbàyè nítorí pé lóòrọ̀ tò ní à ń yàn nàná tó pọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ikọ̀ ẹgbẹ́ gbogbo lórílẹ̀‐èdè faransé yellow card tí michael olise gbà wọ́n ti àbílẹ̀ ṣùgbọ́n ní mímíkọ́ olèmí wọ́n ní kò sóhun tó lè yí padà wọ́n ló ti wà bẹ́ẹ̀

iroyin te wa lowo a deri karigba ni e pe a lo gbe ko egbe gbe bolu jersey ni president magoe lati ni ko egbe gbe bolu man city ati declares lati ni ko egbe gbe bolu gana joni boji e wo o to wa leti pe gbogbo won patapata pata lana ni sojo ru wednesday o si ni bu be egbe radi se ya fun ko egbe gbe bolu lorilede england ẹ̀rẹ̀ mọ́ gbàgbé pọ́jù àbámẹ́ta sátidé òun náà pàdé orílẹ̀-èdè norway gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ jẹ́ ó ní mo tó ṣe láǹfààní láti gbé yín débẹ̀ àwọn tí mo kà yẹ́ o wọ́n sì ń bẹ̀ rárá ẹ wá wò ó àwọn owó ni wọ́n ní gò jù ẹ mọ̀ páwọn kan ti ṣeré lọ àwọn kan báyìí wọ́n ti sún mọ́ pákípákí ẹ jẹ́ sáré káwọn mẹ́rin ilé tó ti bẹ nínú ìdíje fi ẹ̀yẹ àgbáláyé ló jẹ́ pọ́n sì ní gò Ali Nene Sanders Messi olowa loke tente pelu 8 goals Kylian Mbappe fun ni close market to ki pelu 7 goals ni Ali Brotherland na ogbo pa o na sun mo pe pe ki pelu 7 goals Harry Kane 6 goals lo fin tele awon mo leje leje je Osman Dembele 4 goals ni Mike Oyarzabal 4 goals Jude Bellingham 4 goals se ri gbogbo awon ti mo ka le yi orilede won ti nbe ni pelu quarter final Argentina France Norway England pelu Spain omo orilede Belgium ti o ba tun sumo won oni Romelu Lukaku ori pe kini 3 goals pere lo ni ti e ori eni o je kin fi mo gege bo se wa lapa ti be sugbon eda o la ro pin gege bo se wa niyan o ye je mo lava ni lati mo te sowo waju ori pe mi o rojo musologun akoko nko mi ni papa mara anti wa filede e mo gbo mo ti ka won agbe bodo ele to mo fi yellow card sorun agija fa won e mo fi yellow card sorun agija ta to wa won atokun ayo mo ti ka won fun yin abi nje wa mo wi pe atokun ayo yi Fagundo Tello omo orilede Argentina ni ta ba soro nipa bi se fun awon agbe bodo eyan ni yellow card only 4.59 yellow card per game iyan ni average niyan o lórílẹ̀-èdè morocco àti orílẹ̀-èdè faransé lónìí ẹ̀yin ọmọ kẹrẹ̀mú kẹ̀kẹ́ ẹ̀yin ọmọ sẹ́mazùn tó rí à ó yẹ́ ní gbòòrò ayé ẹlọ́ọ̀bù kẹ̀kẹ́kẹ́ yẹ́lò káàdù fàtírì ó yẹ́ lápá àti bẹ̀ ẹjẹ́ sáré gbẹ̀yìn débẹ̀ ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́bọ̀ lórí àmàdù ìdí wọ́n ti tọwọ́ ti gbígbà o kódà wọ́n ní wọ́n pẹ́ kankan ò sí ń bẹ̀ mọ́ ó dóṣù kẹfọdún 2021 káàdì rẹ̀ tó tẹnubodò tani mo sọ̀rọ̀ nípa rẹ̀ àárẹ̀ chuameni ó ti tọwọ́ bọ̀wé àdé o pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù real madrid ni ó fẹsẹ̀ rẹ̀ lójú sí nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn òun jẹ́ ẹjẹ́ mà ikọ̀ agbẹ́bọ̀lù tó ti gbá golíwòmí gbà sí ọjọ́ ìyẹn nínú ìdíje fi ẹ̀yà

0: Ile France.
1: Ọlọ́run bọ́ àdúrà
0: bí àwọn tí a. Àkúná Matata ta ló wà ńbẹ?
2: Báwo wa Allah ha de la la ke kiti.
0: O ya e da si papapa.
2: Argentina, France, Morocco. Mo fe se ojoro ni yen mo fe repeat
3: pattern ti se calculation
0: akuna matata ta lo wa nbe
4: hello
0: akuna matata ti wa nbe
4: abu wala
0: o ya
4: taro ekweto
0: ala no tu
4: ala no soro lati ayegba mi
0: o ya e da si bayen
4: lori oro France ati Morocco France pe bí Morocco ṣe fẹ́ ṣe wọ́n jẹ́ torí kò sí bá ṣe fẹ́ ṣe àwọn atọ́kùn irun tó dáhùn rẹ fún yẹn wọ́n fẹ́ sọ bọ́ wọn láìka áfíríkà rárá rárá ìtọ́sìn ìjẹta náà nìyẹn tó àmọ́ ti work of public so France ni mo fọkàn sí pé òun lónìí Argentina náà òun náà bòjẹ́ lọ́wọ́ Sweden
0: lọ́wọ́ Switzerland yóò bòjẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ó yẹ mọ́ ń bọ̀ náà ẹjẹ́ sáré ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ sáré kí àwọn ọlọ́jọ̀ bí òní ògbóǹtarìgì agbóǹsáfẹ́fẹ́ akàròyìn eré ìdárayá ó yẹ mi ò ní wá yín tì bàbá mi nì ọ̀gá fún gbogbo ilé káfàtà Alhaji Babatunde Sahib Mr. Sport the role model Alhaji ọkọ Alhaji ọmọ Alhaja àrídúnú tí ò ní dàrí pò sí ọmọ tó pọ̀ bíi population china ọdọọdún ní sápẹ́rúwé ọdọọdún lè rù wá wà ọtọọdún ní àwọn ọmọbìnrin lórí àtẹ bọ́ọ̀dún bá yọ erégún amẹ́wù tuntun wọ igba ọdún ọdẹ ní igba ọdún ọdí méjì àsọdúnmọdún ní sáwọ àsọdúnmọdún asosùmọsù onísáwọ asosùmọsù bàmí bàbá tó dé side Mr. Sport the role model bí ò ní wà yín tì Magana Gadari Mami Ibrahim Aladimeji Imala Sport Onila Jabi Ti Babana Oye Maja Loko Sawe Loni Gagana Nise Afika Yagbenu Si Kadela Something Ase Yi Samadu Asa Madu Semi Lashalom Bami Edumari Inyefo Nyole Jobiu Foki Yimo Kinyi Mosi kinyi dada, gege bose wala kwa ti benye, eje ma vele she lala roto ni, o ninyan she ola beshe bokbe yinte eba mi fi feje, modu kwa kwa yukon, loru kwa yede jizo ni baleta jola vanila jise la roto ni, loru kwa bolwa jojo, ade wale ade daya loko ti mema wale de akora yi, irru male tinge nure de okunye minyuma tupa ta transistor radio, titi di gbami ta mola vanila jikwa di arawa, o ni mwanda gbere kwe, bye for now, au revoir, oh! Da bo

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti gbọ́ ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn lẹ̀ wá kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń

0: tó ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ́ròyìn ní ìkànnì dáàmọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara abúlé kejì tó ń rìn tàbí lámẹ̀tọ́ kásù fún ara lé pé àti gbàwọn tó ń gbọ́ wa pé ìwé tó bá léde ní abala yìí àti alámẹ̀tọ́ àwùjọ wa ní àtàwọn ara lé kò ní ṣe pé ó jẹ́ ìwòye ìkànnì dáàmọ́dé tí ló lọrin àbí
1: ìwòye lámẹ̀tọ́ wa àti tẹ̀yìn ara lé ó yàtọ̀ sí ìwòye ìkànnì dáàmọ́dé tí 8.7 FM ó sì yàtọ̀ sí ìwòye ti àwa tá a jẹ́
0: atọ́kùn. Lámẹ̀tọ́ wa ni wọ́n sọ níkàlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ sáwọn náà ni ọmọ bàbá kárí ìdímọ̀ ẹ̀ẹ́dùn kákan lu agbami ètò yìí ọlá tí ká kọ́ mú láti àwọn ọmọ ilégbèmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí tí wọ́n fẹ́ pe Arẹ́bọ́lá Tinubu lórí àwọn iṣẹ́ àkànṣe tó jẹ́ kọ́ńtẹ́ńtì project wọn tó sọ wípé wọn àpinya mọ owó tó yẹ kí wọ́n lò wọn àpinya mẹ́ wọn fún wọn lówó tó yẹ kí wọ́n lò àwọn kan ní kí wọ́n pa Arẹ́ Tinubu wọ́n sọ pé bá kàn tẹ̀ wọ́n kàn wọ́n ṣẹ́ níran fọ́sẹ̀ méjì kan kọ́mi gbọ́dọ̀ tó wọ́n lẹ́yìn bí sáwọn ṣòfin ìdúró rẹ̀ kúrò ọ̀sẹ̀ kan wọ́n fẹ́ wọ́n ṣẹ́ níran fọ́sẹ̀ kan.
2: Akáàrọ̀ gbogbo ti tó gba àgbáyé o ètí tá a fi ń gbọ́ra kò ní di o ìròyìn tí ẹ̀kọ́ fún gbé jáde yìí ìròyìn tó yani lẹ́nu gbáà ni wọ́n yẹ sáré pẹ̀lú tẹ́ fi kẹ́yìn rẹ̀ wípé kí àwọn ọmọ ẹgbẹ́ national
1: assembly
2: ilé-ìgbìmọ̀ asòfin wọ́n decide wípé tí ààrẹ bá kọ̀ láti ṣe ní táwọn rògbé kó ṣe pé bóyá káwọn yan
1: ẹkẹ́ nìkan ló dì ẹnìkan ló dábàá ìgbìyànjú bóyá káwọn mú àsọ̀rọ̀ báyìí jókòó
0: lé fọ́sẹ̀ kan náà
2: wẹ́ first time tí kọ̀kọ́ gbọ́ yẹn ni báyọ̀ tá ń ṣẹlẹ̀ ní àgbáyé káàkiri bẹ́ẹ̀ tá a rí àwọn rep or àwọn asòfin tí wọ́n ní for whatever reason àwọn lọ on strike torí wọ́n fẹ́ lọ on strike náà ni but ká gbé yẹn sẹ́gbẹ̀ the fact remain tí wọ́n ń jà fún kíni tí wọ́n ń jà fún kí ni àǹfààní tí wọ́n ń jà fún aráàlú kí ni àǹfààní tí wọ́n ń jà fún lọ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ta yẹn wọ́n sí láti ṣe fún wa ní national assembly. Wọ́n ní wọn ò sanwó táwọn alágbà ṣe tí wọ́n fi ṣiṣẹ́ káàkiri constituency area sí wọn of course táwọn pé iṣẹ́ tí wọ́n gbé fún wọn láti ṣe pé constituency area wọ́n gbé fún láti ṣe a fẹ́ rò pé yóò ní impact positive impact lórí àwọn aráàlú káàkiri for instance irú iṣẹ́ wo làrò kan gbé fún wọn àròbọ̀ yáwó ni kò ṣe solar kò gbẹ bọ́ọ̀wù kò ṣe ojú ọ̀nà or street káàkiri àwọn constituency areas káàkiri tọ́jú pé yẹn ni ó nípa lára ìdàgbàsókè aráàlú but kí ni ọ̀fà tí federal government fi kọ̀ láti sanwó àwọn alágbàṣe yìí àwọn alágbàṣe yìí mọ̀sí wọn wọ́n lọ yáwó ní bank ni èyí tí ó yáwó ó ta dúkìá rẹ̀ ìdúró pé tóun bá ríṣẹ́ yìí gbà òun ó ṣe tóun ó ṣe òun náà ó lè rí tóun ó rí ń bẹ̀ kì í ṣàkọ́kọ́ láti gbọ́rọ̀ eléyìí wọ́n ti ń fa wàhálà yìí láti bí láàṣì ẹ̀ ni tí wọ́n ti ń bá ààrẹ sọ̀rọ̀ in fact ó kún tán fi kún ààrẹ tó bá yẹ pé kò sówó ńlẹ̀ ni ṣe é fẹ́ yáwó láti sanwó yìí ni àwọn ọkùnrin wọ́n dẹ̀ kún ààrẹ ńbẹ̀ so wọ́n gba owó yìí ní iléeṣẹ́ ààrẹ tí wàá gbé pé wọ́n sanwó fún wọn láti ri pé wọ́n execute àwọn project yìí káàkiri n tó sì ní láàánú ni tí ì bá yẹ pé wọ́n ń jà fún àpò ara wọn ni tàbí pé táàràlú ni wọ́n dẹ̀ pa àfàràmọ́ láti pé kí ààrẹ kan sanwó àwọn tàbí kan san fún wọn àwọn alágbàṣe especially láti ri pé wọ́n mú kíní ẹ̀ musẹ̀ láti ní positive impact lórí àwọn aráàlú but èmi ò àròpọ̀ gbọ́dọ̀ dé extent tó jẹ́ pé bóyá àwọn rep wa náà wọ́n lọ sí strike mo gbàgbọ́ pé àti executive a majority rep or national assembly members ẹmọ ẹgbẹ́ ìṣòwò apc ni ó yẹ kí wọ́n lo ẹgbẹ́ láti interact pẹ̀lú ara wọn láti afford irú embarrassment báyìí but tí wọn ò bá rí eléyìí ṣètọ́jú pé wọ́n fẹ́ ń bọ́ sí gbangba wọ́n fi ń sọ pé àwọn ò sì lè against ruling administration wọn so àyíwò nǹkan kan ṣẹlẹ̀ ń bì kan ni so yín lọ ibi ká ṣèwádìí láti rí pé wọ́n ṣe ń tẹ́bi kún ṣe kí aráàlú fi gbádùn tẹ́bi wọ́n gbádùn ẹ̀.
0: Ẹ jẹ́ káwọ́ báyẹ̀ ọmọwé Abdulkare Jimmy Ẹ̀dùn káwọ́ àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe sẹ́kùn ìdìbò wọn yìí ṣe pé àwọn aráàlú náà lábẹ́ òfin ní Nàìjíríà àwọn aṣòfin nǹkan tí wọ́n ṣe yìí kò bófin mu wípé wọ́n fẹ́ fa iṣẹ́ kan wálé lábẹ́ òfin á sọ pé kán ṣòfin oversight kán mọ́gbé ṣẹ́ṣẹ́ àwọn ọba aláṣẹ kán sì ṣe kínní kán bọ́ ọ̀rọ̀ àbáti ìṣúná ṣùgbọ́n nítorí pé àṣọ pé àdìgbò yóò lọ àbújá pé kí ló mú wálé fún aláta àbújá làwọn náà fi ń ṣe eléyìí ṣé ẹ rò pé àwọn aṣòfin nǹkan tó ṣe fẹ́ ó fẹ́ tọ́ torí pé láàkó ta wà ètò ìdìbò tó fẹ́ súnmọ́lé tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ó fẹ́ ṣe sáà míì wọ́n sàbẹ̀rẹ̀ pé ìgbà tó wà láàbújá kí ló mú wálé fún wa kí ló fà wálé se ro pe nkan ton se na awon na wo pe ori ara won fe du pe kan le so awon en ton dibo fun won le atabaralu ta be pe kilo mo wale fun pa to wa ni igbe asosofin se ro pe ife ara lo won ni debe
2: we eh mo oju ofin te fi wo mo intentionally mo avoid lati so pe kin dako ofin lati ri pe a fi wo nbe because en ton je so be ni pe budget fun ra re ofin ni 30 pass mo si ni gbagbo pe consensus project ton so yi won ti incorporate e nu budget ona fe se e se to ko ba incorporate ti bi world bank abi nkan ti allege nigeria pe
0: IMF
2: pe awon ise kan wa ta nse fun awon aralu ti wo si capture ninu budget bo mo ni gbagbo pe won ti incorporate le si ninu budget ton si fili pass e by the two houses ti president le assent si bill yen o ti di ofin yen now ta ba ran ti a ri pe deputy city president nisi Dr. Barak Jibrin in ma so pe igba to wa ni rep ohun lohun se to je chairman appropriation committee ohun lohun se lati ri pe awon legislators won fun won ni anfani lati ri pe won advance a consensus project fun won so that awon le ni so pe awon ni direct impact leri leri awon ara lu awon ta won represent ta ba elaborate further yi ta fe so ni pe o ye ki awon asofin wa kon gbadumo answer asofin ni kon o si se oversight fa se won bi ofin si la kale but in so far kan ti fi sinu budget ti won si ti pass e 30 assent si won gan fra ti di ofin but ni ta fe wo nbe ni kini impact n ta la fi sinu ofin yi ti won pass kini impact le ra won ra lu e se ta ba ra won project e ta ri pe won ku se na ba si fi sinu ofin inu budget won o se ko si nipa la ra ra lu be lato abere lati mu ipito nton la nfi si ki te sara se won tele tele boya na lanfani kan to wa myopic to je personal ti o fe je nbe lu fa ta mi fi sinu ofin
0: be bi nbere yi so ye ka ma se igbelewon igbianju asofin lori awon sakan ton mu wa sile be ko ton pe ton se yi so ka fi ma se igbelewon kan fa koyo itori imi so yi pe ohun lo sabuja yi pe ohun mu sola wale se sola je nkan ta fi sibilewon pa lo to lo sabuja o musola wale sa wa lu mo mere bayo se ka ba fi wo pe asofin yi ka ma se gbelewon mo fi fa koyo to pa lo soju wa linkan ta fa wa sile gbe bi se akanse
2: of course cause in town kwa mo ni lewe there's clear separation of powers laarin awon meta awon meta wo la nso awon asofin awon amofin se ati awon ta interpret ofin ta ni awon na interpret ofin ta ni awon judiciary awon won sofin awon na ni awon legislator ta so yi awon ti won execute ofin yi na ni executive so clear demarcation wa ise ta gba yin fun fun awon sofin e lo sofin fun wa e ba si sofin tan awon se ti awon ni so pa awon se lawon executive e lo wo so tele ofin ta esi fun wa so but ibi ta boro wa de ni Nigeria ni e la fi ngbe se ti oye ko te kan wa rara ni e fi kan won na fi fi sinu budget clearly
0: ko si to bi e ni won lo bi e
2: so whatever in to language ton ba lo
0: won lo bi won
2: awon other won lo bi e ni won so bi e ni gbogbo language ton ba ru kon lo aba wo ni agbaye ni global practice ko si test ise ta ran awon asofin ni ise ta ran won directly ni kan won lo sofin wa kon de si oversight version but awara alu na nko ara alu ta ma mo so pe asofin bi o ba mu ise wale ise gbigba yan sise ni o ti o ba mu wale ti o ba to wa mu project wale o se se pepa na la ma le loko lati le lo so un lo fa ti Mr. Adeyemi lo lagbo pe won lo bi e ni abi won su bi ta bi
0: lagbo won lo bi
2: e ni e ton ba lo bi e to ra inira ti won ri latodo ara le ni gbogbo le si mo invite ti bi ko invite ni of course we cannot avoid it o possible come in come attract corruption because ngba te ba gba o fe se consider project abi kene ka sibi kan instead of 20 million I know wa ogbon ton bada so gbogbo eleyi ani lati avoid it ara dele ni lati understand it awa ta ndigba ni lati understand it ise ta ran awon eniyi ni e je kan o face e je ka ko ka tora lati mo gbe pressure le won leri ko ma fi sise ti e bi kan o se fun wa to ma se akoba dede yo baba ilu na
0: ite ma soro yi ni pe a ti fe so empowerment asofin gbe ile won asofin mi a ma nu fa awon eyan ni clipper ati clipper ri ati fridge ri won wa ma se bi wa se nkan la pe awon fun awon eyan ni empowerment be
2: owo ti won gba ni owo concept project ton gba na ni
0: Office empowerment
2: ke ti wo ara won
0: awon fa yan freezer
2: be ni ke se po wa ara won mostly owo concept project ton awon gba na ni so amo ti won gba lohun won o declare fa ara le ti won gba fun elo ni ti won na office empowerment yi no accountability ko si transparency nbe ele atrasi project wale se je kan le gan mo ru project era te atrasi wale ninu budget e fi se elo ni so wa di o wa di dede te any 50 million ni se so la te wa iso na se dede 50 million te gba ni but won ti bombe nitori pe no inu budget won fi se o ti capture no budget and budget ti do fin so nti o je kari won buy pupo ni
0: ola
1: eh o gbo
0: leyin pelu oja
1: eya sare lo taja ti o neta won neta ti o da si won go baba te pada de atupale royan bala lami to se nti e si waju e lembe e ku kale ambo

0: àkànṣe yìí lára àwọn aráàlú ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ ètò dídáríji àwọn agbésùnmọ̀mí tó ronúpìwàdà àwọn sì ń bá sọ̀rọ̀ àìbáyìí pé kan jáwọ́ lápọ̀n tó yọ̀ lórí ètò yìí kí táwọn wò ni pé iṣẹ́ ọ̀nà àbáyọ rèé láti dẹ́kun ìpèníjà tàbóyẹ nàìjíríà
1: kẹta àwọn rèé. ẹ̀rí ìgbà rẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà pé ẹ mọ̀jà sọ̀rọ̀ kò bá kùn gbé kò gbé tirẹ̀ sẹnìkẹ́ni ẹ mọ̀ ṣe àkọlù onítàràkà sẹnìkẹ́ni yọ̀dà fún wa.
2: ẹ kò jùmọ̀ orúkọ yín.
3: abáríkà ọjọ́ ni akínyìn o ẹ kú ètò ìlú adélé ló ń sọ̀rọ̀ láti airport ìlọrin lórí ọ̀rọ̀ méjèèjì tẹ sọ káwọn tán ti pa àwọn èèyàn tán ti sóríṣi fi nǹkan tán tó ní kán dárí jì wọn ó yẹ kí òfin lè ṣiṣẹ́ lórí wọn kó lè mú gbogbo nǹkan wọ̀nyí kúrò kó mọ̀ sí lọ́kàn àwọn míì kan lè mọ sí irú ẹ̀ ó yẹ kán gbégbèsẹ̀ ìjìyà fún wọn dé gbogbo tí bàbá bá lè ṣe àwọn tó fẹ̀ wòran hàn nípa ọ̀rọ̀ owó gbogbo tí bàbá bá lè ṣe tó jẹ́ kán jáwó olúborí fáwọn padà bọ̀ ní ẹ̀lẹ́jọ̀ tó ń bọ̀ lágbára lọ bí bàbá ṣe kí bàbá máa tún pa fúnra wọn kán mọ̀ gbé gbogbo ẹ̀ láwọn mínísítà lọ́wọ́ kí bàbá wo ọ̀nà tán lè gbé gbà àgbà olóṣèlú ni bàbá bàbá jágàbá kán náà mọ̀ ro fúnra wọn kán gun àwọn èèyàn nínú torí tó wà ń ta ń sẹ́yìn gbogbo ọ̀nà tí bàbá ó tún fi lè wọlé padà ló yẹ kán mọ̀ sáré torí ọwọ́ táwọn àwọn tí wọ́n ń ṣe igbákejì táwọn fẹ́ já wọn bọ́ náà kí bàbá náà gbé gbèsè kí ni mo lè ṣe tí n fi já olú ọlọ́run ràn wọ́n lọ́wọ́ ẹ kú ètò.
0: ẹ ṣeun fún ìwòye ti ọ̀dọ̀ tí yín lórí ètò yìí ìwòye ti wọn lórí àwọn ọ̀rọ̀ tí à ń wò nìyí. ẹ kojú mọ.
4: ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: ẹ kojú mọ.
4: orúkọ tèmi ni mr ọlá láti sango ọsátẹk.
1: ẹ dá sí ròyìn.
4: kẹ́rì ta bá ń sọ ẹkàn máa ń sọ pé ká má sọ̀rọ̀ kùbágbùgbé síjọba ni ìjọba gan ìṣe kùbágbùgbé náà ṣe fáwọn aráàlú pẹ̀lú rísì ni pé èèyàn tó pa èèyàn tó pa obìnrin tó pa ọkùnrin tó pa ọmọdé tó pa àgbà ẹ wà á mú wọn ẹ wà á ní ẹ dárí jì wọn tọ kí a ẹ̀spẹ́tì rìsọ́ọ̀tì ẹ̀ ni pé àwọn agbésùnmọ̀mí yìí wọ́n máa pọ̀ sí tó bá mú wọn wá ní tọ̀ àwọn duwọ́lẹ̀ ìjọba sírọ́ọ̀sì nìyẹn ẹlẹ́ẹ̀kejì elétò ní kí bàbá gbé gbèsè bàbá ò ní gbèsè kankan tó máa gbé mo kàn sọ ti wòlíì ayọ̀dẹ́lẹ́ tó pè bàbá ò ní
0: gbèsè kankan. ẹ ṣe fún òye ti ọdọ tí ẹ ti sọ ìwòye ti ọdọ tí yẹn má ta ko ìwòye tẹlòmíràn ọ̀sàpù wa david williams àwọn sọ wípé ìjọba wípé ọkàn tan àwọn èèyàn ni wípé tó bá wọlé àkọ́kọ́ pé yẹn já olè fáyì sọ wípé owó tó ń rí yìí wọ́n fi gbọ́ bùkátà kan ni wọ́n ní ìjọba irú ẹni báyìí wọn ò ní jẹ́ kó lọ wọn sì ní ìbéèrè pé kí ló fi darapọ̀ mọ́ ẹgbẹ́ adigunjalè àwọn sọ̀rọ̀ lórí dídáríji àwọn agbésùnmọ̀mí ni wọ́n ń sọ
1: kí ló kọ
0: wọn david williams láti
1: ìlọrin
0: ẹ ṣe fún òye ti yín ẹ kojú mọ́ hello
1: hello ẹ káàárọ̀ o
0: wọ́n ti kọ́ ara kó ń bẹ̀
1: 0913655695
0: ẹ káàárọ̀ orúkọ yín o
5: orúkọ tèmi ni ibrahim gáúsì láti jàǹbarí
1: ó yẹ dásìròyìn
5: ẹ rí àwọn ìjọba wa nípa gbogbo àwọn agbésùnmọ̀mí yẹn èmi rò péjọba ni ò ṣe tán láti fi jáde fún wọn fa wà láìtàláì jábà ti fa àwọn àtàjọsà àtàwọn jábà jalè jábà gbófin ní ìjábà ti fi wọn jófin nífẹ̀ẹ́ báyìí nísìn jábà ti fi wọn jófin ní gbogbo ayé kú gbogbo ayé rí gbangba wà láì ó ti dínkù tó ẹwà àwọn ọmọdé ajínkólò yọ stéèjì nífẹ̀ẹ́ báyìí nísìn ẹwà ti àgbà tò ká máa lọ́lọ́wọ́ ọ̀ràn ìjọba lọ́wọ́ ọlọ́wọ́ sànù wa nàìjíríà dé torí bóyá ta ẹ̀rọ nígbàdí á ní lọ́kàn sí wa ni abóyá tí ìwẹ̀dá tẹ́lẹ̀ ni àmọ́ ká mọ lọ́lọ́wọ́ sànù àmẹ́kúnrò nàìjíríà àbí àti ìfẹ́jẹ́ ká máa ti nísìn nìyẹn tẹ́ á máa jẹ fẹ̀mọ̀ kékeré ní ọmọ lọ.
1: padà ẹ ṣeun adúgbò
0: fún ìwòye ti ọ̀dọ́ tí lórí ọ̀rọ̀ tí à ń wò lónìí ojúkò tá ń lò ó ní
6: 0913655695 mini alaji abdullahi lanti.
0: rédíò yìí ẹ pa àbíkẹ kó lẹgbẹ.
1: àbíkẹ sún kò ń di ẹ.
6: ok akọkọ ni máa rí ní wọ ni láti yọ yìí mo tẹ rọ mi ní wọ.
0: ẹ má bínú
6: so dáadáa ẹ sì àánú ẹ sì pé wá nínú àwọn ẹ sábà fẹẹ tíráìwò kọ lọ gbọ ní ìlú kó gbé program kọ sọrọ ẹrù yóò lè sọrọ láwùjọ.
0: agbọyin ma agbọyin sa.
6: ẹ rí ìtọ́sẹ̀lẹ̀ nísìnyí. bàbá láti ìwé ìgbà ológun ní ọmọ sinisi lórí pé àwọn àrùn ìbàdókọ paná ṣùgbọ́n ṣẹpẹmbà gbódórí stage rán ní wọn máa wùkọ wọn máa ẹkún fún dáhùn lẹ wọn máa lọ rí kankan lọ nípa ẹlẹni ọba ti pààyàn kún wọn pa nípa ìfẹ kọrọ mi ọkọ jù náà ti sọ lónìí báyìí láàjọ gbónú mi dùn dáadáa ló ti kí n kí n yé fìtú láti kẹyìn lónìí tẹlẹ bìbẹ

0: ma jọ ro wa si kankan lori e mo ti en to ba ti pa kon mo pa kon mo pe awon tun reti order kan lati gan la dile mu nbe odo san wo ko mo emi tenun yan na o si fe be
1: e se gan fun
0: won
1: ni e se gan fun won ni a mi e se gan fun etin sa e ko jumo wa ti wa nbe o eh boya ki e ba wa tumu lati a odo ti e ko jumo
2: ele ka ro a piece lo so wa lati data e pe to
3: e da si royin
2: se ri lori pe won fi origin awon agbesunmo ni o awon to ba ni agun atalodo alo atalolo ato ti asa lobe se iwa atale ifa atale ni mo be je ke mo kini kan pe eteni tan force ateni to force yen gbogbo won ti di kan na nitori pe owo tan ma don so ni bi nkan tan ma don se kini won ni pada ko lokan re mo be je ke pe tan ma ti mu ole to ba ti wa lowo iko won wa lowo olopa igba ni mo ni pia ti ma ti jade e ni se be mo ti wo ole be ni tun ma wa lo ndi ogologbo e ma je tan ta ma fi le dan koda ta arin ilu gbogbo nkan ti mo laarin ilu nkan ti mo laarin awon eyan won won pada fi re peto ewo lo pe wa nu mejeji nigeria yo ti rorun debi ko wa ni peto ah e je ka ma se ti nigeria ta won eyan won ni won pada ma se pada olohun ni damu wa
3: oda e se
1: fun etin yin na WhatsApp WhatsApp kan mata lati alore awon kiwa won ni awon asofin ipe kan se nkan to da nipa ofin wa ni le Nigeria yen sakamutala oniyo lati alore ni
3: oyin
1: ti odo ti won. Hello
3: e o
1: ati odo yin ni
3: ya tu wa
1: ni e ko jumo
2: e ka wa sir
1: e ko jumo
2: e ko ti na
3: olorun ni ba wa to
2: afa mi o nbe lori da doctor lori o ki se ko na ji lati ta kuro ni lo ni
1: e gbo yin sir
2: na mo ki doctor fun po se ri ga ni se se nkan so ni pa awon bandits yen o ron ju po gbe kale doctor dun mo ni gba ta won ni tabu je npa yan láti owó tí ẹkẹ mọ bí tọjú ọrọ ìlú tí à ń jẹ ẹtún bí ń tọjú àwọn ọdaràn àwọn yìí ó kàn máa pọ ní ó dẹ máa fún wọn láyọyọ tó láti sọ fún wọn pé ká máa pa ká bá ti mú wọn ẹ ló jẹ nǹkan tó ṣe pàtàkì bí ọrọ dókítọ so téèyàn bá ń ran ìwà àbàjẹ lọwọ kò dáa ṣùgbọn adúgbò tó ṣe ìjọba nísìnyí wọn ti lé ìgbésẹ sí àwọn ẹgbẹ káńsì wọn gbọdọ mi sí ìsàlẹ sọ pé ká máa pa wọn lójú ẹsẹ àfa àjọtọ láàrin òkìkẹ tó lè láti takúrẹ
1: ni WhatsApp wa Malam Gariba lati Omoda won ni lori oro awon agbesun kujoba kan gbe igbese to le koko lori oro yato do Gariba lati Omoda e ko jumo
4: hello e karo sir
1: e ko jumo
4: this is Ayo Deji lati Amoyo
3: e da si
1: boyin ma
4: lori ti awon senate ti won owo constituency nkan tí mo fẹ́ sọ ni pé àwọn sọ pé àwọn fẹ́ ṣe empowerment ẹ máa gádà bí èèyàn bí 150 ẹ máa fún un ní equipment mẹ́rin ẹ wà á ní pé gbogbo iṣẹ́ tán ṣe kí ṣọwọ́ tẹ ẹkọ́ kan ya picture kan sẹ everything at the end ẹ wà rí pé àwọn 50 wọn àwọn mẹ́rin péré ni wọ́n equip ni wọ́n empower ṣé empowerment nìyẹn.
3: Ọ̀dà ẹ ṣe fún oyè tí
1: ìbéèrè tán béèrè ó ta kókó díẹ̀ àwọn asòfin ni ó fèsì sí ìyẹn dáyé kò tọ́ láti Gàníkì Sango wọ́n ní ohun tíjọba bá fi dáríji apànìyàn ó ní ó yẹ kí wọ́n fún àwọn olè pẹ́pẹ́pẹ́ ní ẹ̀bùn ní kí gbogbo adarí wa kí wọ́n bẹ̀rù ọlọ́run látọ̀dọ̀ ìyẹn dáyé kò tọ́ láti Gàníkì Sango.
3: Ọ̀dà
1: ìwòye kamọ kamọ ẹmu
3: kan ló kẹyìn ẹgbọn musoke dada ọjọ ti lọ sa.
2: ẹ ẹ dààmú o
3: àmì tuntun
2: ọwọ yẹn lẹẹ fi jẹ sọ yín o
3: àmì gbọn yín o.
2: iṣẹ́ mi fẹ́ sọ ni ti àwọn ọ̀daràn ti jẹnẹra musa tó ní kí wọ́n máa pa wọ́n èmi fara mọ́ kọ́lọ̀ ọba mi ọ̀ ràn lọ́wọ́ kò bó gbé wọn borí wọn.
3: ẹ ẹ dákọ yín lọ bá wọn ti lọ ọ̀dà ẹ ẹ ṣe fún ìwòye tí lórí ìròyìn má gbé nǹkan kan
1: o àgbẹ̀ nǹkan mọ́
3: ní ṣìgbẹ́ ẹ já mọ́ lọ fún tààrọ yìí bá ti dúpẹ́ pàtàkì lọ́wọ́ lámẹ̀tọ̀ wa dókítà abdulkareem jimoh ẹ̀dùn tí wọ́n wá láti university of ìlọrin better by fire hod ni a ò lẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa
1: ọ̀ṣìgbó
3: ilé ẹ̀dùn ní bàjẹ́ láíláí
1: ẹ̀yìn
3: jamala
1: so incoming minister of foreign affairs ẹsẹ ṣe iná rí media
3: jẹ kí wọn decide
1: àjọ àgbà ọ̀nà àjọ ọ̀nà náà ni ontario. Toronto. I don't know. To Taiwo Adeyemi.
3: To e ma gbe pe iwoye lami to wa. Ti o fun ma ti eyin ara le o yato si iwoye ti kanin Diamond 8.7 FM. Te mo iwoye wa tokun. Yo da fun. A ma be obe ni beso atele si abena. We ni ba ni alo kama bo. La ni de ba olari waju iwoye wole lo ko temi.
1: Taiwo Adeyemi loruko mi. Oh, dabo.

0: amazes me every single time I listen to Diamond FM after a long time away.
1: Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. Oh my God.
0: Yeah, that's right. There's just something about how the amazing programming, the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
2: Kò lẹ́ja bá kàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà. Lórí ìkànnì yé, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wo bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàngbá sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, a jọ gbọ́ ni.
7: Mo kí wa pé a kú ojúmọ́ òní, òní ni ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án. Nínú oṣù kẹjẹ ọdún tá a wà yìí, mo kí wa káàbọ̀ sórí akọ̀tún ètò yín, ètò wa, ètò ìbáwá dá sí nìkan ìdá amọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìbá dá sí ètò káde ṣe àgbéyẹ̀wò àwọn tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ìdájọ́, ẹ̀ka ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ètò ààbò, ọ̀rọ̀ ìṣèjọba àti agbami òṣèlú làwọn olùrẹ́ ètò yìí. Ìbéèrè bàtà owó díẹ̀ torí pé à ń sojú abẹ níko lórí ètò yìí ni Akínṣojo lórí ètò yìí Taiwo Adéyẹmí lorúkọ mi. Ó ní ká fẹ́ wò, ó ní ìfáǹfà inú ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú APC lórí àbájáde ìdìbò kò mẹ́sì yọ tó wáyé láti yan amòye fún ètò ìdìbò ọdún tó ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara. Kì í ṣe ìròyìn mọ́ pípé àwọn ẹgbẹ́ kan tó pera wọn ní Awoṣaṣa G15 àwọn olóṣèlú 15 yìí wọ́n kó àwọn èèyàn sódì, wọ́n sì ń tako àbájáde èsì ìdìbò kò mẹ́sì ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ àwọn igun tó jẹ́ pé a ní wọ́n ní àtìlẹ́yìn gómìnà wọ́n ṣàlàyé pé lóòótọ́ pé àwọn tó ń bínú yìí torí pé igi ò síbi gbogbo sí àti pé púpọ̀ wọn ò padà wọlé mọ́ fún ipò mìíràn ló fà á tó fi ń gbógun wípé àwọn ṣe G15 ní ìpínlẹ̀ Kwara. Àwọ̀ eléyìí náà lónìí, àwọ̀ ètò ìbọn tó ń bọ̀ náà pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú PDP àtàlátakọ̀ tó kù lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ ìṣèjọba nípínlẹ̀ Kwara. Orin náà àwọ̀ ọ̀rọ̀ Kwara North Agenda, àwọn tó sọ pé àwọn èèyàn àríwá òun náà ni ó kàn láìpẹ́ yìí. Àwọn kan wọ́n láwọn dáírì ìlọrin làwọn, ṣùgbọ́n àwọn ń tẹ̀lé Kwara North lọ. Àwọ̀ eléyìí náà lórí ètò ìlónìí. Àlejò mi lónìí àwọn ni Malam Bashir, Lukman Ọlárẹ̀wájú, ọ̀pọ̀lọpọ̀ ọmọ unique, wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara. Malam, mo kí yín pẹ́ kojú. Malam,
8: mo kí gbogbo etí tí ń gbọ́ wa, mo kí olùdarí ètò náà, mo kí wa pé eléyìí tí a wá fún lónìí yóò sọ èso rẹ̀.
7: Kákanlo agbami ètò, Malam Ọlárẹ̀wájú, APC lẹ̀ wá nípínlẹ̀ Kwara.
8: Bẹ́ẹ̀ni.
7: Ẹ ti máa kan mi inú báyìí. Pàápàá jùlọ ìpèní àwọn ẹgbẹ́ G15 yìí, ṣé ẹ rò pé wọ́n ṣe ń ṣe yìí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Kwara padà fìdí rẹ lọ́dún tó ń bọ̀?
8: Ìbéèrè tí ẹ béèrè fún gbogbo ẹni tí ó bá ní ojú inú tí ó máa lo ojú ìta nìkan tó sì ní àfojúsùn rere fún ìtẹ̀síwájú ẹgbẹ́ àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Kwara, ó yẹ kó máa kọmi lóminú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè yìí. Àmọ́ èsì tó wà fún kì í ṣèsì tó pọ̀ púpọ̀ rárá. Èsì tó wà ń bẹ̀ ni pé in gbogbo tin je egbe oselu to ba ti je egbe oselu ti iru re o na le iru re poju interest in tin je interest in pe emi fe iwo fe yo ma po laarin ara won to ba ya si pe egbe tin gba ti awon omo to jo me egbe won nigba ti won ka won won o ju boya 1000 lo lapejuwe awa ni ipo to le wa fun yan 200 ninu 1000 dun e ri pe ifanfa oni po bi egbe to ya si pe 10 million lohun ni membership re won si nwa de de ipo eyan 200 yi so emi fe iwo o fe iwo ju mi wo ju mi o se se ko sele ta ba wa riru eleyi tin sele lati awon to je ogbo ntarigi egbe because one thing about in tin sele yi ni pe emi o ni so wi pe enikan ninu egbe yi ko ni wulo titi e apolopo awon eyan na ni won se wahala re amo ta ba wa ri awon kan ti won kora won jo pe awon binu abi awon nfe ehonu han leri nkan tin sele nta bira wa ni pe kini aridaju wi pe egbe yi yo duro abi yo subu be si so emi wa nso fun yin lo ni pe egbe APC ni pinle Kwara ko ni wo pelu nkan tin sele yi tori ru nkan baye se akoko tatiri ke se keji tatiri bi awon to si je oludari egbe latori His Excellency Malam Abdulrahman Abdulrazak ati leadership party structure bi won se ma yan ti para fi ma ngba yiyan mo ni gbagbo pe kode awon yi tun bere ru igbese be tanti yan awon kan pe o ya e ba wa wo e ba wa bawun eyan soro kini kan tin dun won ta ba pada de bi oro kini kan tin dun won tin dun eni akoko ko ni dun eni ekeji ko ni dun eni eketa gbogbo awon ta dako yi nkan ototo ni dun won ibere ti atuma wa bira wa se gasi ko ta wa yi eni ka soju abe nko ni teyan ba ti e fe wa ni pe mo fe soju abe nko na awon bere kan be teyan budo ma bira re fe ni to ba ni right conscience wi pe inti won kaluku wa nja fun ito se yato leyo kokan yi won le pada so pe collectively awon jaja kan o but se intan ja fun se individual ni interest re align ni abi gbogbo eyan ni interest won je pe nkan o kan yi la nja fun a pada ma wa ri pe eyan ko kan ninu won abi meji meta ototo ni tan ja fun tori be in ti egbe gbe kale ti awon so pe ko ta won lorun awon ona wo ni won ti tele ti won bi so pe ko ta won lorun primary ste so npe se won se se won o se killer agbajade re awon to seto primaries won ti wa won ti announce won si so ni jona pe gbedeke ojo bayi wa fun wo to ba ri pe oni ikan tun je bi ikunsinu wa so se awon eni ta nwi se won lo fun appeal committee se won appeal ni waju won se won se won petition won imbolode kini abadade si ti won gbagbo nbe nje won so fun gbogbo omo egbe APC abi gbogbo omo ipinle Kwara pe nta babori abi won o ti e se ti a ba ma bi ara lawon ibere yi a kan ma fo loju kan si ma ba loju kan lero to wa nle yi ni so idahun mi ohun ni wipe in tin sele yi gege bi in tin je oselu interest le yan fi nse oselu to ba si ti wa ri be akoko ekeje eke ta ko la tin riru awon kan bayi tin interest e jora won amo egbe APC ko dagba ta o pe ah o ye ko te wa wo yanyan olohun o wo eleyi na si ni ko ni wo gege bi idahun mi
7: e ka wo bayi any interest ni kan se won fe lo fa yen ni pe awon yaya seriki awon sole mustafa awon olori egbe awon senator ajade atawon to ku be
8: okay
7: yen ni pe tori nkan ti won fe je ti won ri je lo fa to fin binu
8: se bi
7: interest le pe
8: se bi eni to je na bayi se bi ohun na fe je nkan kan ni o fi binu
7: tani
8: ah se bi danladi ni won fun bayi ti gbogbo aye si ti gba pe danladi ni se bi nkan kan lawon na fe je ta won si binu so ti abare ni ti o fe je nkan ti o ri eni ti o ba lo fun contest pe mo fe lo se fi gagbaga ninu egbe oselu kan o budo ni aniyan meji ko to lo to ba ja si wi pe ni toto nitori pe ki ilu ba fi le ni dewa soke ni aniyan akoko ni pe ibi ti nlo yi mo ti bara mi soro mo si ti ra ri daju pe ah tin ba lo in jeja onoma elekeji ni pe gbogbo awa ta wa nlo yi mi nikan ko ni nlo in to fi le mu mi ma jeja a je pe nikan na ni o jeja ibi ti ibere ma wa nsa pamọ si ni pe ona wo ni won gba ti won fi pada wa jeja abi won fi jeja so te ba so pe awon tin binu ipe tori interest won ni se bi interest na lo le eni to pada gbegbo roke interest lo na ni e ma je kin so kini kan fun yin se ri ti a ba wo dada tan ba ni in ta won ja fun ni pe ona gba ti won gba fi se primaries ona gba ti o ti awon lorun ni e je ka birawa iwo ona wo ni won gba fi se ti o te won lorun boya ki won so in a broader way ti o fi ye gbogbo o ma raye that is number 1 elekeji ninu awon ta nso yi e ti mention awon oko kan omo egbe lemi gbogbo eni tin ba si tin ba si tin so pe omo egbe ni mi it's not about pe bia mi wan je spokesperson fe nikankan abi in je antagonist fe nikan in soro gege bi omo egbe APC
7: to fe dan ladder abi to fe aseriki
8: to fe APC ti APC wa ni pe ngba ta se primary election wa o dan ladder ni egbe fa kale
7: ko to di pe APC le wa
8: e ma gbo
7: mi
8: e duro e duro e bere bere yin e lasiko te fi bere awon ti a so yi tan ko ra won jo yi awon agba kan ti wa se be wa ninu Kwara yi ni 2022 a year preceding 2023 elections primary si ta se awon kan na fi won papa janu pe ko ti awon lorun akoko nu ninu awon ti a wa ri ninu G15 yi tan jo megbe wa tooto to megbe wa ni won ninu won awon kan be okay ni central tawai ninu awon G15 awon meta to je gboogi o megbe won benu won ti won jo ta kan gban nigba na la meta tan face ara
7: won awon ni
8: ah senator lori egbe senator Salim Mustafa ambassador Yaya Seriki won jo ta kan gban pe se ba awon meta mo pe yen kan na ni oje ko si sigba kan te ni kan so pe emi o ya mu ti wa file fun a jo lo sori feed ni ibi ti mo wa fe lo leleyi ninu eyin democratically nto normal ni ki eyan so pe mo fe tori pe oselu ninu tin je democracy ni pe you have the right to vote and to be voted for now ngba ti won wa lo won budo mo ninu ani ninu ero ngba won pe ameta ye eyan kan na ni o je o one elekeji ni pe ni jo na ni role ejo na emi fe fun ila assignment won as a journalist nigba ti won se primaries yen lowo awa ti a ni anfani ati wa ninu delegate nigba na delegate ni won lo an wo online reactions awon eyan o isiri si video to fi di bi ago marun ago mefa suma ago meje ni ijo na lale opolopo awon ti an ri to poju tawon eyan tin jubilate ni Ilorin west ni Ilorin south ni Ilorin east ni ati asa to je pe awon ni won consist Kora central yi ambassador Yaya Seriki lopolopo ngbe ha o ti wole koda ninu premises yen na ara won te pe won o si ninu ile to to inu ayika won ni won wa bo boya ntun won gbo lati ninu ile ni pe akini yi ha maso ya si dikini nfefo won si ndunu kaluku ndupe won dupe won dupe won dupe lo to e le ti so pe nikan lo wole ti e bayi ti gbo isi dipo ti awon to wa se alakoso won wa so ama nta nri ohun ni pe ambaso ya si kini wole nigba ti le o fi mo ta ni won announce ta lo pada je senator se ikun sinu wa bi o si ninu won eni to pe governor lo ko ti governor ise o wa nbe lara nte mi fe so fun gbogbo omo egbe APC koda won te so omo egbe APC to jo ma latako na to wa je bi emi te pe a ntele awon leaders wa ni e je ka ko wa very careful with our utterances tori wi pe nigba ti awon ta nwi yi nigba to pada mo settle differences won eni to se alakoso peto oya o owe sin ti dele o aba wa tele awon yen lo mo haji o se gbogbo omo egbe ti won tele won ni won so fun pe ya e mo bo wa o mo fe gba idea yin kin to se se bi ori afefe la fin ri idunu ti wa ni pe olodun se wa awon egbe awon oga wa ninu egbe oselu ta wo pe awon mo jajadiju won pada ri ga won pada bara won soro the same person ta wa so yi pe won wa wole yi ateni ti o pada ta koko ngbo pe ohun ni awon yen tin digbo fun to pada yi won pada to pade leyin odun meji si meta won pada to so won pada to so re odi meji e be na eni ti gbogbo aye nisin ta ba wo dada bi pe ambassador Afata Yaya Seriki opolopo awon eyan ibi ti oro nlo ni pe se bo si je igba kan ti his excellency Malam Abdulrahman Abdulrazak tan ti so pe preferred candidate mini our successor rather preferred successor ni in tumo si wi pe nigba na e tun je kin bi yin bere kan awon ara ile na si ngbo nje a ri eyan kan to wa lo form A1 A2 A3 abi A20 say mo ti mo mean by A1A2A20
7: G20 G15 lowa
8: G15 lowa itori pe governor gubernatorial aspirant ta pada wa so pe awon ti form alliance ni awon 15 atawon mi na to just wi pe won wa ni be national assemblies among gba awon se bi aspirant to wa to lo sori feed won to bi 17 or 18 nigba awon na nigba ti jo governor wa so pe publicly o to ba je pe ni emi mi o oda eni ti o ba wu mi itumo re nu o eni ti o ba wu mi preferred successor ko je ni ti o wa gba ile fun mi tin ba ko lere ale fayi ohun ni ambassador Abdulfatah Yasiriki governor si fun ni awon iroyin kan adjectives kan to just pe ti eyan ba so be fun eyan aibudo gba pe ni toto oro fe leleyi
7: oro fe ni
8: anje sa wa ri eyan kan to wa tako
7: okay,
8: governor e si wa so pe ohun ni preferred candidate aspirant
7: ti awon so so ni wi pe APC o ni akoyawo bi pe mo se kede on Abdulad on Yakub Danlad bi pe ojoro wa nbe ko so yi pe won adibo ara won kan fowo ko ni e kan dibre edimu
8: okay
7: en si ran pe yi e fi sanale ah leyin ko ran pe yi won fe si bere pe eto ta won pari wona ni pe won adibo ara bi pe won fe won kan fi owo ko abagade esidibrale ke simo kin pe ku ikale
9: buy that multivitamin ask yourself is it giving your child complete nutrition

0: fọ́rọ̀ àyíká ẹni nípínlẹ̀ Kwara ló ní akéde ẹ̀fọ́ ní kálukú pé ó ti di dandan báyìí kíkó wa wá onígoro kọ́lẹ̀ sí lákàtà wa ẹ wá gbọ́rọ̀ yìn ayọ̀ àwọn goro kọ́lẹ̀ sí tó tóbi níwọ̀nba tó ní dèrí lórí àti táyà nísàlẹ̀ medium size waste bin ti wà fún títà báyìí nínú ọgbà iléeṣẹ́ tó wà fọ́rọ̀ àyíká ẹni nípínlẹ̀ Kwara àti lọ́fíìsì àjọ Kwepa fún ìrọ̀rùn aráàlú ẹ̀dínwó ni o 5,500 péré lẹyọ kan ẹ ra ẹgbẹ́ sílé tajà yẹn mọ dàdọ̀tí sínú ẹ̀ iléeṣẹ́ tó wà fọ́rọ̀ àyíká ẹni yóò mọ fi ọkọ̀ ìkọlẹ̀ sọwọ́ sílé yín lóòrèkóòrè yóò mọ yí ìdọ̀tí tí ń bẹnu goro kọlẹ̀ yín bó sínú ọkọ̀ kọlẹ̀ pẹ̀lú gbígba owó tásẹ́rẹ́ tá mọ kéde ẹ̀ tó bá yá lọ́wọ́ yín ẹ̀rí dájú pé tẹ́ ẹ bá ti ra goro ìkọlẹ̀ yín iléeṣẹ́ tó wà fọ́rọ̀ àyíká ẹni àti látọ̀dọ̀ àjọ Kwepa ẹ ṣe àgbékalẹ̀ àwọn àmì tá a fi lè wá yín kan bí àdírẹ́sì ilé yín àti nọ́mbà àbáraẹni sọ̀rọ̀ yín káwọn òṣìṣẹ́ akọlẹ̀ wa lè ríbi dọ́dọ̀ yín ní rọrùn bá yín kó pàǹtí yín dànù kára ló wá gbọ́ ìkìlọ̀ ilé kan sí ẹyẹ dàdọ̀ ti sórí pèpele adójú ọ̀nà méjì sínú gọ́tà àbí láwọn ojúsàn omi gbogbo ẹni ọwọ́ bá tẹ̀ pósẹ bẹ́ẹ̀ yóò fojú winá òfin ẹja fọwọ́sowọ́pọ̀ káyíká ìpínlẹ̀ Kwara lemọ́ tónítóní iléeṣẹ́ tó wà fọ́rọ̀ àyíká ẹni nípínlẹ̀ Kwara lólùkéde.
1: So, ẹ kábọ̀ padà sórí ètò yin ètò wa ètò ẹbá wa dá sí ní kànídá mọ́lẹ̀ 6.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Taiwo Adéyẹ Adéjọmi lónìí àwọn ni Bashir Lukman Ọlárẹ̀wájú tó pinnu unique tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara kátó yọlé ẹ̀kẹ́ wọ́n bí pé àwọn èèyàn ìpínlẹ̀ Kwara wọ́n ní ó tó gẹ́ part 2 tí wọ́n sọ ní ètò ààbò tó mẹ́rẹ̀ yìí pípé ká náwó òlú ká má dá síta pé à ń náwó òlú torí náà wọ́n ti sú àwọn malam
2: ẹ̀ṣẹ̀wájú. Definition àwọn èèyàn ìlú tẹ̀ dákọ̀ bóyá ó pé oríṣi tó pọ̀ lọ́dọ̀ títí yín àmọ́ òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ òun ni wípé tí ẹnìkan bá sọ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Kwara wípé àwọn ìpèníjà kọ̀ọ̀kan ò sí lérí ọ̀rọ̀ ètò ààbò ẹni òun kò ṣe tó dáadáa. Bákan náà tá a bá wá rẹ́ni tó wá sọ wípé ìjọba yìí wọn ò mọ ṣe gbogbo agbára tí wọ́n ní láti mú wá sẹ́kùn pé àláwọn ìpèníjà tá a ní lérí ọ̀rọ̀ ètò ààbò yìí pé àwọn ò mọ ṣe gbìyànjú gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ tá a bá rẹ́ni tó wá sọ pé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ó ń tọ̀hún náà tún parọ́. Torí wípé it is not just about ká wá ní pé ká generalize ẹ̀ because àwọn kan mọ̀ sọ wípé ẹn ṣe bọ́rọ̀ ètò ààbò kì í ṣe Kwara nìkan ló wà kì í ṣe kinní of course yes bẹ́ẹ̀ ni tòótọ́ but èmi ò ṣe advocate kí n wá mọ wá compare torí pé ń ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ lápèjúwe ní Sanfara bóyá ní Ọ̀yọ́ àtàwọn ibòmíì kí wá ní ẹn ṣe bí kì í ṣe Kwara nìkan no n tá bá bira wa ni pé measures wo ni àwọn tí ó jẹ́ àwọn olùdarí ètò ìlú wa ọ̀nà wo ni wọ́n ń gbé tí wọ́n ń gbé gbà tí wọ́n fi ń ṣe and at every point in time ni gọ́vnà ń fún wa ní àǹfààní àti mọ́ mọ́ kí ní jẹ́ developmental strides at achievement tí wọ́n ní lérí ọ̀rọ̀ àwọn ètò ààbò yìí láìpẹ́ yìí gọ́vnà wọ́n lọ rí president wa wípé àlétò ààbò ìlú yìí ìlú mi ẹ bá mi dá sí presidency sì ni mo ti gbọ́ wọ́n sì sàwọn ìgbésẹ̀ lérí rẹ̀ lára bẹ́ẹ̀ àwọn kódà nínú àwọn tí àwọn tó jẹ́ elétò ààbò ìlú lára tí wọ́n sọ fún wa ni pé n tá a bá ti rí tó bá ti jẹ́ gẹ́gẹ́ bí fake news ẹ dákun ẹ mọ́ gbé mọ́ tó pé ń empower àwọn tó jẹ́ àwọn tó ń ṣe ọṣẹ́ yìí ni so gbogbo àwọn kinní yìí ń túmọ̀ sí pé tí a bá rí tòótọ́ pé ọ̀rọ̀ ètò ààbò ìlú nínú ìpínlẹ̀ Kwara yìí ó ní bákan bó ṣe jẹ́ n tá a bá bira wa òun ni pé iṣẹ́ wo ni ìjọba ìpínlẹ̀ Kwara ń ṣe
1: lérí rẹ̀ ẹni lógun tí ń báyìí gómìnà gbìyànjú lórí ètò ààbò ìpínlẹ̀ Kwara
2: wọ́n ṣe gbìyànjú wọn
1: lábẹ́ fún yẹn nàìjíríà ètò ààbò òun ni ojúṣe ìjọba kí n fi ń béèrè yìí ẹgbẹ́ gómìnà sórí ìwọ̀n mẹ́wàá ló pọ̀ jù lórí ètò ààbò ìpínlẹ̀ Kwara fún gómìnà ní nọ́mbà mẹ́wàá ló pọ̀ jù.
2: Lérí ètò ààbò nípínlẹ̀ yìí gọ́vnà Abdulrahman Abdulrasaq wọ́n ní 7.5
1: lórí ètò ààbò ìpínlẹ̀ Kwara ẹni rẹ̀ lọ́wọ́
2: ìtẹ́lẹ̀ ẹbí mi
1: ni àwọn èèyàn níjọba ìbílẹ̀ ìfẹ́ lódùn tẹ́ pé ó ti dárò tán
2: ṣe mọ̀ pé mo sọ wípé nínú tèmi yìí fẹ́ sọ òun ni ká compare pé kìí àmísẹ̀lẹ̀ bí
1: mo ṣe wà yìí ìbílẹ̀ Kwara là ń sọ báyìí lógun ti yín báyìí gómìnà
2: ìgbà sẹ́wọ̀n
1: ni ẹni sùúrù mọ́lá
2: bọ̀lá
1: rẹ̀ wá ẹni tẹ́ pé ní Kwara North tẹ́ pé àwọn èèyàn wà ń bẹ̀ tẹ́ pé wọ́n lè sun àsunwọ́rùn ní Kwara South nífẹ̀ẹ́ lódùn ní babalá àtàwọn agbègbè yìí tẹ́ pé wọ́n lè sun oorun kan sùn kan díjú wọn lo gutin bayi gomina gba sanwa ni for ba tell gutin yin bayi malam ola de waju
2: mo so ben
1: e gba
2: ben ni
1: e ka wo bayi gbadun
2: set set se e ti bege ta fe bege ta
1: e so tin yin
2: to ki wa ni titin yin sayin ni teyin fe fun
1: onireyin le
2: so lo je ki wa so fun yin pe
1: ni wo ye tin le so tin
2: se wa ri bo se wa wa hun social contract te so lara re o ni eto security wa bi leto abo
1: gogi gan ti eni
2: e ma gbo mi e ma gbo mi bo se wa jeun emi wa fe fi aridaju kini kan le yin lowo loni ke se nti o dun mo malam abdurrahman abdurrazak pe eyan kan emi kan koda emi eworo emi ewure emi agutan o bo nitori pe eto abo si katwa ni emi omo eniyan tin tumo si pe tin ba so fun yin pe ani at all time ni won se gbianju won e wa gbo e farabale recently barely 48 hours ago president wa nigba ti won fe soro state policing bill on wa fi governor abdurrahman abdurrazak sinu awon ti o wa ni committee kan ti won tun tun yewo fini fini ki mo fe lo nbe ni pe serita ba n soro eto abo in to fe ni ameyin oniroyin fe je ko lo se ilu wa soro npa re tori pe e ti ma nro pe ayoku ni bi to dip yo defend ti o ba kan emi eni to kan ni fe lodun te da ko un o le je ore ore mi that is number 1 e gbo mi
1: yin
2: elekeji ohun ni pe security framework and architecture ke se owo gomina nikan ni wa o
1: sugbon gba security vote o
2: yin go be current o tori pe mi o ti ri gomina kan to wa challenge former governor of Lagos state babajide kaji fasola to so pe won o gbo n tin je security vote ri nje yin kon kankan le ri e nje yin se wa nje se ni investigation
1: logutin yin bayi nipinle kwara security vote won eni suru ba governor olarewaju
2: a governor an ex governor ex minister a son to ba le so wi pe ohun o gbo ri wa my who have never been a governor that will now antagonize him
1: logutin ba nipinle kwara so logutin san ba nipinle kwara ara
2: anise governor ti so
1: eni suru malamu
2: alemi to jo to jeri ti bi o
1: e ma mo eni suru e ma kebere sile
2: mo tele ti former governor ta tanti di goyanri
1: nipinle kwara
2: emi tele former governor ri to so publicly temi o si ri ari daju en to wa so pe won tako en pe won o gba o tan
1: eni suru awon ye ko yo rada logun tin yin bayi security vote nipinle kwara won agba ara
2: gege bi ntin mo so lori oro ti former governor
1: e soju abenko e ma pe
2: governor abdurrahman o so fun wa pe won gba bo won o gba
1: nipinle kwara eni suru nipinle kwara logun tin yin bayi gomina wa security vote
2: se be ni kin so bo se yan mi bo se ye mi ni abi se bi interview so ni pe bo se ye mi en to wa ye mi nbe ni pe emi ti wa ri former governor ninu Nigeria yi tolohun o mo tin je be
1: e je ka wa si pinle kwara nkan lo pinle ko do si pinle kwara e ka so pinle kwara
2: bi kini lo
1: ki fun la pere
2: eh
1: lo ka go be si pinle ko won ko stadium pinle ko won da ona
2: eh
1: ni pinle kwara mi lo won ko state pinle ko local government
2: won ko kini
1: state pinle ko
2: eh
1: won le pe kunle kwara
2: local government
1: yes.
2: Local government won ni ko state local government won ni ko stadium
1: en
2: ta wa nko e ti ni kin google
1: local government nko
2: local government nko that notwithstanding
1: check wa fun yin
2: e ma gbo that notwithstanding
1: nko estate state
2: that notwithstanding
1: won le ko pinle kwara
2: that notwithstanding priority wa ni ife lodun se stadium la need
1: ibe temi n be
2: yin is that so
1: gbe mo bi ni pe
2: se priority wa ni ife lodun ni asa se stadium la need nbe
1: lokuti yin bayi ni pinle kwara security vote won gba bo se yeyin si
2: bi mo se so fun yin pelu eri wi pe emi ti gbo ti governor kan tan ti digbori tolohun o mo tin je be so be lo se ri
1: ah e je ka wo bayi godan awon araalu akọ wa te kan se ko pere ni 2019 MBS ton fi wo rede party in the sipinle kwara wa 20% ni 2005 lo su keni ele gugu ewo o ti wa ni 20% yen pe me wa pinle kwara awon meji lo wa ni pusha to shi ni bayi na to ko ja lo su keni o la ni 48% lo wa yen ni pe o kere tan ninu eyan mewa mere si ma lara won o wa ni pupo se abuju ba mekunu gomina egbun won si ri won lori gbai gbadan ara ilu ibele fisi mewa lo poju
2: ibi ti e ti mo le ma le anfani ati
1: besi le ki fi yikun ni ya gege bi ilo to jede lati lo abuja nipinle kwara o ton ti gba lati osuku ni osuke tadun ta waye 42.38 billion naira ti ba gbadada obi ti bi ti owo yi mo si mo fun yin ni ipo cha to si pinle kwara egbe sori won gbai gbadan ara nipinle kwara kan ba wa dasi ka to ma lo le
2: iwon ti e so
1: welfare
2: nipa welfare igbayegbadun awon ara ilu eyi ti o han si mi ohun ni wipe nipinle kwara orin ti awon eyan ko fun malam abdurrahman abdurrazak ohun ni pe ma se lo a n gbadun re nigba ton fi wole second time emi o si ti wa ri awon ton wa n ko rin ma se lo a n gbadun re hun
1: boya bi te yin gbe aba won te rin sun mo
2: se be yin le bi mi nsin dan lohun bo se ye mi bi mi o se ri nanu aye se ta ko ti mo ko so pe awon kan so ke ma se lo so in tumo si wi pe awon ti won so pe ma se lo hun emi o re ni kankan tin so pe ma se ma
1: sori won mewa lo poju lori igba igbadun ara lu e fi sori mewa lo poju
2: igba igbadun awon ara ni nigba

0: ẹ̀rọ jẹnìrìnà tọ́ ẹnikẹ́ni tó bá wọlé bẹ́ẹ̀ àwọn òfin ara mọ́ ẹgbẹ́ bó ṣe yẹ kó rí tó àtúnṣe náà la dìbò fún kálàáfíà kò lè ráyè ọlọ́run bó ṣe wúyọ lójútùú.
1: Ẹ ṣe gan fún òye tí yín lẹ́yìn pẹ̀lú ọjà yánralé ẹ bàbá dá sí lọ lẹ́ẹ̀kan sí a kì í pé ẹ kú ìkàlẹ̀.
2: Welcome you, Mr. Casey, from the Nigeria Business Mastery Group.
3: Thank you very much. Good day, ladies and gentlemen. It's glad being here.
1: To e ka mo pada sori eto yin eto e ba wa da si ni kan da mo le ti 7 to wa ni lorin ni ipinle Kwara lo ni pelu taade yemi yanale en ba wa da si bayi e ko jumo
4: hello
1: e ko jumo uruko yin o
4: e ko jumo uruko mi la ju si platform
1: an gbo yin sir
4: ah ati eni te gbo wa gbo nte n bere pata lo en ko gbo wa patapata ko ti so ju do oro nbe ko ti ka ka to gbe do on en gbe ti do mi en pe gbe te gbadun awon mo Kwara nisin to lo ngbe ti 70 kini kan ti kan ti ru to ni pa tori pe ni olawon so na ona wo na se te ba di ona beju se di ona gbadi aka e lo so na ko to bi ti ni kan e lo so na pe to so na ni awon Kwara state worker se yo to ko mo so fun ala so fun se te le so fun le so fun won iro le npa e lo le ba citizenship elo le ba acceptance in Kwara poli elo le ba owo Kwara poli e ba kitin ti 1000 naira 37000 e ba acceptance in 5000 naira 25000 e ba kitin ti 45000 naira 125000 eni awon mo le Kwara n da e ri pe elo e te ti lo gan e ti mo ni
1: ni wo ye ti odo ti yin ni ka lo si oju opo WhatsApp ti ikanni yi ka wo awon oro tawon yan fi lede si oju opo yi azan lati okelele abi awon so wi pe onlodan ladi wi pe rojo thursday ti won se alamisi to seto dibo pe amse ya seri kilo wole sugbon nipa to jojo friday won ni won se eto dibo ni odo ato wo eto ti won e kojumo e kojumo
5: Tẹ̀rí àkọ́kọ́ náà mo kíjọba ìpínlẹ̀ Kwara ta ń lóyún wọ́n gbìyànjú àmẹ́dáhùn torí tọ̀ lọ àlejò wa àwọn tẹ́bà máa gbé wa tẹ́rí gbà dìbò rẹ pàmárì ní apc ní Kwara wo àdìbò tó máa fẹ́ bèèkà lọ àlejò ẹ̀dáhùn tó lọ wọ́ọ̀dù kọ̀ọ̀kan wáyé lànà dérí wọ́ọ̀dù kan sọ iye kọ́ ti dáná di ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan kan sọ fún wa ká gbọ́ ọjà yàtọ̀ kí n dìbò fún náà a ti gba pé ń tọ́ ẹmú wánú a ti tẹ̀lé yín àmọ́ pé àdìbò ẹ mọ̀ sọ fún wa mọ́ àdìbò ẹ á ti yíkìlá àdìbò fún wọ́n yà kan ara wa.
1: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ́ ti yín ní àtọ̀dọ̀ ti wọn nìyẹn. Lídà àgbà rere wọ́n ní kí ló dé tí àwọn ẹgbẹ́ òṣèlú apc pé wọ́n fi gbà fúnra wọn wọ́n ní ọ̀tọ̀ 2019 òun ni ó tú wọn ká báyìí níwòye tọ̀dọ̀ ti wọn. Ẹ kojúmọ̀
6: ẹlẹ́wọ̀ abdulrasheed ló ń pè láti lọ.
1: Ẹ kojúmọ̀.
6: Ẹ rí ìmọ̀ràn lèmíkàfẹ́ fún ẹgbẹ́ apc. Èmi sọmọ ẹgbẹ́ kankan bọ̀ mi lè má dìbò. Ẹ rí ètò ìdìbò tí ó gbé dáná dì kalẹ̀ ẹnìkan ò rètí ẹnìkan. Àmọ́ táwọn èèyàn sọ ń gbòòrò kákàn pè é lákìyèsí kí gómìnà ó gbìyànjú kí wọ́n pe gbogbo àwọn tí ń bínú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tẹ̀lé wọn wọ́n ti tú àwọn èèyàn lẹ̀ pé kan lọ sínú ẹgbẹ́ mi. Tá ń gbọ́ ní gbòòrò sọ àkíyèsí la kàn pè yín sí. Ẹ kọ́kọ́ gbàgbé ẹ̀mẹ́ wípé ètò yẹn ó lọ bó ṣe lọ. Tòyí táwọn fẹ́ pè yín sínú dẹ́ẹ̀kejì chairman party man ni party man kó tí ṣùgbọ́n ibà ń ṣẹlẹ̀. Àti ìrí wọn lórí iléeṣẹ́ rédíò kankan kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀. Torí ńgbà tí gómìnà tó wà ń bẹ́ ìfẹ́ wọbẹ̀ ní 2019 tí irú iṣu yìí ṣẹlẹ̀. Bí obì ṣe jẹ́ chairman gbà náà àrípa tó kú. Kódà àrí gbogbo bó ṣe ń bẹ àwọn yòókù tí wọn ò fi gbé olùdìbò ẹ̀ lọ́lù.

0: jẹ́ ètò tí wọ́n sanwó fún tí gbogbo ohun tí ẹ sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa diamond 88.7 fm iléeṣẹ́ diamond 88.7 fm ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ̀ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́ ẹ ṣeun fún ìfẹ́ tí ẹni tiwa Ètò tí ẹ gbọ́ tán yìí jẹ́ ètò tí wọ́n sanwó fún tí gbogbo ohun tí ẹ sì gbọ́ lórí ètò náà jẹ́ èrò àwọn onígbàwọ́ ètò ọ̀hún láì ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ wa diamond 88.7 fm iléeṣẹ́ diamond 88.7 fm ṣèlérí láti tẹ̀síwájú pẹ̀lú ìlànà ìkọ̀ṣẹ́mọṣẹ́ tí ẹ mọ̀ wá mọ́ ẹ ṣeun fún ìfẹ́ tí ẹni tiwa.
1: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: Ayo ati idunnu yin lo je wa logun.
1: We are the people, we make you happy. We are SAPPY.
0: Pelu Diamond FM, igbadun ti o lopin ni.
2: After working kiloku, igbadun loku ta ma je. After working,
0: ani ninu ohun gbogbo, aye ope tun yo.
2: Se Olorun o boju mi je.
3: Awon ti wa ni o.
0: Diamond FM, ikani alayo ni wa.
2: Ese Olorun o boju mi je. Obirin mi sota lenu.
4: Diamond 88.7 FM, Ilorin, Iroyin, Ekunrere.
5: Saju egbo awon koko to wa ninu iroyin na. Ara Tinubu fun lede lori awon ise akanse to munaka soke deba ilu Abuja. Egbe owoselu ADC pase fun awon eka re ni ipinle Kanjawo lati ma pe ejo kan si ma gba iwe ipejo. Ajo DSS fi panpo fin gbe oniroyin kan wipe oni drone lowo Olorun ati o bofin mu. Ijoba ipinle Kwara tako aisoro wipe o je awon osise ijoba ni owo osu karun osu kefa. Ni ile okere ile Australia ko bo iwe adehun pelu ile India lati ma ta uranium. Iko Barcelona ati fife han lati ra agba bolu Adeyemi. Eka san akiwa pe aku owo lenu se. Iroyin ekunrere lati kan Diamond 8.7 to wa ni Ilorin ni ipinle Kwara Taiwo Adeyemi. Ronyin yin ka so fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net yewo wa ni YouTube wa na Diamond 887 FM ko number len si mi ran pe yi lekan si akiyin pe eku ikale
6: ma n ro wipe bayi ni ipenija to n koju eda ma n mu ni ke
7: Ṣùgbọ́n
6: lójú ayé ó tún lè fìníhàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
4: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7
1: ìròyìn. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
5: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ààrẹ ilẹ̀ ayé Bọ́lá Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ṣáàkì tún lọ́wọ́ ní ìlú Àbújá ní ìfarajìn ìṣàkóso rẹ̀. Láti jẹ́ kí àwọn èèyàn tó wà ní ìgboro àrẹ́sùkú jẹ́ àǹfààní àti mọ̀dùmúnú ìjọba rẹ̀ káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Ẹni tí ìgbákejì rẹ̀ kà ṣe ṣe tí máa ṣojú fún nígbà tó ń ṣiṣẹ́ lójú iṣẹ́ ọ̀nà tí ó wà ní Collector Road CO1 àti Afara tó so Body of Chamber papọ̀ mọ Fásitì Nail àti Base University nílùú Àbújá àti àwọn iléeṣẹ́ tó ti ń ṣe ìwádìí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ náà ló wà lára ìlérí tí wọ́n ṣe lábẹ́ ètò ìrètí tó dọ̀tun. Ààrẹ Tinubu wà gbósùbára bàdẹ fún mínísítà fún ìlú Àbújá Ẹ̀ńsọ Wike. Mo ṣe parí iṣẹ́ ọ̀nà àkànṣe ọ̀hún ó tẹnumọ́ wípé ó jẹ́ ìfarajìn rẹ̀ láti rí i pé ó múlò tó ṣe fáwọn ọmọlẹ̀ iṣẹ́ nígbà tó ń ṣe ìpolongo fún ipò. Nínú ìròyìn mìíràn ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC Atiku Abubakar ti jákè ọwọ́ ìpín ẹ̀kọ́ gbúdọ̀ ṣẹlẹ̀ sí adarí ẹgbẹ́ òṣèlú alátakò Peter Obi. Ó tẹnumọ́ ìpín dídáàbòbò àwọn olóṣèlú alátakò láti rí pé wọ́n lo ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ló jẹ́ ìdánwò ńlá fún ìjọba tiwantiwa nílẹ̀ yìí. Ìgbákejì ààrẹ ló fohùn Àtíkúlò fòhùn léde tó ti gbà kan jẹ ìgbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ ní òní ọjọ́bọ̀ nínú àtẹ̀jáde kan tó léde látọwọ́ abẹ́ṣinkáwọ́ agbára lórí ọ̀rọ̀ aráàlú Franz Schuhaib. Àtíkù tẹnumọ́ wípé ìjọba tiwantiwa ó ní oṣù kókó pàápàá jùlọ láti dáàbòbò àwọn tí kò sí ìjọba láti lo ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Ó tẹ̀síwájú tó sì bu ẹnu àti iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ipo to so lati fesi si oro obe lo je mimomo lati ma soro suti si obi la se bi pe won bo fun ege bi e kan lorilede yi sibe ninu egbe oselu alatako African Democratic Congress ti pase fun awon eka re kakiri ipinle lorilede yi kan jawo lati ma gba iwe ipejo abi kan gba agbejoro loruko egbe ohun lai gba ase atowo awon adare apapo egbe osulu na lorilede yi ati jade kan to lede lati owo akowe apapo fun oro ipolongo egbe osulu ADC Bolaji Abdullahi salaye ipe egbe osulu ADC kakiri ipinle lorilede yi orin kan ma fi wi pejo sowo si ilu Abuja kan si gba imoran latowo olubadamoran lori oro fin fun egbe oselu ohun to wa lo le segun osulu na nilu Abuja ega gbe egbe oselu ADC se we igbese na ni won gbe bi awon ipinle se gba iwe pejo loruko egbe oselu ohun won si gba agbejoro lai se bi pe won fi to egbe oselu na leti ati alubadamoran pataki lori oro fin fun egbe oselu na Wayo yo ajo DSS is wanko fin gbe Zainab Sodiq to je oniroyin to nsise fun oludije fun ipo re nile yi to tun je ajijagbara mo ile sowo re wi pe oni drone lowo leyin aigba iwe ase ti jade kan to lede latowo igba keji adari alukoro atilana ibara yin soro fun ajo DSS favor doze loni fi die mule pe Omidan Sodiq won gba mu lati owo awon osise ti won se ni eka inoko ojo ofurofo atago DSS ni mako baalu to wa ni ilu Eko ni ojo kefa osu keje won fi de mule tigale to buwalu ohun wi pe oni drone han lowo nigba to fe gbera lati ilu Eko lo si ilu Abuja lai gba iwe ase doze se afikun re pe nuna bayi ti wa ni akolo ago DSS ni ilu Abuja won si bere iwadi lori esun ti won fi kan ga poleji to njoko nilo Port Harcourt ti fagile ejo kan ati won pe tako ijawe olubori dumo lulu Brooks gege bi omoye fun ipo gomina labi asia egbe oselu alatako Nigerian Democratic Congress NDC ni ipinle ohun legba ati olupejo ti jawo inu ejo na ejo ohun oni won pe tako alaga egbe oselu ohun ajile to dibo INEC ati lu Brooks lati owo Kings Nyewaje to je oluwapo fun ipo gomina labi asia egbe oselu NDC ofeson lede wi pe won fun lanfa to pa ni to dibo ko message lati pe lu Brooks po lo bore inu eto dibo ohun agbe joro lu Brooks ibi to kibo o ti ko pejo tako ile ejo na pe ko neto lati gbo ejo ohun ati unwe yaje o fi die mule ipe ko neto lati pejo lori eteribo commerce to pa inu re lokibo tenumo ipe gbe deke olojo merinla to fi kale oni o ti kuna lati lo ko pe won pejo na ni ipele kora asiwo agba ni ipinle ye ti se afomo re ipe awon osise ijoba oni won je ni owo osu kan o tesiwajo ipe owo osu karun ati ke fodun ta wayi oni won ti pese o isan fun awon osise ijoba latowo ijoba ipinle yi asiwo wo agba ni ipinle kora malam adugani san le lo se afomo nigba to fun lede loro kan to lede latowo awon adari egbe awon osise ni ojo kefa osu keje odun ta wayi o fi die mule ipe ijoba ipinle kora faraje lati di pe o san owo osu awon osise dede ati igbaye gbadun awon osise ijoba ege bi asowo agba won se wi o tesiwaju ipe ayewo to na lowo lori oro awon osise onijoba buwolu papa julo lati ri pe ko si mogomogo lori lana ta fin sanwo osu fawon osise wara e pese to ro kan wi pe kan le kon se ayewo ohun lati ri pe kan le ma tete gba owo osu won egbe awon omo bebe ilu lorin oni are apapo won alhaji abdulmini ayo almalik ti fun lede leyin gba ti won ti yan adajo feyinti lejo giga ni ipinle kora oni dajo Suleiman duro sin Olorun kawo o ya fara o gege bi alaga igbemo ton ri si iranilowo lori orofin legal aid council ti dade kan to lede latowo Malam Sulaiman Shuaib Dagbo to je akowe ipolongo papo fun egbe ohun salaye pe Alhaji Abdulmaliki salaye pe iyan asipo adagan feyinti ohun lo je igbesi akin papa julo fun idagbasoke kadajo lorelede yi ege bi Alhaji Abdulmaliki se wi o te pe lowo arele yi Bola Ahmed Tinubu GCFR bo si yan adagan feyinti kawusipo o tesiwaju ipe igbesi na lo je igbesi akin papa julo to je ola to je ola nla fun ilu Ilorin Iroyin ekunre ni amuwa si eti gboyin lati kan Diamond 8.7 to wa ni Ilorin ni ipinle Kwara leyin isimi ranpe yi a lo si ile okere nibi ti ile Australia le tele inda ti buwo ra deun lori nkan to ni se lori awon Iranian ni ile mejeji lekan si akin pe eku ikale

0: ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
1: Ẹ̀ka bọ́ padà, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ni amúwáṣe ti gbọ́ yín láti kàn Diamond 887 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ń tẹ̀síwájú ní ilé òkèrè, ilẹ̀ Australia àti ilẹ̀ India àti kọ ọbọ̀ ìwé àdéhùn láti jẹ́ kí ilẹ̀ Australia máa kó àwọn ìraniọ́mù rẹ̀ sọwọ́ sí ilẹ̀ India, ó sì máa fi ṣe nǹkan tó ní ṣe lórí àwọn àdó olóró. Olóòtú ìjọba ilẹ̀ India Narendra Modi ṣàlàyé ni ó ní lẹ́yìn ìpàdé kan tó wáyé pẹ̀lú irọ́ rẹ̀ tó jẹ́ ààrẹ ilẹ̀ Australia Anthony Albanese ní Membo. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó bu wálù ṣe wí, àwọn adarí méjèèjì ṣàlàyé wípé ṣíkè kólédè ìrání ọ̀hún òun kólédè láti gba àlàáfíà láàyè. Ẹ̀ka ilẹ̀ South Korea ti fìdí ẹ̀ múlẹ̀ ìdájọ́ lílo ọdún méje gbáko nínú ẹ̀wọ̀n tí wọ́n dá fún ààrẹ ilẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ rí Yoon Suk Yeol lórí ẹ̀sùn ìwọ ọ̀daràn tó lè dọ̀ 2024 nígbà tó fi òfin léde tó níṣe lórí ìjọba ológun ilẹ̀ ọ̀hún ti làásìgbòsí tó bẹ́ sílẹ̀ ní ilẹ̀ náà. Ìlẹ́jọ́ tó ga jùlọ ọ̀hún ni ìdájọ́ tó gbé kalẹ̀ lónìí ṣàlàyé tó sì fagilé gbogbo ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí ààrẹ tẹ́lẹ̀ náà ń pè ó ṣe àfikún rẹ̀ wípé ẹjọ́ ọ̀hún àti ìdájọ́ náà òun wọn gbé kalẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà ilé ẹjọ́. Ẹ̀wẹ̀ àwọn ìgbìmọ̀ tó jẹ́ ti igun ààrẹ tẹ́lẹ̀ náà yùn àti àwọn agbẹjọ́ rẹ̀ ti ṣàlàyé pẹ̀lú ẹjọ́ náà ló kùnà láti ṣe àgbéyẹ̀wò ẹ̀bẹ̀ rẹ̀ kó tó di pé wọ́n gbé ìdájọ́ kalẹ̀. Lábala ròyìn ìdárayá ikọ̀ Barcelona ti fìfẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù nínú ikọ̀ Borussia Dortmund nílẹ̀ Germany Karim Adeyemi. Gẹ́gẹ́ bó ṣe fún léde láti ọwọ́ ọjìmí ojú ọjà Fabrizio Romano fìdí ẹ̀ múlẹ̀ ìpele Barcelona ti fẹ́ hàn láti rí i pé ra agbábọ́ọ̀lù ọ̀hún tó sì ń dúró de ikọ̀ Dortmund kó fèsì lórí èròǹgbà rẹ̀ láti ra Adeyemi. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 24 ló ti gbà fún ààrẹ láti darapọ̀ mọ́ ikọ̀ Barcelona. Adarí àgbà fún àwọn adarí nínú àjọ FIFA Pelugi Kolina ti fohùn léde ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tó ń darí ayò nínú ìjà àgbáyé tó ń lọ lọ́wọ́ ni wọ́n gbégbèsè wọn ní ìbámu pẹ̀lú àwọn tó láì ṣe pé ẹnìkẹ́ni ń pàṣẹ fún wọn pàápàá jùlọ lẹ́yìn ìdíje kan tó wáyé láàrin ilẹ̀ Argentina àti ilẹ̀ Egypt. Kolina fohùn léde lẹ́yìn ìgbà tí ilẹ̀ Argentina gbèwúrò sojú ilẹ̀ Egypt pẹ̀lú àmì ayò goal mẹ́ta sí méjì tó sì yọwọ́ kílàǹkó ilẹ̀ Egypt kó ní ìjà àgbáyé tó ń lọ lọ́wọ́. Ìdíje ọ̀hún ló ti ń fa awuyewuye káàkiri àgbáláyé. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àjọ FIFA Kolina tẹnumọ́ wípé kò sẹ́nikẹ́ni tó ń pàṣẹ fún àdádá ọ̀yàn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé e. Gẹ́gẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú wípé bó ṣe dára ayò òun ni àwọn èèyàn yóò mọ sọ̀rọ̀ lórí rẹ̀ pàápàá jùlọ ìgbésẹ̀ tán máa ń gbé látọwọ́ àwọn ará ìròyìn nígbà tí ìjọba ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú wípé kò sẹ́nikẹ́ni tó lè fẹ́nu tàbùkù títọ́ tí àwọn adarí ayò ń lò. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. Ààrẹ Tinubu fohùn léde lórí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní ìlú Àbújá. Àkàfùn pé ẹgbẹ́ òṣèlú alátakò ADC pàṣẹ fún àwọn ẹ̀ka rẹ̀ káàkiri ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí kan jáwọ́ láti máa gba ìwé ìpẹ̀jọ́. Àgọ́dọ̀ ẹ̀sìn kò fi gbé oníròyìn kan lórí ẹ̀sùn pé ó ń dùn lọ́wọ́ lọ́nà tí ò bófin mu. Ní ìpínlẹ̀ Kwara ìjọba ìpínlẹ̀ yìí tako ẹ̀rí sọ̀rọ̀ wípé ó jáwọ́ iṣẹ́ ìjọba lówó oṣù karùn-ún oṣù kẹfà. Ní ilé òkèrè asọ́fún yín pé ilẹ̀ Australia kọ́wọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ilẹ̀ India láti máa ta uranium fún ara wọn. Làákòótán ikọ̀ Barcelona fífẹ́ hàn láti ra agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Germany Adeyemi kúrò nínú ikọ̀ Borussia Dortmund ní ilẹ̀ Germany. Ti 1998 ó ní ìjọba ológun ilẹ̀ yìí nígbà náà tí ọ̀gágun Abdullahi Abubakar ń darí fagilé ìdájọ́ ikú tí wọ́n dá fún ajagun fẹ̀yìntì Oladipo Diya àti àwọn èèyàn márùn-ún kan lẹ́yìn ìgbà tó ń gbìyànjú láti gbàjọba lọ́wọ́ olórí ológun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ọ̀gágun Sani Abacha. to ilokun iroyin ohun e pade wa to ba di akamabo loni fun ya agbaye wa ni kan da amode 3.7 to wa ni lorin ni ipinle kwara nedu okore ni olotu royin taiwo adeyemi lotu to ka se ti gboyin lekan si akiyin pe ekowo lenuse
2: gbogbo iṣẹju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikunlukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyerin.
3: Godala lati magbo, Diamond FM, lo daraju. Radio lo dara lati magbo seti. Diamond FM, lo daraju. Kapo lowo oja kaye bu baje. Iroyin ekunrere ti ko lede. Itu lo

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t.7fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
1: Láwọlẹ́sùn ní ìdáhùn sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ láti fi kún àwọn ọjọ́ ètò láwọlẹ́sùn. Láwọlẹ́sùn ni ó máa wáyé ní gbogbo aago mẹ́sàn-án ọjọ́ Àìkú Sunday, ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday. Láwọlẹ́sùn lábala sọ ọ́ síta.
2: Mo bá yá nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé kan jẹ.
3: Ẹjọ́ kẹ́yìn ètò wọn ń tẹ̀bi wípé àwọn ọmọ tó bí fún mi gan ikú ẹ̀rọ ti ń wá.
1: Gbìyànjú kọ sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn lábala sọ ọ́ síta láwọlẹ́sùn lórí Diamond FM ètò fún gbogbo ẹbí
4: ṣàràṣàrà Diamond

0: Àkọ́bísọ̀ ọmọ ibi tá a parí ẹ̀ sílẹ̀ kan. Dávidì kékeré ni. Wọ́n wá rí kílẹ̀ ń ṣe bùlàbùlà sí gan. Kílẹ̀ ń ṣe yàtìyàtì sí gan. Àbí kí ni jà àti gan. Ọ̀sùn wá padà mọ̀jú mọ́ jà àti yán. Kí ni fọ́nbúbílítì? Kí ló dé tẹ́ fẹ́ takúbílítì wa? Àkọ́bí wọ́n sọ fún ni pé wọ́n wo pọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ lágbára tó gò láyé àti. Òun tágbára gò láyé àti Ọlọ́run padà lẹ́yìn rẹ̀ Dávidì lọ ta nínà ń fà. Ata ó ṣe tóbi tóun náà ló fi lulẹ̀. Ọ̀dà ta ló wí ni? Ta ló wí ni? Dávidì tó rò pé ò tó nkankan yìí ni. Bọ́ọ̀ kì í fi ń tì yẹn. Jọ́bi ń sojú ẹ̀.
1: Mo tún dá ẹ̀fọ́. Èmi kò kọ́ ni. Tí bá tún lọ
0: tán. Ìyá agbára nìyẹn agbára mo lè jà. Kò sóluwa rẹ̀ tó bá fẹ́ èsì mi ẹsẹ̀ kan ni 1:07:20 die. Mo kì í ṣe 7:20 die. Ọ̀sánmọ̀ pé agbára ẹni tó lè jà là ń sọ yìí. Àkọ́bí àwa ni alágbára àwa lọ́lọ́run ká kò so yín lé lọ́wọ́.
1: Tí ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ o.
2: Àwa yẹn ti mọ̀ pé pàṣẹ máa
0: wà. Bọ́bá ti kọ́kọ́ sọ, wọ́n mọ ẹ̀bẹ̀rù agbára náà lára rẹ̀. Bí bá ń ṣe, wọ́n mọ ẹ̀bẹ̀rù agbára náà lára rẹ̀. Bí bá ń rìn inú rìn, wọ́n mọ ẹ̀bẹ̀rù agbára náà lára rẹ̀.
1: A ti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ o.
0: Ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá wa láyé àgbà Ọlọ́run kọ́ ṣàforíjì fún wọn. Bàbá wa Sheikh Kamaldin Abibullah Adabi. Wọ́n ní sùúrù èèpọ̀. Sẹ́ẹ̀mà pé gbogbo èèyàn kọ́ lọ́dẹ dàbí bàbá. Mo rí bàbá mi kan, bàbá mi kan tó sọ wájú bàbá mi. Ẹ̀yin ẹni sùúrù èmi ẹ má tiẹ̀ bẹ èmi. Èmi ò lè ṣe sùúrù rárá o. Bẹ́ẹ̀ bá kọjú jà síbi, máa bá a jà débi pé máa sọ fọ́lọ́run pé ẹrú rẹ̀ ń bi mo bá a dérè. Máa yẹjú rẹ̀ níbi tó kù. Àkọ́bí ọ̀gbọ́ àwọn tí ń sọ síta wọn náà ń rí agbára lára rẹ̀. Torí agbára tí ń bẹ lára rẹ̀ bọ́ bá yọ ìdàsópo náà lọ́wọ́ kan náà ni ó gé fẹ́wú. Ṣùgbọ́n lọ́wọ́ sùúrù wọ́n súnsún wọ́n kàn gírí. Lọ́wọ́ sùúrù wọ́n súnsún wọ́n tún pa gírí. Àkọ́bí éńgbà wọ́n tún sún tí wọ́n pa gírí wọ́n débi tọ́nà lọ́mọ. Àkọ́bí ìwọ kọ́ yìí ọ̀rọ̀ wá di kíni gan. Kíni wàhálà gan. Ìwọ lọ́run tó fẹ̀ mí sí wa lọ́rùn ni. Ètí wọ́n rí tó mú lọ́wọ́ tó sọ pé kò sírù rẹ̀ yìí. Jòkó kájọ máa kà á. Jòkó kájọ máa kà á kó lè mọ̀ pé kọ́dà ò sínú nọmba 100. Èbó rẹ̀ náà tún ni mo fẹ́ sọ fún ọ̀hún Àkọ́bí. 20 years not forever. Bàbá bàbá má doubt bàbá sákálà idea lọ́fẹ́kẹ́ ló ń bẹ o. Eléyìí tó ń ṣe èyí tó ń ṣe gbúlegbúle tó ń ṣe lẹ́fẹ́lẹ́fẹ́ káàkiri yìí 20 years is not forever. Àkọ́bí àwọn náà bá pajúdà wọ́n pajúdà sí. Káàtì ẹ̀ lọ́ọ̀ fẹ́ pa wá gbogbo akọ́lọ́ pa lẹ́ẹ̀kan náà. Bọ́ọ̀bà náà wà ò lè na gbogbo alẹ́ẹ̀kan náà.
1: Gbogbo àwọn tó ń bá wa jẹ tó ń bá wa
0: jẹ. Sọ́rẹ́ ni tí ìyá rẹ̀ ọ̀daró náà ń dá nǹkan mi nà o.
1: Mi ò pé kí tèyàn máa má dá, mi ò pé kí tèyàn dá.
0: Àkọ́bí ẹfẹ́nu ẹ̀rù náà wọ́n ń bà. O fẹ́ nìkan lówó oúnjẹ náà. Bọ́ọ̀ bá sì fún wọn, kì í ṣàwọ́ tó ń dẹ́rù bá yìí ló fún. Àkọ́bí o, ìyẹn tí wọ́n wàá sọ fún un náà ni pé ọ̀yá ìwọ náà máa ka nọmba tó wà nínú àwọn táwọn ẹni èjì ẹ̀dá títí ó rí bó sínú 100. Tó túmọ̀ sí pé 20 years is not forever.
1: Ọ̀rẹ́ mi ń jọ̀wọ́, pàdé mi ń jọ̀wọ́.
0: Bọ́ọ̀mọ̀ pa agbára àwa la mẹ́ńbẹ̀nu. Agbára oníkurubé náà ń bẹ.
1: Tí ọ̀pẹ̀ rere fún mi o.
0: Bọ́ọ̀mọ̀ bí a ti mú agbára yìí bọ̀ mọ́ lè lùyàn. agbara mo lase agbara mo ni kurube
1: saju belo
0: o se se di gba to ba wole to lo le ma se lo kere a wa lo se ba si ko si ba se ma se ba ina ni e wo ba se de bi kan yo pada pade alagidi eda fa won ta nwi ti won ba ti te ti won ta n se gule gule na o ri oro golayati ati david ti won so ni ani golayati ote lo fi te mo le lu ya mo le se ya le se ngba ngba o mura keke kan iwo go yi david bi ndin so mo pe o je ote I wanna what if I'm talking authority speaking Engba ti ote ni won fi pada wa juwe fun pe number wo le wa gan eyin le bere ni ebi to je ile pari ah accountability eyan bo wa accountability eyan bo wa ebi wo lo gbe ebo baba sakala a ko bi kilo ti gbo ke ti bere o ba sesese bere si ni se your sensibility a gobi engba ba ya lohun na ba wa re ni to lagidi engba se ese pele pele mo pele ide yan se be yan ba se yan polo bolo le se gbeji njo kan e wan so fun wa pe nibo en ma be tu pe mo ko di pelu ilaye bi ta wa ina olo ki lokan pelu olo awon wa ma so pe ka e koda se eyin lo lubi kin to ko ja we ni sai la jabi kin to ko we gbo ni eyin ni gbe eyin lawo ni oda bi ba sagiri yomo nu okan re pe aite si kilo o ti jo won ote akobi mari ma gbe mari ma se mari ma na mo leyin enjo won ba tin ki won lo ti won gba elomi buru de bi pe koda bi aso to ba ro iro ati igi ba ro iro digi ba ro iro yoses eh o di de be o mati bi ti kuti akobi a loro ta do lo ta nda le ya akobi be yan ba ti te yo ma te akobi ani mari ma gbe la soro de mari ma mu batagun o ba se pe ategun gan so ro ba ro lu lo nu ategun ba yo se wo awon e ba to gun ni me ba gbe kale nu ile elomi yo si mo fi won size yo mo fi won size apola akobi o iru awon be opolopo won won wa ki won lo pe e se pele pele a gbogbo gbogbo igba na ko gbogbo gbogbo ope na ko lo nigba ma gun ah omi a ma ko ba ni o da bi o ba je wa ko ba yan ko ti e so na ti igba ko ba ni o ri mo ba pada wa ya akobi iru won iyawo won ti fi sale
1: awon kan feran
0: ale ni won wa pada fi se yawo won ma ni kin mo ki ami o ki ability na to ba de we ko lo pare mi jade lo niyan to ba tun soro asoju igba ti ni afa igba ti olori oko tun ma wa wa oju re ki le pe da kun e ba n wa oju mi si obo le awon mi yo tun wa wa nu awon joko sajo daddy kin mi jade lo na oda bo kọ́dà bọ́ bá wọlé láago kan ọ̀rù káàbọ̀ ọpẹ́ ìlẹ̀kùn náà ọ̀dà sáàjẹ̀ sílẹ̀ fífọ́ ọkọ̀ wọlé. ìpadà adarí síbẹ̀ àìtẹ̀ sí ìkìlọ̀ ó ti padà tẹ́niyàn ó tún àmọ́ ní àpọ̀dá lágbájá ayé wọn padà abẹ́ sú ẹ mọ́ ẹ wo bí ẹ ti sá ìgbà kan báyìí wọ́n máa rántí ó ti àtó àǹtí kínní àǹtí kínní wọ́n sọ àǹtí lágbájá owó tí wọ́n bá àǹtí ìtàmẹ̀dọ̀ náà wọ́n mọ̀ wá kà wọ́n mọ̀ wá kà at last ọ padà náwó mú ẹni tí ó jẹ́ bílá lànà ayé rẹ̀ tí wọ́n mọ̀ pé kọ́ tẹ̀ símọ̀ràn ló jẹ́ ọtẹ́. After all, I call me, I got my own life to live. But he hold me to that guy, not me mature now. What's my other man's over here? Oh, do you mama? I want to see you one here. Oh, me, is he better you, man? No, betray anybody, boy. Come on and cheat. Oh, cheat over me. I want not anyone who want to cheat, they want. And walk, come on, Lemma. Oh, my, I want pre-marriage, it's in Bangborone, is it? One belly, we're cunning. If you see, I hear local lion in one bay. And that from what you're mad, Manu. There was a kid that do gun, but you anybody, Lola Togisado gun. What a 1 kilo away, oh, my man, Lenny. Oh, my man, Lenny. Ah, no. Ah, go see love, no dictionary me. Anybody do what to what the law. Oh, what a minute, I see, man. Oh, did I want to own this, eh? I'm about to want to say, Ekana. Eh, Ekana, now, what's that to you? I want to own what I want to say, Ekana, right? I test him, and you want to. Lọwọ daji eromo mi to da bi gba leti mayi e wa ri gege gan won wa ni awon mele kan ni ako bi kote ote e bo ba pada wa ya iru iya ati baba re won ma sare ka pe a mo to se a mo to de de now do a lo de sele now ohun na ma ni mi meni ti mi se ele da re gege lo se ai gbo maran ma se Oh, Jin Jin, in a logical part of that, eh?

àkọ́bí. Bó o ṣe kómi lẹ́sẹ̀, mo mọ̀ máa bẹ́ẹ̀ jà. Àkọ́bí mo wá sọ fún ọkọ ọ̀ràn létí. Ọ̀tá mẹ́ta nirú wọn máa ń jogún. Fún gbogbo ẹ̀dá tó bá kọ̀ tó lóun ò ní tẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀wá jẹ́ ọtẹ́. Àkọ́bí ẹni tí ń bí síwà tí ń wù, ìṣe tí ń ṣe ìrìn tí ń rìn. Ọ̀tá nọmba wánu. Ẹni ọ̀rọ̀ ń dùn. Àkọ́bí ìgbésẹ̀ lágbájá kí ni tó le gan tó tó lè gan. Àwọn wọ̀nyẹn àwọn ọ̀jọ́ ìdòwò pọ̀ wọ́n ọ̀dá nǹkan pọ̀ ọ̀rọ̀ kà ń dúró wọn ni. Sọ́ọ̀mọ̀ pé ní méjì ẹlẹ́ẹ̀kẹta làwọn tó dágun lá. Àwọn wàá dúró pé kí n tiwa. Àwọn kọ́ wọ́n mọ tí wọ́n bá lọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n fi ń bọ́rọ̀ bá wá di tùkà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yóò wá di àrùn mẹ́ta tí kì í dọ́bẹ̀ nù. Àwọn ni wọ́n wàá dìde ni wọ́n fèsì jà. Èyí ó wà wí àkọ́bí tọlọ́run lásẹ̀. Ẹ sọ́ra àwọn tínú ń bí. Ẹ má béèrè pé kí ni ń bí wọn nú gan. Ẹ súnmọ́ wọn dáadáa, ẹ béèrè ìbínú yìí ni. Ẹ bá wá béèrè tán, ẹ wo ohun tẹ́ ṣe sí i ni. Àwọn tọ́rọ̀ ń dùn, ẹ má pé wọ́n ń lara yín o. Kò sí tẹ́ ẹ jẹ́ tí wọ́n jẹ́ lọ́dẹ̀dẹ̀ wọn. Kò sí tẹ́ ẹ jẹ́ tí wọ́n jẹ́ ládùúgbò wọn nílùú wọn àti lórílẹ̀-èdè. Ṣé ẹ wá ara wọn tó dẹ́gun lá, àwọn tí wọ́n le jù. Kọ́dà àwọn lè máa sọ́nsọ́bílìtì wọn. Bẹ́ẹ̀ bá mọ ibi tẹ́gbà báyìí ni ẹ gbà, bẹ́ẹ̀ bá mọ tẹ́ ṣe eléyìí ni ẹ ṣe. Ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta ni ọ̀wá jòkóde wọn. Ọlọ́ngbọ́ àkọ́bí. Bẹ́ẹ̀yẹn ti wọ̀ ọ́mọ̀ tó, bó ti wù kó yé tó, bó ti wù kó lágbára tó, kò lè borí ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta ìdí wọn bá kọjú sí. Ìdí abáni tá a fi ní ẹsẹ̀ jẹ́jẹ̀jẹ́. Gbogbo arẹnu sẹ́ràn bí ọ̀bẹ. Gbogbo ẹlẹ́nu bíléèdì ẹlẹ́nu abẹ́fẹ́lẹ́. Ìkíní kan ti ń dáràn, ọrùn kíní kan ní ń dà á sí. Jẹ́jẹ̀jẹ́ 09136556952 ní nọ́mbà tá a fi pè lórí ètò bẹ́bí ara ní dámọ́ ni 88.7 FM ní lílọ́ lọ́rin.

0: Hello, ẹ ká san orúkọ yín àti bí tẹ ti pé.
1: Èmi tọpẹ́ ni láti Òkè Odò.
0: Láti
1: Òkè Odò.
0: Òkè Odò. Òkè Odò pọ̀ ńlọrin. Àbí Nìbàdàn ni bá.
1: Àkẹ́ Òkè
0: Odò. Ẹ ti wá pè pé wẹ̀yẹ.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan sá.
1: Ẹ gbà wọ́n gbádùn yín o.
0: Ọlọ́run ni Ọlọ́run lè ń gbádùn.
1: Èyí dá máa ń dẹsẹ̀ mi ẹ.
0: Lágbára t'Ọlọ́run. Ami o. Esengo o. 0913655695.

0: Hello, orúkọ yẹ àti bí tẹ ti pè yẹ sir ma.
1: Orúkọ mi ni baba ọlọmọ láti Jọmọ.
0: Baba ọlọmọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Eh baba ọlọmọ la kọ bílẹ̀ ń jẹ́. Ẹ ti sun kọ yin.
1: Baba ọlọmọ ni gbogbo ayé mọ̀ yìí sí ni.
0: Ẹ sáwù.
1: Ẹ̀yin ṣubú dànù o.
0: Àmì o.
1: Ẹ tó ṣubú dànù ní dànù yìí lára.
0: Àmì o.
1: A ṣe ọ̀nà.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Àwọn sàdúrà ni.

0: Hello, oruko ye ati bi te ti pe yes sir.
1: E na laji golude.
0: Yes ma.
1: E ku jo meta.
0: Jo meta ni o.
1: Hello wa pelu ni ni ti ge ni ti to.
0: Ah, iya da da.
1: Oyin wa ti ni jo mejo mejo e ti mi ta mu be ba ti mo Olorun ba ti koro ko ti be fun.
0: Ah, mi o.
1: Ni aba lo ni te fun yan e, o lagbara laji.
0: Ẹni tí ó tẹ́ máa tẹ́ ni.
1: Wọ́n máa ń tẹ́ ni, wọ́n ní ká ṣe bí ara kò dá mọ́dé bí ká dé. Wọ́n tí bá ń bẹ̀rẹ̀ mọ́ ọ̀dọ̀ bá lẹ̀ mọ́dọ̀ tọ́lọ̀ máa gbẹ̀yàn kú báyìí wọ́n máa ṣe ha.
0: Hello. Hello, oruko yin bi te ti pe.
2: Hello baba.
0: Yes sir.
2: E ka so sa.
0: Se yes ma ni abi yes sir.
2: Ah, okunrin ni so baba.
0: Ohun yen jo won awon mami ni.
2: O so be. Pastor Ezike ni la to sire.
0: Eh, pastor te fi kun na lo je ma wo be.
2: Opolo yo ni jo baba.
0: Ami ati ti baba.
2: O da bo na nge se seda wa.
0: Eh.
2: Awon okori pa kan wa to gudo te.
0: Dada.
2: Ìjọba bá ti wá ní lọ́kàn pọ̀ ní tẹ́ ìjọ náà lọ ti bẹ̀rẹ̀ sí ní tẹ́.
0: Ìjọba kárí.
2: Bẹ́ẹ̀ ni. Àtìkọ́ tó náà ní lọ́kàn fún òní tẹ́ ó padà tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Àkọ́bí, àjọ mẹ́tòótò ni wá ní àjọ gbé délé ológun ńjọ kan. Àdé kandidèétì olódùmọ̀rì bá Túndé Arólókó bí agogo ẹ̀ṣà ògbìn.
3: Sára ni wọ́n bá ti ń ṣe.
0: Ẹ̀sà ògbé àárò ní ògbólúgbé ọ̀rẹ́ ní gbégbá ìlọ́jà borí kété mo gbégbá ọmọ gbégbá ọmọ mo gbégbá àbúrúdí èmi lọ́mọ òjò pamí tí ọ̀pẹ wa ara ti mí dànù bọ̀rọ̀. Àkọ́bí méjì nílé bàbá mi ọ̀rẹ́ pamí ọ̀rẹ́ làmí ọgbà ní ṣe.
4: Ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ kan.
0: Gbogbo ọ̀rẹ́ tó ṣe lé sùlẹ̀ yìí mi thank you very much. Gbogbo ọ̀rẹ́ tí ń ṣáájò mi thank you very much. Bẹ́ẹ̀ àràlètò láti Diamond 88.7 FM tún bẹ́ẹ̀ ń lé ìlọrin. Àkọ́bí. Àkọ́bí ò tí ì dá lóhùn. Ìkọ́ ológun ọlà náà tó ní bí akéèkú ara àgbà àṣíjú olóhùn bá dájọ gbòdò báyìí ní kun ájìwà. Bọ́ ọba sọ̀rọ̀ máa fọlọ́pàá mú ẹnu ẹ. Ìgbà tá àjìwà máa ìkùnrin pẹlẹbẹ yìí. Iná lọ sáré pẹlẹbẹ yìí. Títí dọjọ́ mẹ́jọ táàtò pàdé lórí ètò bẹ́ẹ̀ ara ní Diamond 88.7 FM tún bẹ́ẹ̀ ń lé lọ́rin Túndé Bólùdé lórúkọ tèmi ń jẹ́ o.

0: nípa ìfàmì òróró yàn kí gbogbo èdè ó máa jẹ́ kí ló jọ wáyé níwájú ògbó olúwa gbogbo ènìyàn nínú ìlọrin àtàgbègbè ẹ olúwa ti sọrọ àṣẹ ti jáde pé kí gbogbo wọn péjú pèsè fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀lóyà fún ìlàjì ọdún make the encounter service with anointing oil it's going to be mighty the hands of the lord will fall like a rushing wind aago méje òwúrọ̀ sunday air ọjọ́ saturday july 11 ni pàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróyà gbogbo apáta lajọ nínú òróró titun fún àánú tuntun láti lẹ́rìn ìrìn àjò ogo tuntun lẹ́yìn tó kù tọdún yóò fi parí ayé àti gbégbá ọpẹ́ sìnkú o ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní csc goshen land district headquarters tìǹbẹ̀lẹ̀ yìí múnákò tẹ̀ lọ sapati gamọ̀ ìpínlẹ̀ kwara yàrá wọ̀ ní ṣọlọ́run tó ń bọ̀ evangelist larry blessing àtàwọn mi evangelist samson ìdàdá pẹ̀lú evangelist bọ́lá discovery ló máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ àbẹ́kẹ́ bàbá wa wòlíì fẹmi dá ìró jẹ́ bí bàbá àníyànjú ẹ̀ tẹlifon 08324-0479 bí mo wà níbẹ̀ o
1: ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé tẹ̀ tí ń gbọ́ wa pátápátá káàbọ̀ sórí àkànṣe ètò eléyìí tí ìjọba csc goshen land district headquarters ilé àánú yanjú ẹ̀ tó wà lẹ́yìn monarch luxury hotel ìyànà sapati gamọ ìpínlẹ̀ kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ níbi tí ọlọ́run ti lọ bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ akọni nínú iṣẹ́ àránṣẹ́ ikọ̀ àti ẹyin ijú ńlá lọ́wọ́ olódùmarè bàbá mi tí ẹ̀mí orí òkè ń gbénu rẹ̀ ọ̀jọ̀gbọ́n nínú àwọn wòlíì commander in the order of melchizedek bàbá mi wòlíì fẹ́mi dáìró jp bàbá àánú yanjú ẹ̀ mo ń kí yín o pé a kú dédé àsìkò yìí gbogbo ibi tó bá wà pátá mo fi
2: ọjọ́ kọkànlá 11th of july 2026
1: mo fi ṣeré o jájọ pàdé níbi ìpàdé àdúrà yẹn ní aago méje òwúrọ̀ ó máa jẹ́ àkókò agbára ńlá dádì hallelujah
3: ògo ni fún ọlọ́run lókè ọ̀run
4: hallelujah
3: mo kí ọlọ́run tó dá ọ̀run òun ayé
4: I greet God the creator of heaven and the earth
3: mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi
4: and all God's children wherever you are hearing my voice from
3: dádì àti mọ́mì
4: mọ́mì and dádì
3: níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé
4: everyone the wave of this frequency is getting
3: àmì àdúà ni mo fẹ́ kó o ṣe bọ̀dá
4: I want you to say amen to the prayer sir
3: báyìí ni olúwa wí
4: God said the lord
3: ọwọ́ tó gbé ọ pamọ́
4: the hand that kept you in
3: tó ní kí ayé mọ́ gbóhùn rẹ
4: that the one who didn't hear your voice
3: ọwọ́ yẹn máa gbẹ dànù mo sọ àsọtẹ́lẹ̀
4: I prophesy
3: àǹtí tí wọ́n bá ti jẹ́ kẹ́ ẹ̀ chàmí
4: minister if you allow to say amen
3: ọfà tí ò jẹ́ kó dìde bí ìràwọ̀
4: the arrow depriving your rising like a star
3: tó máa ń já àwọn ìṣáájú bọ́ nílé yín
4: I usually pull down those ahead in your
3: but dá ìwọ lára mi sí
4: you are the one I'm sent to brother
3: ìdí nìyẹn ló fi ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́
4: so this reason you are hearing me at the moment
3: ọfà tí ò jẹ́ kó dìde bí ìràwọ̀
4: the arrow depriving your rising like a star
3: lẹ́sẹ̀kẹsẹ̀ ọfà yẹn gbiná dànù mo sọ àsọtẹ́lẹ̀ nínú yàrá ogun afinisí condition
4: in that room of the battle of condition
3: ogun afinisí condition
4: a conditional battle
3: tó fi ayé rẹ ṣerú
4: that has made your life a slave
3: ogun afinisí condition
4: a conditional battle
3: tó ń pa ọ́ lẹ́kún ní gbogbo ìgbà
4: that is making you weep at all
3: ogun afinisí ayé ẹni sí condition
4: a battle that place your life in a condition
3: àtó mú ìdádúró bá ọ
4: that is bringing you delay
3: ogun afinisí condition
4: a battle that puts a mask on
3: you tó mú kó o máa banújẹ́ lójoojúmọ́ báyìí lolúwa wí angẹ́lì ìgbèníjà ó yá kó tu ẹ lẹ̀ lọ́wọ́ ogun afinisí condition angẹ́lì ìgbèníjà kó bá mi tu ẹ sílẹ̀ yàrá ẹ̀ sí tí wọ́n fi ọ́ pamọ́ sí yàrá ẹlẹ́yà tí wọ́n fi ọ́ pamọ́ sí báyìí ni olúwa jehovah wí o àyànmọ́ rẹ jáde ń bẹ̀ mo sún àsọtẹ́lẹ̀ inú àṣìwọ̀ ọkọ̀ tó wà inú àṣìkọ̀ ọwọ̀ tó ti lọ́kọ̀ inú àṣìwọ̀ ọkọ̀ tó ti níyàwó àṣẹ jáde ó yá jáde lórúkọ jésù jáde mẹ́ wrong location tí wọ́n darí ìṣẹ̀dá rẹ sí tí ò jẹ́ kó mú àyànmọ́ṣẹ́ lórúkọ jésù ó yá padà mẹ́ ọ̀nà tòótọ́ ọ̀nà ìgbéga ọ̀nà ìsọdínlá lórúkọ jésù ó yá agbí ẹsẹ̀ rẹ lè gbogbo alágbára tó dá ọ dúró tí wọ́n nínú ìgbà táwọn bá ń bẹ láyé sani àwọn ò ní jẹ́ kó lọ mo kéde rẹ̀ lórúkọ jésù ẹ̀mí wọn máa parẹ́ wọ́n ti gbọ́ nígbà kan rí wípé ó ti bàjẹ́ fún ẹ announcement tí wọ́n gbọ́ ni pé nǹkan ti lọlẹ̀ fún ẹ ohun tí wọ́n ń sọ káàkiri ni pé o ò ti ẹ̀ rí ìrànlọ́wọ́ mọ́ wípé o ti dẹni ọ̀tọ̀ wọ́n wò wípé ògo rẹ ti wálẹ̀ ó yá gbọ́ second announcement ìròyìn tó máa padà gbọ́ nípa ẹ òun ni wípé anu ti gbe adide pada o ti wonu ogo pada o ti wonu sere pada wi bi ati yitan re pada ogo re ti dide ogo re ti fo mo gbadua iye eyin ti won fi omo da lamu alagbara to fi omo da lamu koni ti awon mo re ba dide bayi koni wa asako koni ta awon mo re ba dide koni wa mu olo lu oyibo to wa ni ki iya o ba le je o ohun o nigba ka awon mo re dide iru alagbara be adun ti usaya obaku isaya ni orin oluwa gbogbo eni to dide to tako idide awon mo ile ma gbe won mi loruko jesu wa ranu ba anu anyanju oro re dayo o ni se daduo angeli ran lowo o wole e wa osu keje yi osu ase pe ni fun e a ma gbe e lori soke be lo ma ri ona re la ogo ni foruko oluwa jesu oluwa wa
4: amen loruko jesu
3: oruko mi ni woli ati ajirere femi joshua dayo
4: my name is prophet and evangelist femi joshua dayo
3: ti gbogbo eniyan mo si baba anu yanju e
4: popularly known as baba anu yanju e
3: lati nu ijo christ apostolic church boshenland ile anu yanju e
4: from christ apostolic church boshenland the land of set you by mercy
3: to wa ni eyin monarch luxury hotel ti awon kan mo si miriam hall
4: that is by monarch luxury hotel that some people know as miriam hall
3: ni iyana sapati
4: sapati junction
3: idojukoju olororo estate
4: opposite olororo estate
3: gomo road
4: gomo road
3: ilorin kwara state
4: ilorin kwara state
3: gbogbo omo olorun to ngbo mi
4: all god should have hearing me
3: o ngbo ohun mi lori ikanni lowolowo
4: you are hearing my voice on this frequency at the moment
3: mo fi akoko ipe o si bi ipade iforoyan idasi meji odun
4: I'm inviting you through this video to invite you to the media meeting session
3: o ma waye ni ojo saturday
4: I will come up this saturday
3: ago meje aro
4: by 7
3: a.m. ni ipade yi ma bere
4: and this meeting is going to start
3: si ago mekanla bo
4: so 11:30
3: gbogbo omo olorun to ngbo mi
4: all god should have hearing me
3: asiko ti to fun e
4: it is time

0: Allah so fun mi pe so ori ti July July 11 omo mo fe ja awon ajaga.
1: I want to put down a lot of yokes.
0: Bibeli wi pe nipa ifororoyan gbogbo awon ajaga ma ja emi o moru ogun to nja o.
1: I don't know the kind of battle affliction.
0: Emi o moru wahala to ndoju ko.
1: I don't know the kind of problem you are confronting.
0: Olorun ti emi sin
1: the God that I serve
0: o ma yi igba yan pada.
1: It changes a man's
0: akori ipade mi die anoji service.
1: For this year's media anointing service,
0: divine
1: transformation.
0: Divine
1: transformation. We want to change your story. We want to pull down your every of your dry bones. We want to make them
0: live.
1: We want to turn your tears into joy. We want to turn your downfall into upliftment. Your downfall will be turned to upliftment.
0: Oh, ibanuje re adi
1: ayo. And your sorrow will turn into everywhere you have been disrespected and dishonored.
0: Ama pada gbe oga.
1: You shall be lifted again.
0: Igbeyawo re to tuka.
1: Your scattered marriage.
0: Ama mu pada wa.
1: Will be reunited.
0: Gbogbo ibi ta da oduro si.
1: Everywhere you have been disrespected.
0: Anu alo tu ele.
1: Mercy
0: will go like that. Aisan to nse.
1: The sickness afflicting.
0: Iforoyan a jalule lara e.
1: Anointing will pull it down off you.
0: Gbogbo aisan to fi si olara.
1: Every sickness blessed your body.
0: Nipa iforoyan. Ajaga aisan ya ja.
1: The yoke of that sickness.
0: Ajaga ilomo a ja lara re. Ajaga ilowo lowo aja.
1: That of brokenness will
0: come. Ajaga inira aja.
1: That of pain will come.
0: Ajaga ikosile aja.
1: That of desolation.
0: Ajaga ese aja.
1: That of sin will break.
0: Ajaga ki eyan ma so anfani nu o ma ja.
1: Losing and missing opportunities will also break.
0: Iredi ni ti Oluwa fini ki pe o.
1: This is the reason God is asking me to invite you.
0: Gbo mi mo foro ara re tafala.
1: Do not make jokes with your life skills.
0: Eyi ti o nba lo yi.
1: This one you are going like this.
0: To ba je be no se nba lo.
1: That is where you are going.
0: Emi o mo boya oro re a pada lojutu.
1: I don't know your case will eventually
0: be. Gbọdọ gbé ìgbésẹ̀.
1: You must take that step.
0: O gbọdọ wá túnṣe sọ́rọ̀ rẹ.
1: You must seek solution for your case.
0: Jésù ó tẹ́kọ̀ọ́ fún ọ.
1: Let me tell you a truth.
0: Kò sí ẹni tó jẹ ẹ́ ní kankan.
1: There is nobody that owes you anything.
0: Sori ẹ̀gbọ́n rẹ tó lówó lọ́wọ́ yẹn.
1: Is that your wealthy elder brother?
0: Àwọn tó rí tó lówó lọ́wọ́ lára rẹ̀
1: yẹn.
0: Wọ́n jẹ́ ní kankan.
1: They owe you nothing.
0: Àjùmọ̀ bí òkọ tànú.
1: Being bound together does not mean.
0: Ẹni Ọlọ́run bá rán sí yẹn.
1: It is only who God has inspired.
0: Ló máa ń ṣe èèyàn lóore. Bá mi lọ sínú ìwé Àìsáyà.
1: Àìsáyà
0: 61. Verse 1-3. Ẹ̀bá sáré kasa.
1: Ẹ̀mí Olúwa Jehovah ń bẹ lára mi.
0: Ẹ̀mí Olúwa Jehovah ń bẹ lára mi.
1: Nítorí tó ti fi àmì òróró yàn mí.
0: Ó ti fi àmì òróró yàn mí.
1: Láti wàásù ìrere fún àwọn
0: òtòṣì. Láti wàásù ìrere fún àwọn òtòṣì.
1: Ó ti rán mi.
0: Ó rán mi o.
1: Láti ṣe àwòtán.
0: Láti ṣe àwòtán.
1: Àwọn oníròbìnú
0: jẹ́ ọkàn.
1: Láti kéde ìdásílẹ̀.
0: Láti kéde ìdásílẹ̀.
1: Fún àwọn ìgbèkùn.
0: Fún àwọn ìgbèkùn.
1: Àti
0: ìṣísílẹ̀.
1: Àti
0: ìṣísílẹ̀.
1: Túbú fún àwọn
0: òǹdè.
1: Túbú
0: sílẹ̀ fún àwọn òǹdè.
1: Láti kéde ọdún
0: ìtẹ́wọ́gbà Olúwa.
1: Láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Sioni.
0: Uh-huh.
1: Láti fi ọ̀ṣọ́ fún wọn nípò ẹrú.
0: A máa fi ọ̀ṣọ́ fún wọn nípò ẹrú.
1: Òróró ayọ̀ nípò ọ̀fọ̀.
0: Òróró ayọ̀ nípò ọ̀fọ̀.
1: Aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́.
0: Aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́.
1: Kí a lè pè wọ́n ní igi òdodo.
0: Kí a lè pè wọ́n ní igi òdodo.
1: Ọ̀gbìn Olúwa.
0: Ọ̀gbìn Olúwa.
1: Kí a lè yìn lógo.
0: Gbogbo èèyàn tó ń gbọ́ mi.
1: Everybody listening to me.
0: A ti kéde ọdún ìtúsílẹ̀ rẹ.
1: The year of your freedom has been.
0: Ọdún ìtúsílẹ̀ rẹ ló wà yìí.
1: You are in your year of liberty.
0: Sori ìfòróró yàn yín. Mi ò fẹ́ kó fi ṣeré.
1: I don't want to joke with you.
0: Ṣó gbogbo ìwọ tó fẹ́ rìnrìn àjò lókè òkun.
1: Ṣùgbọ́n
0: tí wọn ò jẹ́ kó ṣeé ṣe. Mú pásítọ̀tù ẹ wá pàdé Ọlọ́run àmúyanjú ẹ̀. Ní àárọ̀ Saturday 11th of July, aago méje àárọ̀, gbogbo ìwọ tó kọ́lé tó kọ́ lákọ̀pàtì. Oní project tó ò tí ì parí. Bóyá ilé ni búyẹ̀pẹ̀ ilé yẹn. Máa bù bọ̀ lórí ilẹ̀ yẹn. Ọlọ́run àṣẹ pé. Ó máa ṣe iṣẹ́ yẹn láṣẹ pé. Gbogbo ẹni tó ń ṣàìsàn. Torí pé àìsàn yìí. Ó ti jù ẹ lọ. Rí wípé ìwọ náà dé ilẹ̀ àánúyanjú ẹ. Ní aago méje àárọ̀ ọjọ́ Sátidé. Ṣé kí n má tàn án? Ọlọ́run àwọn wòlíì. Ó ti ṣetán. Ó fẹ́ yí tàn rẹ padà. Gbogbo àwọn tó gẹ̀ ẹ́ lánàá. Wọ́n fẹ́ padà fọlá rẹ tọrọ. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Olúwa fún ọmọ. Rí wípé o tètè dé. O máa ráyè àti pọn omi gànga. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Olúwa fún ọmọ. Omi mo máa fún yín. Omi àánú yẹn jù ẹ̀. Wàá mú. Wàá fagó mú. Mi ò fẹ́ mọ iye ọdún tó ti yàgàn. Ọlọ́run tí èmi ń sìn. O máa fún ẹ lọ́mọ. Gbogbo ènìyàn pátá. Ra òróró ẹ wá. Láti ilé rẹ. Ra òróró rẹ wá. Láti ilé rẹ, òun ni mo máa gbàdúrà sí. Tí n bá ti sọ̀rọ̀ àṣẹ sí, wà á ànọ́ ìtì ara ẹ. Ní ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ó máa ànọ́ ìtì ilẹ̀.

Ẹkúnrọ̀lẹ́ Akinwa pé àkó iṣẹ́ òní ìròyìn ṣókèrè àti ìkànnìdá àmọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Mínísítà fún ìlú Àbújá ESO Wíkẹ́dì ṣàlàyé pé ìṣàkóso rẹ̀ ló ti gbégi dínà àwọn ọ̀nà tó wọ̀ ìjọba fi ń ṣòfò dànù. Nígbà tó sọ̀rọ̀, pàdé olóṣooṣù rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ìlú Àbújá lónìí, Wíkẹ́dì ṣàlàyé pé ìgbésẹ̀ tó gbé láti náwó ìjọba sí àwọn kan tó níṣe lórí ìgbàyégbádùn àwọn aráàlú, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣù àtijọba ojú gbágan sí. Nínú ìròyìn mìíràn, ilé ẹjọ́ gíga ti ìlú Àbújá tó jókòó ní Màtàmá ti pàṣẹ kí alága tẹ́lẹ̀ rí fún ilé ẹjọ́ tó ń rí sí àkóyawọ̀ dúkìá àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀gbẹ́ni Danladi máa lọ́wà nínú ọgbà àtúnṣe náà. Àjọ kan tán gbé kalẹ̀ lónìí, onídàájọ́ Peter Kẹ̀kẹ́ Mẹ́kẹ́ ló gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn ìgbà tí ìjọba àpapọ̀ ilẹ̀ ti fi ẹ̀sùn kan alága tẹ́lẹ̀ rí ọ̀hún fún ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ àkóyawọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba. Wọ́n fi ẹ̀sùn kan lórí ẹ̀sùn ìwàjẹbánu oníga márùn-ún. Ìwádìí fi hàn wípé olùjẹ́jọ́ ọ̀hún ó ní ó ṣípò rẹ̀ lò. Ní ìpínlẹ̀ Anambra, gómìnà Chukwuma Soludo ti ìpínlẹ̀ Anambra ti ṣàlàyé ìpínlẹ̀ Nàìjíríà ó ti kúrò lórí láti máa ṣe àwáwí ló ṣiṣẹ́ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ó tẹnumọ́ wípé àsìkò tó kan fojú sùn kan sì gbájúmọ́ ṣíṣe àlàkalẹ̀ òfin láti mú àtúntò débá òfin ìlẹ̀yẹ àti ẹ̀ka ìdájọ́. Nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ròyìn Soludo ṣàlàyé wípé ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá òní ó sì ìrànwọ́ fún ètò ààbò lórílẹ̀-èdè yìí. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní Ìkóríta Ogere ní ojú ọ̀nà márosẹ̀ tó lọ láti ìlú Ìjẹ́bú-òde sílùú Bìnì ní òwúrọ̀ kùtù àìní ti já okùn ẹ̀mí àwọn èèyàn méjì tí orísìkò àwọn èèyàn méjì yọ nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ló wáyé láàrin ọkọ̀ Akero Mark kan àti ọkọ̀ Pijó kan tó sì jẹ́ pé kò sẹ́nikẹ́ni tó mọ̀ nọ́mbà ọkọ̀ náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ìṣojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun Àfọlábí Ọdúnsìn ṣàlàyé àtẹ̀jáde kan fúwẹ́ lúwẹ́lẹ̀ lónìí. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn méjì gbére fáyé níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún. Tó ẹ pàdé wa tó bá di aago márùn-ún bọ̀rọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní ìkànnìdá àmọ́lẹ̀tì 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀kan sí àkíwá pé àkó iṣẹ́ òní.

0: Tieto se vuní.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ tí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond Dt 0.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.

0: ọkọ Elédùmarè ọba ọba tó láyé náà là ṣe ń kí wa o. À ń kí wa lórúkọ Elédùmarè ọba ọba tó lọ́rùn paripata ọlákòrógodo ìdìdẹ́ ǹdáyé. Òun ni òun náà ni òun ló ti ṣọ́ wa lọ láti ìjẹ́jọ́ tó tún mọ́ àwa sórí ètò lọ́jọ́ tòní. Àwa ni tó bá wù nínú ọ̀fẹ́ àna rẹ̀ bọ́ bá mú àwa àwà dúpẹ́. Àfẹ́ yabara mọ́re jẹ́ ni o ló jẹ́ amọ́pẹ́ wa ká múyìn wá Elédùmarè ọba ọ̀hún. Ìkànnì Diamond FM 88.7 òpópónà yídì tuntun ojúlé kejì náà láwà. Àdílébárí pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Pastor Shanko Alhaji. Mo mú ìkíní wá lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí. Lórúkọ gbogbo ògbé máa láṣẹ lẹ́ka kówó pé a kí wọn lórúkọ lọ́wọ́ bọ́tìnì Ṣèyí Jacob Àkọ́bí lórúkọ Dayo kí ló tọ́mọ bàbá bẹ́ẹ̀. Táàjọ́ máa wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ àtúnjọ ṣe lọ́jọ́ tòní ni ó bàbá lẹ́kẹ̀. Mo kí ọ. Báyìí bá ń gbọ́ ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò kan pàtàkì tá a ti máa ń yẹjú àwọn kókó kòkòkókó ni o. Àwọn kókó tó jáde lánàá àwọn ojú ìwé ìròyìn wa gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri gbogbo àgbáyé. Àwọn kókó tá a ti kà tá a ti wò nínú móhùnmáwòrán àwọn ètò àti kà lórí ẹ̀rọ léwọ́ wa. Àwọn tá a ti gbọ́ lórí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ káàkiri. Àwọn àmì ìta ti gbọ́ nípasẹ̀ ìwé àtẹnudẹ́nu wọ́n ní wọ́n mà sọ pé. Gbogbo ẹ̀ gbogbo ibẹ̀ náà láti yẹjú àwọn bíi kókó bíi mélòó kan tá a nà sórí afẹ́fẹ́. Àwàjọpẹ̀ kẹlò lọ́sàn-án tòní. Ẹ fà pèrè tẹ́ ìkànnì Diamond FM 88.7 ni àdélébárí. Ẹ já kí n ṣe bẹ́ẹ̀ kí n polówó ọjà nígbà tí n bá dé àátẹ̀wájú Àkọ́bí ọya kiri ọjà lọ.
1: Fedobin iron and care, it's good for your body, yeah, you, yeah.
2: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
3: Wow! Ewa jadun itowo didara ti new Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igbo ni milimita igba o le mewa ti o si kun fofo pelu vitamin C DHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo tun ki popo Bobo 100 asara lore didara

Eka bo pada lati ka polowo oja wa. Eyin na lori ofe lati polowo oja lori eto iseju kan iseju marun ogbon iseju iseju marun le logoji. Bo ba je pe odidi wakati le fi fe polowo a setan lati fi ti wa ba igbe tin laruge lori eto yi o. Ope o eni ki lo sele. Nigere bi epo ti bere si wale ninu oja agbaye. Bi epo petiro ati awon eroja re ti bere si wale ni oja agbaye. Iye lo mu ki ile epo Dangote ko tun din omu adinku ba jale epo lorilede Nigeria. Latori iye to wa tele tele. Owa ni ko si 1070 naira. Bakana ipele mefa ototo lo janfani gbigbe epo ofe lo fun an. Ba ba nsoro nipa gbigbe epo ofe bi ti bawo. In tan pe ni free delivery. Lai to tuba si pe epo ti ile ise to ba gba epo lowo ile ise Dangote ti won ba ra. Ofe ni won ba won gbe lo si awon apinle gbogbo papa julo awon to ba ra. To jala epo to 250,000 liters. Leti ilu Abuja je kan pataki ipinle Eko Port Harcourt ati bebe lo. Bebe ba si gbagbe jija jala epo wale ti sokunfa ti awon ile epo NNPC tawon na ti le se kini o to tin ja epo won wale. Àwọn ará ìlú bá bẹ̀rẹ̀ sí wò fẹ̀tùfẹ̀tù pé a kàn ń fetí gbọ́ ọmọ ni wípé epo wálẹ̀ kọ́ máa tí ìwálẹ̀ lọ́dọ̀ àwọn tí màá ń na nọ́ọ̀sù àbí só ti wálẹ̀ lọ́dọ̀ àwọn tí ń na nọ́ọ̀sù ni kọ́lọ̀ ọlọ́jọ́ ní ìkọ́ṣàánú. Làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí kùn pé kí ni máa ṣàwọn àti ń ta epo fún àná. Bàbá gbọ́ pé epo wọn fìrí jẹngàn wọn á sáré yin òkè bépo bá ti wá dẹ̀hùn èyí tí wọ́n lẹ̀. Wọ́n bá ké sí àwọn àjọ tí ó mójútó bí wọ́n ṣe ń ta epo lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gba wọn. Kẹ́jọ kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn àbẹ̀wò àìròtẹ́lẹ̀ sí àwọn ilé epo gbogbo kí ara lè bàdé ọmọ Nàìjíríà. Ṣé ẹ ti rí i pé kì í ṣèjọba nìkan ní fara ni àwa náà fara nira wa ẹ ti rí i ẹbẹ yẹn. Àpabì ó bá gbé òṣùbà ra bàǹdẹ̀ ó gbé fún o. Tẹ́ ẹ bá sì gbàgbé ìyẹn ní ọ̀sẹ̀ tó lọ. Ní igbákejì ààrẹ Kasim Setuma òun náà gbé òṣùbà yẹn ó gbé fún o. Ta ni wọ́n ń gbóṣùbà fún? Alákòóso ìpínlẹ̀ Abuja ni ìlú Abuja ti ṣe Yesan Wike ni Àpabì ó gbé òṣùbà ra bàǹdẹ̀ fún. Ó gbé òṣùbà ra bàǹdẹ̀ yìí látàrí iṣẹ́ àkànṣe tó jẹ́ ṣíṣí ìyẹn ní àìpẹ́ yìí ìyẹn ní ìlú Abuja o. Nígbà tó ń sọ̀rọ̀ ó ní ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ní ìgboyà tó ń ti ìgbẹ́kẹ̀lé kíkún ìyẹn nínú Yesan Wike pàápàá jùlọ lórí àwọn àkànṣe iṣẹ́. Wọ́n wá ní gbogbo ìgbà tí ààrẹ bá ti gbé iṣẹ́ ìyẹn fún Yesan Wike kìí sùn kìí wo àfìgbà tó bá rí i pé irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ọjẹ́ ṣíṣe. Àwọn ẹgbẹ́ alátakò bá gbójú òkè wọ́n tún gbójú òkè wọ́n tún tọ́ òkè wọ́n fojú gbà. Wọ́n ní kí làpabì ọ̀bá wí kí ni ààrẹ ọ̀bá wí. Ṣebó náà ni ìrìnwọ́rọ́kọ́ tí ìdá ọbẹ̀ nù tí wọ́n ń lò láti máa fi mi ẹgbẹ́ òṣèlú alátakò jìgìjìgìjìgìjìgì kí wọn ọ̀bá wí o. Èmi kọ́ mo wí bẹ́ àwọn ẹgbẹ́ alátakò ni o. Ni Peter Obi bá sọ̀rọ̀ dẹ́rùbà
o gbe oro ta wi o gbe kale kasangbu ale ru ba bere si ba gbogbo omo Nigeria bi to bi ni o nigba won fi oro gu alenu wo iyen ni le ise mu maworan kan ni bi to bi ba ni o se se o kemi won mo gun ti ti ti ya 2027 e pe oni o se se ko won mo wa laye ka ki to ya 2027 ta fi dibo ko to pe o lo se se ko o ku ni ah awon eyan ba bere si ko ape abi to bi mo mo da wa la le ki lo ri oni isejoba to wa lode yi oni won le pa emi ohun gbogbo nkan ton ni gege bi won amusagbara gbogbo awon ton le pe gege bi ile ise ton fi njeun ton fi nje eyan oni ni se ni won gbe won lemi gbona won da won si ba si bo eyan ba si ti gba nti yan nje lenu eyan ki loku won ti palu are lapa aye nu lo ba lo se se o kemi ohun o ti bo ko to to ya 2027 pito obi lo so be o won ma ti sun igbejo nsiwaju eni igbejo kini igbejo iyen ti David Maki ati Rauf Aregbesola ti won pe latari oro to nja ranran nipa egbe ADC to ti e wa je ya lenu ni pe gbogbo awon oloselu pa ta won na ti pe biba iyen ni court nibi tan tin reti onidajo leyin opolopo wakati oni akowi onidajo babode o lo ba ni won ti sun igbejo won ti sun loro ba di wo mi wo ikani Diamond FM 8.7 ni adelebari pẹlu mi omo yin ore yin pastor shanko awon kokoko na la nte waju npa re ari wo so iyen ni le igbe ma soju sofin iyen lorile ede Nigeria afi bi oja iwo ki lo sele ni are asiwaju bola ahmed tinubu ko yoju ni ko yoju wa se kini won ni to mu ti aba eto osuna ya 2025 ti fi nfa konono ti o fi ti yanju bo ti ya ko yanju afi ki are o yoju baba bere si gba bi an gba gbo ti pe ah odidi are le ni o wa yoju sa wa asofin asoju sofin kilode to se fe wa yoju lawon kan ba ni ah are o se ni wa ma yoju se bi are wa ni won sa nbara won fa lenu ka e gbo eyin ara ile se ka re o yoju abi o ma yoju agbagbe oro kan to nfa wuye wuye lati ose to lo nipa ile ise kan tan pe ni ile ise ayederu to lale wo iyen lorile ede Nigeria to si je pe gan ijaba agbagbo won tun ya owo soto ninu budget orile ede Nigeria won tun ya soto iyen fun ile ise ayederu yi oro kan to sele nipa se arakunrin kan tan pe ni Adeniyi wa lopo ma gbaja bi amila lari asiwaju bola ahmed tinubu ba soro oni ohun ti fi ase fun awon awon ajo amuni mada ohun si fun wa ni ogbonjo dondo lati lo siwadi irufe isele yi fẹ́ kan tẹ́lẹ̀ arákùnrin Adeniyi náà sì rè ó ti lọ gba
Femi Falana San gẹgẹ bi adajo ti e ti se lawyer tun gaga ti o ba ru ejo ti e gaga awa na wa re ki an wo tori pe oro yi ni se ni nti awon eyan ni ka aye fi pe a bo ni ile ise se le wa laya laya ko wa laarin gbogbon ile ise ijoba ti won si ni osise to nba won osise awon eyan tan to wa wo photo arakunrin gan ninu office re photo wa re gan gan gbadagbagada re leyin re nibi to ti joko l'office leyin to si je yi pe o tun wa ba budget orilede Nigeria tun wa ba jade bo wa na si wa so pe aye deru ne ni kini ta fe da si gan opolopo awon eyan so pe ko possible ko le sele be ko le sele pe kini ki ile ise aye deru ko la le wu ni le ijoba awon kan so pe kini ko si nti o le sele lorilede Nigeria kini o ti sele ri loni ta wa jo da si re o I lero pe o le sele lorilede Nigeria kisi ni nte lero pe o le sele gan papa julo lo ni oruru awon kan ta tin ri awon ita ti ri seyin atawon ita ri lowo lowo kini nta lero pe o le sele lorilede Nigeria ile ise kan lo hu bi agbado yo o ti hu bi agbado won si ya owo rogunrogun soto fun ile ise yi sadede won ba ni ile ise aye deru ni o kini nti o le sele lorilede Nigeria kisi ni to le sele gan intajo pe kelu ni e bakan na won ti ni e ma na o owo muri marun firin firin la ngbo won ni pe to won ti be ko owo sile sugbon ije banki apapo lorilede Nigeria won ni muri marun ti 100 naira o si tesi waju koda ofin to se agbateru re pe ko ma je nina o si tun wa sibe bo ti je ni 0913655692 0913655692 egbo sele sele abi o le sele we pe ki ile ise kan kokan sadede ko la lehu lorilede Nigeria o si jaye deru so le sele abi o le sele awon asofin won ni awon fe ki are asoju sofin ka are o yoju sa won ni o nipa eto osuna budget ya 2025 tin fa no. So le sele be abi o le sele sa re le yoju aba re o le yoju kini ti o le sele teyin na lero pe o le sele lorilede Nigeria kisi ni awon kan to le sele kila awon kan to ti sele seyin ri te le fi han wa gege bi iriri kisi la awon kan ta gan ro pe ko ti e le sele lai lai hello e ti wa nbe o hello 0913655692 hello 0913655692 e wa je npolo oja nigbati nbade ate waju e se wo ten gbo diamond fm

0: tu ẹni pé kẹ́yìn ó pààyàn ká wá ní wọ́n pa ni wọn ṣe rí láyé tí wọ́n sì ti fọ lọ báyìí.
1: Rárá ó wà nú òfin wa, ó wà nú òfin wa, ṣùgbọ́n àwọn gómìnà ń darí jìn, ó wà nú òfin.
0: Ẹni tó pààyàn Aláàjì, ẹni tó pààyàn tó yẹ ó yẹ kó wà nú òfin bó lẹ́nà ilẹ̀ gbogbo àgbáyé. Ẹni wá ṣàbúrò ẹ káàbúrò ọmọ ọba ni làwọn lè ṣe. Orúkọ wa ti kọ àwọn òní ṣe láyé wọn kọ́. Ọlọ́run
1: fi Nàìjíríà àti gbogbo aláàbalẹ̀ dámọ̀jò tòkè lẹ́mọ̀ lọ. Ẹ ṣe àdúpẹ́ mọ̀. Ṣùgbọ́n gíníkà tó mọ̀ mọ̀ tó dá mi lójú ni pé wà nù òfin ilẹ̀ wa lórílẹ̀-èdè Nàìjíríà pé ẹni ọba pààyàn kan pa. Ṣùgbọ́n àwọn abala kan bẹ tó jẹ́ pé tí a ti fi àṣẹ fún àwọn ààrẹ àbí gómìnà pàápàá jùlọ nígbà tí a bá ń ṣe àkànṣe ètò ìyẹn láti fi ààyè òmìnira lẹ̀ fún irúfẹ́ àwọn bẹ́ẹ̀ tó bá ráwọn ẹlòmíì tán ti dájọ́ ọkú fún tó wá padà jáde lẹ́wọ̀n orí ọ̀fẹ́ yálà nípasẹ̀ gómìnà àbá ààrẹ ni bó ti jẹ́ ẹ wo ẹ jẹ́ mọ́ lọ lé orí àkọ́bí sórí ètí bàbá ẹ̀ kan sọ olè nígbè ìyẹn sẹ́nítọ̀ ó sì dìbò wọlé láti inú ẹ̀wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà. Tó orílẹ̀-èdè Nàìjíríà ó dá gbogbo àwọn tá a wà ń bẹ á ṣe rere. Ẹ mọ́ àgbẹ̀ aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀ rọ̀lẹ́ ètò àgbẹ̀ lérè yóò gbìnàyá ní ìkànnì Diamond FM. Ẹ fẹ́ polo ọjà, ẹ fẹ́ gbà níyànjú, ẹ fẹ́ ká fi kún ètò yìí, ẹ fẹ́ ká yọ kún bẹ̀, àbò ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Ẹ pè sí orí nọ́mbà lẹ́yìn ètò 08144 88 44 22 08144 88 44 22 08144 88 44 22. Lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìkànnì Diamond FM, ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí Jacob Àkọ́bí sàtijọ́ ń ṣe bọ̀ látàárọ̀. Dáyọ̀ kí ló tọ́ mọ́ bàbá abẹ̀ látẹ̀yẹ ń kọrin bàbá lẹ́kẹ̀ẹ́nu bàbá àwọn ìjòyè yín kọ́ lẹ́yẹ ń kọrin sà ẹ bá ń kí wọn o. Aago mẹ́fà bọ̀ ṣaago mẹ́fà bọ̀ rọ̀lẹ́ a pàdé lórí ètò àgbẹ̀ lérè títí ọjọ́ mẹ́ta kò pàdé. Èmi ọmọ yẹn ọ̀rẹ́ Pásítọ̀ Ṣánkó Àlàyé ló sọ máa pé Ṣájímà Kàchivo Olùfọ̀à. Bye for now.

0: 88.7 FM, Ilorin, Ìròyìn Àgbáyé.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ọgọ́pa ọlọ́pàá lẹ́yìn dìísù pé fúnmarosùnjá lórí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lágbàáyé. Tinubu ti kọ̀wé ránṣẹ́ sílẹ̀gbẹ̀mọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí kó buwọ́lu àpádòfin kan láti mú àtúnṣe déba ìlànà ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ìwà ọ̀daràn. Ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Plateau fẹ̀sùn lédè pé wọ́n fi nímọ̀ wọn láti yínú padà lórí àbájáde ẹsẹ̀ ìdìbò kò mẹ́sìyọ̀ fún ìjókòó ilégbèmọ̀ aṣojú ṣòfin kan. Ní ilé òkèrè ìjọba ilẹ̀ Palestine ti mú ọjọ́ tó ṣètò ìdìbò láti yan àwọn aṣòfin ilẹ̀ ọ̀hún. Ikọ̀ Celtic ti fìfẹ́ hàn láti fẹ àdéhùn ìrìnàṣọ lójú sí nínú ikọ̀ ọ̀hún. Ẹ kú rọlẹ̀ akíwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rèé láti Kàyíndé Amọ̀dẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹgbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net yẹ́wò wa ní YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Ẹ̀yin ẹlẹgbẹ́mẹgbẹ́, ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dá bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà? Nípò àìsàn, ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n. Ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláàgọ́ ṣiṣẹ́. Má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́. Ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọ Ọlọ́run lọ.
3: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
1: Ẹ̀ka bọ̀ padà, ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ̀rẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjì Ridwan Dísò ti fìdí ẹ̀ múlẹ̀ ìfarajìn ilẹ̀ Nàìjíríà láti ṣe ìrànwọ́ fún àjọ àgbáyé kí àlàáfíà lè jọba káàkiri àgbáláyé. Àtẹ̀jáde kan tó lédè lónìí ọjọ́bọ̀ látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá yìí CSP Eniete Okonkwo Edem Iniedo ṣàlàyé wípé Dísìlò fún lédè nígbà tó kópa níbi ìpàdé ẹ̀lẹ́ẹ̀karùn-ún ti àwọn adarí iléeṣẹ́ ọlọ́pàá níbi àpérò wọn tó wáyé láàrin ọjọ́ keje sí ọjọ́ kẹjọ oṣù keje ọdún tá a wáyé lórí iléeṣẹ́ agbẹ́sọ̀ká àgbà UN nílùú New York. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún IGP Dísù tẹnumọ́ wípé àwọn ọ̀daràn lágbàáyé ó ní wọ́n lo ìmọ̀ ìjìnlẹ̀ òde òní bíi artificial intelligence pàápàá jùlọ ìgbésẹ̀ náà ló ń ṣe àkóbá fún ìlànà iléeṣẹ́ ọlọ́pàá àtijọ́. Ó tẹnumọ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀hún ó ní ó tún ti ṣe ìrànwọ́ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórí ìwádìí wọn. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó tẹ̀síwájú pé ìmọ̀ ìjìnlẹ̀ ọ̀hún ó ní wọ́n gbúdọ̀ rí pé wọ́n lo àkóyawọ́ àti bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn. Nínú ìròyìn mìíràn, ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti buwọ́lu owó kan tó lé díẹ̀ ní bílíọ̀nù lọ́nà irinwó náírà fún àpòsùnwọ̀n fún iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn lógún náà láti yí pé wọ́n gbégi dínà ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí ìgínigbé àti àwọn ìpèníjà ètò ààbò mìíràn tó ń kojú orílẹ̀-èdè yìí. Àbá ètò ìṣúná wọn tó buwọ́lu fún ti ọdún tá a wà yìí òní wọn ná lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti àwọn iṣẹ́ àkànṣe pàápàá jùlọ láti ṣèrànwọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí. Àwọn aṣòfin ọ̀hún fún lédè wípé pẹ̀lú owó tí wọ́n kọyà mọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún lò láti ran iṣẹ́ pàápàá jùlọ kílẹ̀ yìí lè ṣe eégún ẹyin ìpèníjà ètò ààbò tó ń kojú. ewe are bola tino bo ti kowe ranse si legbemo asofin agba ile ye to si npe wi pe kile yi se atunto si ilana idajo re lori iwo dara ati mu atunse deba awon ofe kan lorede yi ninu ewe ohun ti won ka ni bi joko le are tinubu salaye wi pe atunto ohun to npe fun oni lati ri pe won wa ona abayo si awon idajo to nfese fale kege bi ilana to wa ninu abado fi won won se ifilole igbimo kan to ma mogoto bo won se nlo awon ofin ohun le riga joba papo ati nilu abuja kege bi are sewi are tanomo wi pe igbese na oni ki o dajo lori iwa odaran lede ire ale wa ni ibamu pelu ti agbala ye wayo ajo ijoba leye to fugun mo awon to sowo lu moku moku efcc ti fi oju adari fun egbe awon olosin malu meye ti alakata hore belo bo dejo ba waju onidajo iyan edan eko kayapo leye ton joko ni labuja lori esun iwa ajebanu bo dejo oni won fi esun oniga meji la kan to ni se fifi eyin pon wo lu to le die ni million meji dollar bi gbejo o se waye bodi jo lo saraye pe ohun je bi awon esan ti won fi kan agbejoro olupejo lo kisilejo ko mu ojo ti o bere igbejo papa julo ko fi orugejo sinu ahamo ijoba ile yi ewe oni dajo iyan ekong lo pase ke bodi jo nkan da pada si ahamo ajo efcc o iso ijoko ro di ogunjo osu keje odun ta waye lati gbo ejo rigba onduro re ni ipinle plateau awon osise to dari eto dibo ko meso yo egbe oselu onitesu waju apc fun ejoko ni legbemo asojo sofin le ya ti soju awon eyan vaccine kanke ati kema ati salaye won si fesun lede bi pe won finemo won lati ri pe won yi nu pada lori abagade esi dibo ko meso yo won fesun lede lori nigba ton soro pa won royin ni lu just lati enu Chitwada tapa si o soro loruko awon eyan ti won kopa ninu eto dibo commerce yohun papa julo ti won sinawo fa won tan ko wa lati lo abuja lori abagade AC dibo commerce yohun kege bi o sewi o tasi waju nigba to soro loruko awon igbimo atoro kan o tenumo pe egbe oselu APC lo ran oro repu sela o ko tete wa lati wa mojuto eto dibo commerce yohun to waye ni ojo kerin dinu ogun osu karun o tasi wa pe to dibo awon lo nindo woro se lati kede entobori ni ipinle kwara omo egbe oselu oni tesiwaju APC ni ipinle yi malan bashi Lukman Olarenwa ti seleri ipe ifafa to lo lowo pelu awon egun G15 ninu egbe oselu ohun oni ko ni se akoba fun egbe oselu APC ninu eto dibo odun 2027 nigba to nso lo ni ege bi alejo lori eto ebawa dasi ni kan diamond ni lo lo re nigba to nfesi lori ifafa to nfi egbe oselu ohun logbologbo Olarenwa gbe salaye ipe ifafa lo mo waye ninu egbe oselu papa julo ti ogoro awon eyan ba nife se ejoko kan soso kege bi osewi o tesiwaju pe pupo nkan to fa ifafa hun oni ifenu awon eyan kan fa ko se le kan na o tenumo ipo ifafa be ti waye saju ninu egbe oselu APC won se pada nju re nitu binu bi wa fohun lede pe egbe G15 oni nkan tan pe fun yo pada tenubodo laipe o si kesi awon egbe oselu APC kan fa egba isokan dagba soke egbe oselu ohun ni ipinle yi iroyin agbaye ona ni amuwa si ti gbo yin lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin simiran pe yi a lo si ile okere ni ile palestine tan ti kede igba ton se eto dibo lati yan awon mo legbimo asofin ile ohun lekan si akin pe eku ikale
0: wo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme
1: eka bo pada iroyin agbaye na ni amuwa si ti gbo yin lati kan da amode ti 8.7 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju ni ile okere are ile Palestine Mahmoud Abbas ti fi ase kan lede pe won se eto dibo lati yan awon alegbimo asofin ile hun ni ojo keje dini ogbon ohosu kejila ba kokore ti won se eto dibo rube ni ile 2006 igbimo alase ile Palestine salaye loni o se kesi awon ile Palestine ti won gbe ilu Jerusalem aegbe West Bank ati Gaza kopa ninu eto dibo won lati yan awon ti o soju won ni legbimo asofin awon ajo agbaye to nse ranwo wo fun ile Palestine lo tin pe kile ohun se eto dibo lati yan awon asofin are ile ohun abasu ti kede pe orun to nbo ona won se eto dibo lati yan are ile ohun sibe ni ile okere ile America ti buwolu igbese lati ta ado loro Tomahawk fun ile Germany adari ile jami Friedrich Merz lo fun lede nigba ton soro lona ti kade kan to ko sowo si ilegbimo asofin ile hun to si waju pe igbese na lati se iranwo fun eto abo ile jami Merz se afikun re pele jami sitan lati de pe o kan se awon iro re nile Europe lati se iranwo fun ilana eto abo nile na ewe orisun royin ni le joba ile jami fidi e mole ke minister fun eto abo nile mejeji oni won buwolu iwe adehun lati ta oko ijagun ojo ofuru fun ohun to je adoloro Tomahawk o tesiwaju wi pe igbesan lo waye leyin gba ti ifikunlukun ti waye laarin Merz ati are ile America Donald Trump pelu awon osise agba ni eka eto abo ile mejeji ni abala iroyin oro okowo ile ise ijoba leye to mojuto ibara ni soro NCC ti bere gbese lati filede ilana akoyawo loni irinse ti won mo lo ni eka ibara ni soro lorilede ye won fe nuko nibi ipade kan to ilu Abuja to je ti awon toro kan ni eka ibara ni soro lorilede yi asi awon suju ilese ijoba nigba to soro nibi eto won oga agba ilese ijoba leje ton ri si ibara eni soro ogba tinuta ati ilana igbalode na dugu gagere salaye wipe ilana na faja po le Nigeria lati se iranwo to nitumo fun irinse ti awon eka ibara eni soro lo lorilede yi ni abala iroyin awon amolodun elere ori tage omo ile ye to je ilu mo kajim aik ti fi de mule wipe eka amolodun lo kun fun orisirisi iwa tan de atowo satani papa julo n gbe kale lati se ipolongo fun satani nigba to soro onu fero woro kan laipe yi pelu ojimi oniroyin Joes Akan o tenumo wipe eka amuludun oni okun fun igbedaga papa julo popo awon to wa ni eka hun won soro awon di olorun kekere ege bi o se wi o tesiwaju wipe iwa igbedaga lo je wa ton wa atowo satani o fi die mule wipe leyin gba to n sumo lohun ese mo wipe iwa igberaga lo je iwa iborisa o tesiwaju pe eka muludun oni o n kolede awon wa to le baye niyan je papa julo ju awon eka to ku lo labala iroyin ere daraya iko agbabolu Celtic Glasgow ni le Scotland fi han lati fe adehun agbabolu waju omole ye logun si crece enacho olukọ ni ikọ hun Matthew O'Neill lo fi de amule kan se tan lati de pe Enacho lo duro sinu ikọ hun pelu bi adenre yo se tenubodo ena ti pe agbabolu omo Nigeria won lo darapo omo ikọ Celtic labe ilana alayalo olodun kan pelu ikọ to fara lagbaye ikọ mejeje won ti fe han lati de pe o ko bo wa de miran ninu ikọ ohun iko agbabolu leyi tojori won ko ti to ogun odun fly eagle yo te koleti kuro nile yi lo si le Cote d'Ivoire to ba di ogunjo osu keje lati ma agbaradi fun edeje wafu bi ti awon agbabolu tojori won ko ti to ogun odun ti o wa yi lodun ta wa yi ege bi royin to lede lati owo awon ton dari iko won fi de mule pe igbese na oni won fi se agbaradi to keyin fun edeje ohun to gberaso nile nilu Abidjan ege bi won se fide mule edeje ohun yo gberaso laarin ojo kerin dini ogbon osu keje si ojo kesan osu kejo orun ta waye edeje na won fi mo awon to lo si idije ile adulawo tojo ri won ko ti to ogun odun to le kan si awon koko na re a so fun yin pe oga gba olopa le yi desu ke fun ba lo kan soja lori oro le ise olopa lagbaye a so fun yin pe are tinubu ti ko we ranse si elegbimo asofin agba ile yi lati se atunto si ilana idajo to ni se lori iwodaran a so fun yin pe egbe oselu APC ni ipinle plateau fesun lede pe won finamo won lati yinu pada lori abajade acdebo komese yo lori ijoko legbimo asogisofin kan ni ile ohun en le okere akaseti gbo yin pe ile palestine ti mo go to won se eto dibo lati yan awon asofin ile ohun la ko tan akaseti gbo yin pe setiki fe han lati fe ade lati osi loju si ninu iko ohun ekun 1998 oni ijoba ologun ile nigba na ti oga gasan baka han kosodi pa idajo iku ti won gbe kale fun ogagun oladepo diya ati awon eyan marun kan pon won je bi esun gbigbanjo ati gbajoba lowo adari ologun ile yi tele ri sani abasha to eyi lo pin iroyin ohun nedu okore ni olotu royin taiwo adeyemi lotu toka si eti gboyin lekan si akiwa pe akusoni okokan ni agisaye odaro

0: best sounds on radio. Diamond FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Ìgbàdo ọlábẹ ni ó jẹ́ bí ó pani ẹbí ṣe ìgbàdo.
3: Àgbẹ̀ lérè ẹgbọ́ kí lèrè àgbẹ̀ àjọjẹ lèrè àgbẹ̀ jọ. Báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀? Kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa? Báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa? Ẹ má dààmú jìnà, a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò. Ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ̀ lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì eyín tó ta wọ́n yọ náà ni. FM Ìlọrin Àgbẹ̀ lérè Ọlá Bash Nigeria Limited ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ebi kì í wọnú kọ̀rọ̀ mi ìwọ̀. Oko inú la fi ń gbé títa. Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe. Ẹ má mìí sí ẹ̀.

0: Ije kama akira wa kabo sori tun yi tu wa agbe lere fun ti role tuni akiwa ne gbogbo biki bi ti e tin gbo wa bi pe eku eto eku eti gbo eto lekan sin be ba gbo fun igba akoko itun yi tu wa agbe lere ni o nikan ni Diamond FM 88.7 akiwa ni gbogbo biki bi ti ategun itun fe de aki onile aki alejo bege aki gbogbo awa agbe agbe oni nkan agbe ati agbe oni nkan osin awa agbe rokokwa atawon ton ba wa ta ere okokwa ata akiwa bakana gbogbo awa to dabi gba pe awa nje ere oko ni lagba olohun ba kuni gba odi lara wa baye pe nse ngbo wa fun igba kokko itun ni etu kan pataki ta gbe kale iyen lati mo salaye ona ti a le gba sise agbe ti o gba ro wa lorun kini awon kan mi ti a le fi kun ise agbe to le mo ki ise agbe ku sese fun wa ona gba lodo la le gba sise agbe ti yo fi ni tewo gba bawo ni a se le sise agbe wa ti o wa ni ibamu pelu won se sise agbe iyen ni oki okun idi pataki ta fi mu eto yi wa ni e loruko gbogbo igbimọ alaṣẹ kan ni Diamond FM lankiwa loruko oludasile wa loruko ọlọwọ bọtini fun sata wa yi seyi Jacob ọpẹ pataki lọwọ dayo kilo tọmọ baba abẹ atunjọ se lọjọ tuni ni layọ gbogbo awọn injinia wa ta jọ se nirọlẹ tuni silẹ emi ọmọ yin ọrẹ yin pastor Shanko Alaji lo n kiwa pe e ku rọlẹ lẹ́ẹ̀kan sí dayo bá ń káwọn ara lé.
1: Bí a bá rí ní ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀kọ́ àti iná làkìrẹ́ ni ẹ̀yàtún ti dínà ní lórí ètò wa ètò yìí ni àgbélẹ̀rẹ̀ ní ìkànnì wa ìkànnì tó tàwọn yọ Diamond FM 88.7 èyí tí ó kalẹ̀ sí agbègbè eré wọlédé nílùú ìlọrin wa ààyè náà nù lórí àgbélẹ̀rẹ̀ a rí i pé ètò kan ni ètò tí gbogbo èèyàn ń bu ọgbọ́n àti òye mú bẹ̀ ẹ wá nǹkan fìdí lónìí a ti gbádé tòótọ́ ni dayo lórúkọ tèmi jẹ́ o kí ló tọmọ tí ọ̀pọ̀lọpọ̀ yìí mà sí bàbá abẹ àti dínà nù.
0: ẹ ṣeun iléeṣẹ́ ọlọ́ba nàìjíríà limited iléeṣẹ́ tí àjọ máa ń jọ ń darapọ̀
1: ṣe ètò yìí
0: ni gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni àtúnjọ ṣe lọ́jọ́ tó ní láìpẹ́ àmọ̀fọ́nrán iléeṣẹ́ wọn wà sùmọ́kọ́ tó di pé àmúfọ́nrán iléeṣẹ́ ọlọ́ba nàìjíríà limited wa pé kí n kọ́kọ́ béèrè béèrè lọ́wọ́ dayo.
1: Dákọ̀ Alhaji mo wà mo dúró síbẹ̀ déédéé.
0: Bàbá dúró síbẹ̀ jẹ́ ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ní sùúrù kọ́ gbọ́ béèrè tí mo fẹ́ béèrè. Ṣé ó yẹ kí ata wọn.
1: Kọ̀ yẹ kọ́ wọn.
0: Kò yẹ kí ata wọn àbí.
1: Ebi mo gbà béèrè o.
0: Oda.
1: Nkan yẹ kọ́ wọn.
0: Kí ni ìdí tí wọ́n fi lérò pé kò yẹ káta wọn.
1: Ẹ ṣeun Sanko Alhaji. Ìdí tí ò fi yẹ kọ́ wọn ni pé béèrè bá lórí ọ̀fẹ́ àti gbin méjì mẹ́ta tí mo rí lò léèmí tí Sanko Alhaji gbìn ilé rẹ̀ ti rí lò tí Àkọ́bí gbìn ilé wọn ti ń rí lò ò yẹ kọ́ wọn.
0: Ó ṣe. Ìdí pàtàkì ni ẹ tó fi dàbí gbà pé ọ̀gbìn ata òun la máa pẹ̀ kẹ́lu lọ́jọ́ tó ní. Bí Dayo ṣe sọ kò yẹ káta wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ àyíká wa tá a fi ṣe interlock àbí tí a ta wọ́ floor rẹ̀ ta ṣe German floor ni o kódà ta ṣe Chinese floor ni o American floor ni o.
1: Gbogbo ìta ọba wù ká bá ṣe.
0: Kódà àwọn agbọn ibi tó yẹ ká fi gbin flower tomato náà máa jọ flower lójú. Àwọn agun gbogbo àwọn agun tá a fi gbin flower láwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan bàbá fi dáko ata tomato ewédú ẹ̀fọ́ kò sí tó burú mbẹ́. Ìdí pàtàkì ni ẹ tá fi pẹ̀kẹ́ lu ọ̀gbìn ata báwo la ṣe lè gbin ata nínú ilé wa pàápàá àti ẹ̀fẹ́ ṣe ní aládàá-ńlá ọ̀nà wo la lè gbé gbà ǹjẹ́ ó ní ọgbọ́n kan tí èèyàn lè fi gbin ata tá a ta fi lè wù bí èèyàn bá gbin ata rẹ̀ tí ọba wù kí ni tó fà á àwọn ọgbọ́n àtinúdá wo nìyẹn lè lò kí ni ìlànà ìgbàlódé tá a lè fi gbin ata àwọn kòkòrò wo gan-an ni máa di ata lọ́wọ́ awon kan wo la le pe ni awon nkan osin ti o kin je ki ata o dagba ojo melo melo lo to lati ma ri ata kini awon aditu tun ti ase to wa lara ata ati pe bawo lata gan se je pataki si ni bi odun bi meta seyin abi bi odun bi merin ti dayo ba ranti tabi ti akobi gan ba ranti ti opolopo orilede agbaye nba nta pe ni covid-19
1: ben
0: ta fi nba ti won ba finra
1: ben
0: ti awon eyan ku lo be rebe kini kan lo la awon omo orilede Nigeria papa julo awon orilede to njata nje ojo mo pe in to fi kun ta le pe to je ara wa ta pe ni immunity atani beni tori pe ata o ma fi kun eroja to fun ara ni agbara ti o kin je ki aisan o wole
1: o wo si ago ara
0: awon baba nla baba wa awon akawe sugbon kan gbo ori won lemi ti oja ta
1: mi yepere ni
0: to ba ri be je lo le se olobash na je limited nigbati ba de ah, back, hello. Eshim, thank you, can you?

0: bó ti jẹ́ lẹ́gbọ́ láti lè ṣe Onobash Nigeria Limited olúléṣẹ́ wọn wà ní John and Esther shopping complex yẹn ní agbègbè Amoyo nígbàtí ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní àdojúkọ aviation college ẹ̀yìn tẹ̀ wà ní agbègbè Asadam ẹ̀kan sí wọn ní àdojúkọ NUT secretariat ibẹ̀ ní iléeṣẹ́ Onobash Nigeria Limited wà ẹ pè wọn sórí nọ́mbà 00358166130035816613 kí ni tí ẹ mọ̀ nípa ata àti pé kí ni ta pè ní ata ata jẹ́ kan pàtàkì láàrin àwọn irúgbìn tí ọlọ́run dá àdámọ́ wípé kó máa ta tàbí ká lè sọ pé torí oríṣiríṣi ata ló wà o àwọn ata kan wà tó jẹ́ pé ní pípọ́n wọ́n pọ́n ṣùgbọ́n wọn ata irú wọn ni àwọn àwọn ata tí wọ́n máa tóbi pàǹpàpàǹpá
1: wọ́n máa pè láta sọ̀mbọ̀
0: tata sí
1: bẹ́ẹ̀ ni tata sí tó máa tóbi
0: lóde olóyìnbó wọ́n pa àwọn kan ní bonnet pepper
1: bẹ́ẹ̀ni
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: bẹ́ẹ̀ni
0: ní orílẹ̀-èdè àwọn aláwọ̀ funfun àwọn ata yẹn ni wọ́n máa lù wọ́n kàn pọ́n lójú ni ṣùgbọ́n wọn ta
1: bọ̀ àwọn kan ń bẹ tí ò tóbi tó bẹ tán ṣe ta gan
0: àwọn kan wọ́n ń bẹ tó yẹ pé wọ́n ń ta ṣé wàá rí títa ata táwí ọ̀dà lórí ilẹ̀ ilẹ̀ tí oní fún yín ní àpẹẹrẹ kan nísìn ìjọ jẹ́ mọ̀ pé kinní jíńjà tí wọ́n ń gbìn bí wọ́n bá gbé jíńjà ní apá òkè ọya jíńjà jíńjà òkè ayọ ó máa ta lẹ́nu tán bá gbé jíńjà ní àwọn apá ibì kan lẹ̀ yorùbá jíńjà ń lè tóbi o ṣùgbọ́n kò ní ẹ̀ta yóò kóró ni
1: kò lè ta tó ètí ń bẹ lókè ọ̀yà
0: ìdí nìyẹn tá a fi sọ fún wa pé títa ata gangan ọ̀dà lórí ilẹ̀ àti agbègbè ibi tí àbá ti ń gbìn wọn a ti sísọ pàtàkì ata torí pé káàkiri gbogbo àgbáyé ni ata ti jẹ́ ìtẹ́wọ́gbà pàápàá jùlọ ní àwọn agbègbè ibi tí wọ́n bá ti mọ pàtàkì ata tí ó ń ta a sì ti sọ iṣẹ́ rẹ̀ ni wípé ó ń dáàbò bo àgọ́ ara ó ń fún ara ní agbára ó ń ṣiṣẹ́ ìwòsàn bákan náà ó ń ṣàdápadà ń ta pè ní àwọn sójà ara tí ń dáàbò bo yàn lára àìsàn bàbá fẹ́ gbin ata onírúurú ìlànà ni a lè lò yálà ata rodo tàbí ata èyí tí mo gùn ti jẹ sọ̀mbọ̀ ni mo fẹ́ rántí lẹ́ẹ̀kan sọ̀mbọ̀ máa ta tàtà sí ni ò kì ń ta o tí a bá fẹ́ gbin irúfẹ́ àwọn ata báyìí
1: bàtà wẹrẹ tọpọlọpọ pé ní ata ghana ti kékeré yẹn
0: kódà ọ̀kan ti ẹ̀ ń bẹ gan tó jẹ́ pé wọ́n tún wọ́n pè ní cameroon pepper
1: bẹ́ẹ̀ni
0: òun tún wá tún ta lẹ́nu ó gbóná gan ju àwọn ata agbègbè wa yìí lọ
1: ṣé ntí ẹ̀ gan tún yàtọ̀
0: báwo la ṣe lè gbin ata ní tó ṣe pàtàkì fún wa láti mọ̀ níbẹ̀ ni pé ètò máa ń jẹ́ kí ata wù kóró ata ni irúfẹ́ ata bẹ́ẹ̀ tí a bá fẹ́ gbìn ó gbọ́dọ̀ jẹ́ ata tó jẹ́ pé yálà a lọ ra ọmọ kóró rẹ̀ níta tàbí ata tó jẹ́ pé àwa gangan fira wa agbìn gangan fúnra ara wa tí àwa sa irúfẹ́ ata bẹ́ẹ̀ ta gbìyànjú ta rí pé ó gbẹ.
1: ọ̀dà sanko alaji irú ètò àbágbìn ọgbẹ́ jẹ̀dẹ̀ tí ìgbà ta gbìn tọ́rẹ̀ dàálẹ̀ ta sáǹdì rẹ̀ tí ọmọ náà rẹ̀ ti gbó.
0: yọ̀dà fún ọ ata tí a bá fẹ́ gbìn tá a mọ̀ pé gbíngbìn la fẹ́ gbìn ó gbọ́dọ̀ jẹ́ ata tó gbó tí kóró náà rẹ̀ gbó irúfẹ́ ata bẹ́ẹ̀ la lọ sá sínú òòrùn láti jẹ́ kí ó gbẹ kò sí sí nǹkan míì kìí ṣe èpo ẹyin rẹ̀ tó pọ́n ròdòròdò gangan la fẹ́ bí ó ṣe kóró náà ata bẹ́ẹ̀ àwọn ìlànà kan bẹ tí a máa fi gbin ẹ̀fọ́ tó yẹ pé irúfẹ́ ìlànà bẹ́ẹ̀ náà a lè lò bákan náà láti fi gbin ata wọ́n fún yín lápẹẹrẹ kan ẹ rí i pé àwọn ìyá wa lọ́pọ̀lọpọ̀ gbàbọ́yá tán bá ṣan ata nù tan kan da omi ata sibi kan
1: ben
0: ya lenu ni o kan je pe e kan sade ri pe ata wu jade nbe
1: bi tan do mi yen si
0: ben omi ni o le je pe tomato
1: ben
0: nda o ni anda be kora o je nderin kan pa ni bi ti awon mo kekeki mo se gasi abi bi dogo lopo mo se gasi so an pe ni bi ka pe ori atan awon yen tin se ga ata mo wu nbe
1: ben
0: kiri ti do fi mata ta fi mo wu me
1: je ba loju okuna ti
0: etin yan ba je tin yan je mo nje to wa se po mo ga o ba yo tun wu ke fi le mo bi ti koro ata tu lagbara de ni e awon koro ata ti asa to ti gbe awon gangan ni asa mo lo lati gbin oniruru ona la si le gbagbin won papa julo lati le se adama awon akoro eti o lewu laarin awon kan ti agboko gboro gbe ni igbese oni pe agboro pale mo igun kan ni igun ile wa ta ti fe gbin to ba ye pe ile lati fe gbin ni o
1: ati fe sogbin re
0: a rora se ile na sugudu bi bed la npe e won ni yan te bed bo wa pata la mo bi ati mo se ile ni bi o le je bi igun bi merin kodo o le je bi ese bata mefa si ese bata merin ni gun ile to ba je ile eledu la si gboro lo iyen lati fi se in ta pe ni bed yi idi tan fi pe bed ni wi pe ku gboro je ile perese ile n gboro dabi okiti to dogbon rora gaju dede ile gangan lo
1: akojopo ile
0: akojopo ile du lo si gboro wa ni rufe ile be to je pe irufe ile be gbogbo nta le pe ni boya bi okuta shangisha awon kan to le se adina gba oku
1: gbogbogi ti nbe nbe
0: eh to le mu ki atata fe fon se ori re ko le mu ko mo wu gbogbo e paata lati gboro chikini o lati gboro mu kuro nbe wa yi o nigba ta ba wa se gberu gbese be tan omo atawa ti a ti ni lokan lati gbin ali koko daru fe omo ata be si inu omi tabi ka fan idi ta so pa gboro da sinu omi nbe ni pe lati se adamo awon eyi ti
1: to
0: se gbin atawon eyi ti o se gbin eyi ti o se gbin e ti ri pe yo ti fuye lulu iyan o le sadamo re suwon lopolopo gba mo ngba awon yen ni moran pe ko pe dandan ki yan da sinu omi o eko ekan le fan irufe omo ata be si ori ile lopolopo gba ayan le bu ile du die koro po mo irufe atabe ko to fan
1: ben
0: idi ta fi to yan fi gboro se be de ni pe ni opolopo gba omo atabi merin le dipo
1: ben
0: ko bo si ori ile loju kan na o si le ma le fun alanfani lati le ma fi idimule nigba ton ba se kini o ti won ba ton ba wu lowo nigba ti omo ata bi merin to ba duro lori ara won to dipo to wa fan si ori ile idi pataki ti a fi ma fun awon yan ni moran pe to ba sese kiyan ro irufe ata be owuro omo ata be kiyan ro mona yanrin ko to di pe kini o je gbengben wa yi o nigba ta ba wa se yen tan a wa lo wa nta pe ni imo ope imo ope a dabulo da dede bi ta fun awon ma tan si a wa da de lori
1: sanko alaji eni kan ni bo n ba ri ma gbon na nko si o le wulo
0: imo ni ma je ko ba je titi ope ko ba je ti agbon kisi ni di pataki ta gboro fi imo yen bo baba be jo so mo
1: be
0: nitori wipe ka le daabo bo awon koro ata nlowo awon omo eye
1: ti o sa je lori ebe
0: koda adie wa dance nu le gan le wa fese ma tan
1: o le tan gugu e danu
0: kan se ma je ati lati da bobo lowo oniruru kokoro imo pe tabi imo agbon ta dale lori nipa se re la ma fi won omi si fun odidi ojo meje ko kin se pe a mo ya mi lu o bi kin e gbe omi abo lowo ko wa mo ko bo ko mo bo mi won bayi o ti mo ti mo e mo bi yan ti mo bo mi won kan be ti ma se niyan lopo lopo gba laarin ojo meje ata ti mo la lewu Suba mo fun awon eyan ni moran ipe ko ba ma da ko je ipe kiyan je ko to bi ojo bi 14 la ko to di pe e wa sese lo ma tu won
1: lati ma
0: si won ni di gbe won si awon agbegbe bi ti a ba fe ku se kini o ko wu
1: sanko alaji enikan ti ibere kan ran se bi se ba fi mo nbe tan ti awon koro awon tan ba ti jade sawon oni si mo ku lori re ni
0: dandan ni asikro nbe ti atayen mo ti so idi pataki ti a fi gbodo fi mo si lati da bobo awon akoro atahun lowo awon eye adie ton ti oniruru kokoro sugbon nigbati irufe koro be to ba ti di ewe ti o ti wu jade ko si nkan meji bi o se pe kini o ka si imayen ku lori re
1: kategun le
0: fe si laarin ojo meje mi ti asigboro fi kun akoko ti a fe fi kun ko to di pe a bere si ma tu won gbe lo si ori ile mi laarin akoko be o se pataki lati ma fun omi si irufe awon atabe o aro kutukutu ko to di pe orun jade tabi ni irole patapata nigba ti orun wo lo to iye lati gbe iru igbese wonyi
1: o da ni afikun yen sanko alaji ti won ba ise si iru atabe let bi mo tan fi bo yen ta ba ri pe bi ti okini wa oju orun oju
0: oju orun ni be ni
1: lati sati baba fun
0: eh so ti ri opolopo gba awa man gba awon yen ni moran pe irufe ibi ti yen man gbin ata yen ba ma gbe irufe atabe si o gboro je bi abegi ti o ba je abegi o tumo si pe egboro se ati baba to je pe lati le je ko bo lowo orun to nbo san lati oju orun a npe ni scorching sun tabi direct sun ko sa dede bi abi o se pe lopo lopo gba agbara orun yen ma nju asese jade ata lo le to le mu ki won pon tabi ki won gbe idi pataki ta fi gboro se be ni e ewe mo so mo pe leyin ojo meje akoko o se se ki irufe atabe ku a se wa gboro tun safikun ojo meje mi si ti o fi je ojo merin la ko to di pe a bere si wa ma tu won lo gbin won si bo mi
1: dori to nbe leyin akoko ti lo nisin be leyin re gan
0: a ni le pari e mo se nbe so a ni le pari re sugbon mo mo pe ibere ti o mo je jade lokan opolopo awon eyan ni wi pe se o pe nana ka fa awon ata yen tu ninu bi kini bed won ko to di pe ko ni se gbin be agboro se be ni o se pataki sugbon ni binu suwa tori pe mo so fun wa pe ibi ti a ba fi adagba re ro si ibe na lati bere ni ojo mejo eje ki n polo oja ka wa se be ka dagbere fun ra wa e mo gbagbe ogbin ata la npe kelu ikan ni Diamond FM 88.7 new mo pada bo

ọ̀rọ̀ ọlọ́run yìí ò sì ní agbára àkókò ti tó láti pàdé ọlọ́run fún ìbápàdé tó ń ti ìfọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ nígbàtí ìránṣẹ́ ọlọ́run alààyè olùṣọ́ àgùntàn moses adémọlá púpọ̀ ọlábà ń pín ọ̀rọ̀ ọlọ́run lórí ètò yìí ayé aṣẹ́gun ayé aṣẹ́gun ìpinnu ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́ bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀ ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ayé aṣẹ́gun aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

0: Diamond FM, your one-stop dial.
1: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

ọgbà ọ ló ṣe ń gbénu wọn dé aṣọlá tó ń gbénu adélébọ ọrọ ọmọ tuntun ìbà fọlọrun ọba àmì ọba tí ọlẹwùrì ọba tí ọlọmọ owú arọ ni bọba ṣe fẹ olúmọrí ẹdá alágbèdè ọrùn ọkan ṣoṣo àràbà ti rọ ẹlẹsẹ méjì jáde nínú àrọ ìṣú ńlá ti ń ta nínú olóyún ọlọrun ọba àmì tí ò ṣe dáṣọ bù gbogbo ọlá rẹ ràn jù òun lọ ọba ti ń bọ gbogbo ayé tí òfijọ kan búrò kiri sọbsidi ò sínú ọrọ ọlọrun ọba ọba tó dàgbàdàgbà àtàrúgbò sọdọlẹ mọmọ yíká ọtún mọ yíká ò sí o òfowókọ ọlọrun kinyin nínú ilé yìí pé ẹtún ka lẹẹlẹ dẹ yìí o láwọlé sùn rèé tẹyin náà di láǹfààní àti orí ọfẹ láti sọ kí ni làkọjá tẹ ń làkọjá ìbúlẹ bàdé tó fẹ dàbí ẹni pé dákun ẹgbà mi ń bọ ni bá gbégbà méjì tí ń bàgbà nínú jẹ bí ikún ifá tí wọn dá tí wọn ní òlẹ tutù ìkọrọ dojúrú kí wọn nìkan látúnṣe ọrọ èmi àti yóò ní dojúrú láṣẹ ọlọrun ọba bàbá wa bá débi pé tá a ti nílò ọgbọn ìmọ àtòyí fún ọnà àbáyọ tá a sì mẹni à ń fọrọ lọ tó rọpò ló ti ṣẹṣẹ gbé nípa fífọrọ lọ yan ọpọ ló ti daṣọ bo kàmọra ọpọ lọ tẹnitìkà tó sì fọrọ lọ wọn tí ò sì mọ tọkàn sí tiẹ tó jẹ pé kábàámọ rẹ dọlà ọlọrun ṣe ṣàgbékalẹ ètò yìí fún gbogbo irú àwọn tí wọn bá bàdérù kóríta yìí kí wọn sọ ọ ta láì ṣe pé ẹdá akọ tàbí ẹ sọ bí tẹ ẹ ti pè àwọn áńgẹlì ọlọrun tọlọrun ti yàn tọlọrun sì ti ń lò lórí ètò yìí wọn bá yín fìdáhùn sí i tí wọn sì gbà yín nímọràn ọnà àbáyọ wọn á fàsìkò ìgbàdúrà fún gbogbo àwọn áńgẹlì tá a jọ máa ń ṣètò yìí tẹ ẹ mọ mi tèmi náà mọ yín tàbí tẹ ẹ mọ mi tí wọn mọ yín ní gbogbo àyíká àyè ní gbogbo orígun mẹ́rin àgbà ńlá ayé tẹ ẹ wà tẹ ẹ ti tá a ti ń bù mú nínú omi ọgbọ́n yín ọ̀rọ̀ yìí ò ní dojúrú débi tí ó débi kọ̀ látúnṣe láṣẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀nà gbogbo àwọn tí wọ́n sọ ọ́ ta yìí kí mọ́lẹ̀ ò lè tàn lójú ọ̀nà wọn àtẹ̀yìn àtàrọ́mọdọ́mọ yín ọ̀nà yìí ò ní ṣòkun láṣẹ ọlọ́run ọba ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní di tèmi kò ní di tèyín náà o ẹ mọ̀ mọ̀ ọ́n ṣe láṣẹ ọlọ́run ọba torí pé bí ọba sẹ́yìn áńgẹ́lì tẹ́ ń jíṣẹ́ ọlọ́run nínú ayé wa àtàwọn tí wọ́n ń sọ ta yìí bò ni ìbá ti rí ọ̀rẹ́ mi dáadáa ṣìkó máa ọmọ ní fowó ṣe bí ó pè bẹ́yẹn bá sọ́ọ̀sì lórí láwọlé sùn tí ọ̀la gidi ọkàn abba tó sì gbàmọ̀ràn onírú ẹni bí ọ̀padà wá sórí ètò yìí sí ó sì lẹ́nu ọ̀pẹ́ àwọn ọlọ́run ti lo ètò yìí tọ́lọ́run sì ti pọ̀lọpọ̀ padà wá sórí ètò yìí wá lẹ́nu ọ̀pẹ́ o bẹ́yìn náà bá lórí ọ̀fẹ́ àtọ́ta ẹ sọ sórí nọ́mbà yìí 0916-159-1011 kì í ṣe mẹ́sẹ́ẹ̀jì o WhatsApp message ni o WhatsApp lẹ lo tẹ ẹ bá wá ní nọmbà tó lè lo WhatsApp ẹ pè ọ̀nà kan tẹyin tẹ ẹ bá ti ní nọmbà tó lè lo WhatsApp lè ṣe nu ẹ pè ṣùgbọ́n ẹ lè lo WhatsApp message ẹ lè lo WhatsApp voice note ẹ lè ṣe voice note eléyìí gan ni máa ń dáa jù tí sì máa ń rọrùn jù WhatsApp message WhatsApp voice note tàbí kẹ ẹ pè wọlé tààrà sórí nọmbà yìí ọlọ́run ó gbàdúrà gbogbo wa 0916-159-1011 èmi àti rector lájọṣe tó tò ní babatunde azeez ọlọyẹ one lorúkọ tètè mi mc coded ọtúnba coded ọmọ tọpẹ ń tàbí street light ọmọ tọpẹ ń tàbí òpónà ọmọ tanimí tí wọn bí ìta tó tuntun ra ẹbí ọmọ òṣè pààrọ ni mí èmi lọmọ san lónìí ọrọ lè ta àdógún ọrọ dẹ àṣẹṣẹ gbọ ọrọ tí ń kú gírígírí bí òjò káàbọ̀ sórí ètò láwọlé sùn ẹ já ṣe bá àti máa ṣe kó bá a lè rí bí rí yọ ìyẹwà ni kò ní yẹ ẹ lẹ ẹ wá nǹkan fìdílé.

0: awon eyan tin so sita sori number ta ta tayin na ba lanfani ati ori ofe lati so ta sori number yi 0916 159 1011 ni number ti awon eyan fin so ta 0916 159 1011 eje bere si ni mu loko kan ejeji inti awon eyan ti so ta ka bere si ni sagbeyewo re olohun o gbadura wa
1: 0916 159 1011 so o sha so yen fa won bi ti awon bi e sha lo si odo awon bi geyen yen ni ilu kan ni le yoruba so da ton de odo awon geyen olorun bless awon geyen awon bi geyen na ni won ba so awon lo ni lo pe won fe lo mo ni mo bi introduction sha so mo ṣe àgbẹ̀ nǹkan ẹrù introduction lọ wọn yọjú sílé ìgbà tó débẹ̀ àwọn ẹbí kẹyìn gbá wọn bá wọn sọ̀rọ̀ so bàbá tiẹ̀ inú ẹ̀ dùn gẹ́gẹ́ bíi pé torí akọ́n ọmọ ẹlẹ́ẹ̀kejì second born òun ni obìnrin bàbá yẹn rẹ̀ fẹ́ torí first born òun náà ti marry bàbá yẹn náà graduate ni gbogbo ìgbà tó dẹ̀ lọ sílé àwọn kẹyìn kò tí ì lọ fún service so àwọn afọ̀rọ̀gùn wọ́n ṣàdìbẹ̀ pẹ́rẹ́ tí ìyá ọmọ máa sọ ìyá ní pé kí ló ṣe ọmọ ayé òde ní nǹkan kan pé ọmọ òun ti serve tójú obìnrin pé kí ọkọ náà kò lọ ṣe kí ni o kò lọ serve ọkọ ṣàgbìyànjú kò lọ serve ìyẹn ní ọdún tó lọ níbi tó ti ń serve lọ́wọ́ inú oṣù kan náà ni wọn àti gẹ́ yẹn jọ jẹ́ ó fi nǹkan ọjọ́ bí gẹ̀yìn ó fi ránṣẹ́ sí ní ìlú àkúrẹ́ so ìgbà tó yá tí bọ́bọ́ yẹn dé ó lọ bá àwọn fámìlì tòun tiẹ̀ ipe à mọ́mi mo ti dé o dádì mo ti dé nǹkan kan báyìí o àwọn bí wàá sọ fún pé à ṣé o ti yọjú sí àwọn ẹbí ìyàwó ẹ̀ torí wọ́n níbi kó lọ sáà ṣé o dẹ̀ sí pé wọn ó wàá sọ pé à pẹ ohun ìgbà tó kú bí oṣù mélòó kan tóun máa ṣetán pé òun ò rí kí gẹ̀yìn kó òun kò ti blọọkì nọmba so bọ̀bọ́ yẹn ò ṣàfẹ́kọ̀rọ̀ sáwọn ẹbí ẹlẹ́run torí àdéhùn ní pé wọ́n ní kóun lọ sá ó ṣà lọ sọ́dọ̀ àwọn ẹbí gẹ̀yìn ní ibi tó ti lọ yọjú sílé wọn ó ṣà bá ìyá wọn jọ sọ̀rọ̀ bí gẹ̀yìn ṣe dé láti ibiṣẹ́ ó ṣà bá bọ́bọ́ yẹn sọ pé òun ò ṣe wọ́n nǹkan kan ìgbà àwọ̀ ó ṣàwá àwọn àwáwí àwáwí ẹni tó wá jẹ́ sísítà gẹ̀yìn wá sọ nkankan pé ǹjẹ́ tí o bá ti rí obìnrin míì tó bá wú ẹ gbìyànjú kó fún ní oyún náà tó yẹ pé ó wú ẹ tẹpẹ àwọn bí ẹ ti kọkọ mẹ tó ti gbà pé kó fún lóyún náà kó tó di wípé wàá lọ nípò fẹ lọ dáná láì jẹ bẹẹ wọn á kàn máa gbà ẹ ǹjẹ́ irú nǹkan báyẹn dá mo fẹ kí àwọn ọmọ nàìjíríà kan bá mi dá sí.

alcaldesa de Cuetos está Oloye Bopego y Pataraloa en la municipio a toda la diversión feo en el igual a Luria y a Luria Mo y se está el bacho de Wala a lo de Jacoba Moleto y Wau o la la jaula o la cuata y la villa de Yuazi o lo tengo fe sosita y muti so aleluya ni osito coja ṣùgbọ́n mo tún ní kí n gba ìmọ̀ràn lórí ọ̀rọ̀ yẹn ni tí àwọn nàìjíríà bá ṣe ìrántí mo ti sọ lórí ẹ̀ pé ìgbà tí mo wà ní sẹ́fíìsì mo tọ́ láti ra ilẹ̀ kékeré kan so nǹkan tí mo wá fẹ́ kán gbà mí nímọ̀ràn lórí ni pé níbi tí mo ti ń ṣe iṣẹ́ àgọ́ kí ni mo study in school but téèyàn bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn kò sí èèyàn máa fẹ́sì challenges one or two ọdún náà mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹnìyẹn tí àwọn nǹkan tàdé produce tó dẹ̀ ń ṣe dáadáa ẹnìyẹn jẹ́ nìkan tó jẹ́ pé iṣẹ́ ló wà after even àti ìlú tí wọ́n ti wá torí mi kì í ṣe ọmọ bíbí ìlú Kwara Nbiba side ilẹ̀ Yorùbá náà ni mo ti wá so ó dẹ̀ fún mi láàyè pé kí n máa lọ sí ilé ní ìparí oṣù nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n sọ pé kí n máa lọ ní àjọsọ pé màá máa lọ ní ìparí oṣù màá máa lọ ọjọ́ mẹ́ta ń lé ìgbà tó wáyà tí mo ń lọ ó ní kóhùn fún mi láàyè ju ọjọ́ méjì pọ̀ rí lọ mo wá rò pé tí mo bá wá má rè tíyàwó àti ọmọ bá ti wá wá ṣé àǹfààní ọjọ́ méjì ń ṣe máa wá tó láti lọ lò pẹ̀lú ìyàwó àtọmọ ní ọ̀dọ̀ irú ilẹ̀ tí ó wà ní ibi tí mo wà sí yẹn ǹjẹ́ mo lè ní pé bóyá kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ àdáni tèmi iṣẹ́ àgbẹ̀ tèmi lórí àbí kí n sì máa farada iṣẹ́ tí arákùnrin ẹni yìí lọ òun ni mo ní kí n bẹ̀rẹ̀ lé lórí ẹjọ́ ọmọ nàìjíríà ìgbà mímọ́ torí

owó tí wọn san fún wa ń bì náà kò fi bẹ́ẹ̀ lọ àjàjà lẹ́yìn sálárì dé ni kò sí nǹkan tó gbọ́n lẹ̀ fún wa. Èmi dẹ̀ ni bí ọ̀gá ní inú kọ́mpínì yẹn inú iṣẹ́ ọgbẹ́ yẹn.

0: 09161591 011 lójú òpó òpótọ́wọ́bí ilé ìtẹ́ bá láǹfààní àti dá sínú mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ̀lẹ̀ yìí náà ní kẹ́ẹ̀ bá wa gbéyẹ̀wò ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: ẹ̀ka alẹ́ lọ́lọ́ yẹn.
0: ẹ ṣeun láwọlé sùn ni.
1: kọ́lá aláṣọ̀tẹ̀ ló kọ́ mi ní ìta àgbọ̀bọ̀ nílọrin.
0: ẹ ṣeun àfa o.
1: mo fi ń kí ara mi ní ilé ayé àgbò ní ògbómọṣọ àwọn ilé ti tóbi gbẹ̀tọ́ yìí o.
0: àmì ọlọ́run.
1: ṣe ń rí ti bẹ́ẹ̀rẹ̀ àbẹ́ kọ́ sọ síta.
0: ìwà.
1: àwọn náà ti sòótọ́ ra pa àti dá sí program yìí. àwọn
0: kò
1: sọ àbẹ̀wò ń bẹ̀ fún àwa tí àwa náà tún gbọ́ àwa náà ti tún gbọ́ kàn mí náà bẹ́ẹ̀. èyí tó jẹ́ pọ́ìntì tó láà ti ìyàwó àwọn méjì jáde yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ ànájú òkú sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni pé ìgbé dẹ́yàwó yẹn kọjá ni wọ́n dá ti ẹ̀ kọjá eléyìí ló ń jẹ́ o. ìbátan tó bá se má tó bá so ìgi rẹ̀ náà ìfọ́ òkúta ìgbé pẹ́gnálì ìṣẹ̀lẹ̀ mr tí ó bá kọyọ́ kọ náà tí ó bá se ní kọ́ kò ní kọ náà ẹ̀hẹ́n tí wàá ní it's not a point. àmọ́ òun sọ bíbàtọ́ pé mẹ́sẹ̀gì yẹn ó pàṣẹ ní tù pé n tí àwọn fámílì àwọn sọ tí ò fi bọ́ sí lọ́wọ́ àmọ́ gbogbo ti wà lábẹ́ kádàrá náà ni torí sáfíìsì náà jẹ́ kó lọ yẹn orí ńláńlá ni wọ́n ti sí ìyẹn lè sakọ síyàwó o àmọ́ mọ́ sakọ sọ́la rẹ bí ó ṣe dá o tí tó bá torí ti jẹ́ ńjọ́ náà pẹ̀lú ìfẹ́ yẹn ó sì ṣe kólóhùn ọ̀já sí sáfíìsì yẹn tí ò bá lọ sáfíìsì yẹn o lè lùsì sáfíìsì yẹn ní yí ẹ̀yẹ́ padà lọ ní yí ẹ̀mí ó tún wá lè lùsì ọmọ yẹn náà èyí tí wọ́n ṣe òun náà wọ́n sun lọ bí success ni tí ó bá sí challenges ẹ̀rọ yẹn débi orí àmọ́ conclusion náà ni pé kó sún síwájú yóò tún rí ìtọ́ dàbí tó o kó orin lọ lórí tẹ́ tó sọ sí kejì náà pé àwọn bẹ́ẹ̀ kan sí àwọn sì bẹ́ẹ̀ dá ẹ̀rọ lè dá ló pẹ̀lú táwọn náà bá ní kò sóòtú ò tó sóò ní sọlọ́ ẹ̀ ẹ̀ tí o manage wa 10,000 tó bá fún 10 million kò ní manage àwọn àwọn káwọn dádó làwọn fi sún gbèsè ayé ọkàn dádó àwọn àwọn ò ní nǹkan táwọn lè fi dádó lẹnu ilé tá à ń gà bá dá tẹlẹ lẹni òun náà ọmọ làníyàn tí ọdà sí tó yí òun náà wọn jẹ tí wọn mú bẹ tránà sì jẹ pọ gàlà wọn náà bí kankan ògbọnlẹ o kankan gbọnlẹ o ìyẹn máa ń sin ẹlòmíì tó bá dé stéèjì kan jágbe bóyá wọn ń sọ wọn ni bóyá kọ́ńpìnì yẹn náà wọn lè para ìyá àfi rẹ fún lọ́wọ́ sùúrù àwọn ọ̀dọ́ ọmọ gbàgbé kó jó okó sọ́kàn kan ti ọmọ ẹni tí wọ́n ṣe gbọ́dàwọ̀.
0: adúgbò ẹ̀ṣin wọn kò fọwọ́ lágbo tábà palọ fẹjẹ ń dẹka kólówó ọjà tábà kólówó ọjà tábà darí dé wọn fẹ yọ kan kún kínní yóò di mẹta mẹta ni mo fẹ ká mú lọwọ ká mọ fi wọ nǹkan bọ ṣùgbọn ẹ jẹ nsáré dẹka kólówó ọjà ká kólówó ń tà ń tà tiwọ ní tábà bá kólówó ọjà tábà darí dé láwọlé sùn yọmọ tẹ iwájú.
2: diamond 88.7 fm fún àwọn ètò ọgbọ́n ìmọ̀ àti òye tó yẹ kóró.
3: dáríkọ ló ní
4: àlàáfíà lọkùn ọrọ bá ṣe máa ń sọ
3: fẹnumọ
5: ilé iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ jerry gold wellness therapy náà ni wọ́n tún dòde fún tèmi jerry gold ẹ̀ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
6: ẹ kí ẹyin yẹn wa
5: ẹ kú àmójúwa
6: àwa náà ni jerry gold ta kalẹ̀ sílùú
5: ògbómọṣọ
6: ìbẹ̀làwà.
5: lórí ọ̀rọ̀ ojú ni ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ bá ti ṣe
6: lórí ọ̀rọ̀ ojú bá ti ń sọ látijọ́ lónìí ọ̀nà méjì la fẹ́yà lórí ọ̀rọ̀ ojú.
5: ok
6: mo sọ nípa àwọ̀ ojú quantum
5: polarized eyeglasses. ok
6: glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases
5: àwọn èyí tó lóko tó lórí
6: glaucoma cataract myopia retina o kò wọn pọ̀ lọ́ba
5: o lóko gan
6: ẹlòmíì ọdún mẹ́ta ọdún méje ọdún mẹ́wàá ẹlòmíì gan ti suppression
5: tí ò gbọ́
6: wọn kò gbọ́ so irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn àwọn ni quantum polarized eyeglasses wà fún so tẹ bá rà á ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́ lóru láàrin oṣù díẹ̀ o máa correct ojú yín ṣùgbọ́n ojú tó bá ti lọ
5: ká má gbìyànjú ẹ
6: ẹ má wulẹ̀ débẹ̀
5: kò ní í ṣiṣẹ́ fún
6: rẹ kò ní í ṣiṣẹ́ fún ojú tó bá ti lọ
5: kì í
6: ṣe màjíìkì bọ́ ojú tó bá ń rí díẹ̀ díẹ̀ tó bá wà nínú okùn tí iná bá dé lójijì ẹ lè sẹ́ǹsì kẹ́ ẹ lè fi sẹ́ǹsì pé iná dé ìmọ́lẹ̀ dé irú ojú bẹ́ẹ̀ omi rẹ̀ ò tí ì lọ irú àwọn yẹn ni wọ́n lè ra glasses yẹn. now ẹlẹ́ẹ̀kejì ó wá ní quantum non-recommended glasses.
5: ìyẹn ò ń ṣe recommended glasses.

0: kaabo kwada sori eto la wole sun lori ikani Diamond FM gẹgẹ bi mo se wi ko toro ki mo lo lenkan pe mo fe ka mu kan si kini ko pe meta am ti o pe meta meji la ni nle tele eja me yo kan yi si mo nbo na
1: e ka le olodu e ku se lo ba le mari mo ma pa lu e lo nbe loko mo fe ki awon yo gba mi mo le lori se pe mo ni omo okunrin kan mokun admaro bi won medogun ise do ma jin gbe o ma ta fora kura ko mo mo pe ko sibi kan ni a ma wo na bo si o ma wa wo mi si a ri gbe won lo be a ri lo mo we lati fi de je ku je to ba de ti o be na ni to ba gbe o be sibi kan a wo ri o mi so pe on débit à bien, on est le côté. Et bien, on est un peu mieux, on est un peu mieux. On laisse tout, on est assez slatif depuis, on est un peu cohérent, si on est un peu cohérent, si on est un peu cohérent, si on est un peu cohérent, on est un peu cohérent, on est un peu cohérent, on est un peu cohérent, on est un peu cohérent, on est un peu cohérent, on Roy Tim Bami de Gan. Et de la Quaram Law. Et c'est Gan.
0: O 9161591011. Le job au bout de Wobby. Taina, Philippe, on a un law. Et Kaby want to see Billy. Hello. A Kaleo.
2: Hello, a Kaleo.
0: A Shion Law, a listen to you. A Shion. A Bang Boom, okay, dear, come on, you look boy, Dada.
2: Àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ ni.
0: Ibà.
2: Ọkùnrin ṣàkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ní pé àwọn òbí òun ò jẹ́ sí. Ó ní káwọn òbí òun àwọn òbí ìyànà òun ò padà sí kí wọ́n fẹ́ àwọn ọmọ ọlọ́run ọ̀kadà àti ìjọ́fẹ́.
0: Ẹ ti gbà, ẹ ṣeun. O 9161591011 lojo opo opo tawo bi teyin na le ba nfi gba mu toro kan yi moran elo e kale o
2: e kale o lotu
0: e seun lawo lesun re
2: a kini lati ile lesa
0: e seun
2: n to pe to so si tala lati ni mo kan fe gba ni moran
0: o ya
2: nipa ti awon kan ni o fe wa ni adura ni won ma n gba ẹni o le jija odidi ẹni kan ni o wọn sọ pé jẹ pé ó ti ẹtú wá involve ká máa kọ bẹ jẹ yẹn gan ló burú jù
0: tọ
2: ó burú gan ká tẹsí lówó lásán kan pẹpẹ sẹyìn sí máa ní ọ̀nà ẹjọ ọlọrun ká bẹ jẹ yẹn ó jẹ kó lágbára tó orí kan tí máa kọ advice ni pé ìlú france ni ká mú ọmọ yẹn lọ tábà ní wọn tẹsẹ lébọn ń gbà míì ọ̀tọ̀ nìkan tó máa gbé nínú ọ̀tọ̀ nìkan tó máa padà rí sí àjẹ́nà ìdè ṣùgbọ́n tá bá lè lọ nsf sọ́rí pé mo dárúkọ ìjọ o àwọn yẹn ìlú france ministry ní ìjọ nsf ká wá church nsf ká ń ràn wọ́n lọ́wọ́ lórí ìlú france ká lé ẹ̀mí yẹn jáde jìnnà otherwise ẹ̀mí burúkú yẹn máa embarrass ọmọ yẹn bẹ́ẹ̀ máa dójú táwọn òbí ẹ̀mí ẹ̀sìn olóṣèlú máa dé tòbọ̀.
0: Ẹ̀lú ẹ̀ka lẹ́ ti wọlé o. Ẹ̀lú ẹ̀ka lẹ́.
3: Ẹ̀ka lẹ́ o.
0: Ẹ ṣeun láwọlé sùn rí o.
3: Ọmọọba Gúnbí Adé ní láti ẹ̀ka òkè.
0: Adúgbò ẹ̀.
3: Ọ̀lẹ́ kọjọ́ mẹ́ta.
0: Ẹ ṣeun gan ni sá.
3: Mo fẹ́ dáhùn sí àkọ́kọ́ yẹn àti ti last one.
0: Ẹ ṣeun.
3: Fẹ́ẹ́rí kò sí nǹkan gbogbo ló ṣiṣẹ́ pọ̀ fún mi. Tó bá jẹ́ wípé ọlọ́run kọ́ papọ̀ bí wọ́n máa fẹ́ra wọn ò ní rí jẹ́ ẹsẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti ṣe nǹkan tọ́lọ́run ti dá ọmọ yẹn láti ka ìwé tiẹ̀ náà ó yanjú ọlọ́run sáàfù bí kò yanjú ilé tó dáa jù lọ́lọ́run máa ṣe kò fọkàn yẹn balẹ̀ ọlọ́run á dúró tì
0: í.
3: Dẹ̀ẹ́n nípa ti bàbá tó ní ọmọ tòun fẹ́ wọ́ tó ń jalè yín ọmọ kékeré tèmi ìjú rẹ̀ náà ìwé náà ti ní ọmọ yẹn kápá. to ba ni esi ko ma mu lo si bi esi ba se christian ni ba se muslim ni ko ma mu dani ko le mbo ko to ko le ti adura ma ran lowo mi to esi to ba nki
0: o ti ye
3: lo na gba adura
0: ami o adukun esun baba esun gbo fun
3: do lo ye wa
0: e ka le esun baba
3: ma bo ju to esun.

0: kọ́sọ́jẹ̀ kíni kan tí ń fẹ́ kíni kan tí ò fẹ́ then àwọn ọ̀rẹ́ ọmọ ẹ̀jìn náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ at the end of the day ọbí àti kíni wọn ní mọ̀ àtàlágbà tọ́ bàtí wọ́n bá mọ̀ sí ọlọ́run mọ́jà fọ́ mọ́jà ti jẹ́ àti ìdànù lágbára ọlọ́run mo kí rẹ́tọ̀ ọmọ alálùbáríkà rọrùn ó balẹ̀ ayẹyẹ ẹ̀ nímọ̀ nira o ṣá mọ̀ jòkè òkè lẹ́mọ̀ lọ lágbára ọlọ́run ẹ kú ètò ẹ mọ̀ pé tòun orun burúkú ò ní fún gbogbo alágbára ọlọ́run o ẹ kú ètò
1: Olóyè pé tó ọlọ́run ní dètò jẹ́ mọ́ wa lọ́wọ́
2: o.
1: Àìsàn náà mọ́ ní ìdánilára ló ń sọ̀rọ̀ láti olùládé.
2: Ṣé
1: ẹ rí títí ẹni àkọ́kọ́ tó sọ̀rọ̀? Kó gbà pé bọ́lọ́run ṣèkọ́ ni. Bí o bá pé ọmọbìnrin òun náà tó mọ̀ báyìí pé sọ pé o sọ pé ó ní òfẹ́ ra wọn ni. Kò ní rí bẹ́ẹ̀ yóò tó di. Ọmọ ẹni ọ̀rẹ́ obìnrin ni kì í fọ ni ó sún síwájú ọlọ́run sì ṣe ìyàwó olóore tiẹ̀ fún un. Tẹ́ ẹ wá rí títí tẹnì kẹta èyí tó ní ọmọ òun ń jalè àdúrà ló gbà o. Tẹ́ ẹ rí gbogbo nǹkan láyé kò sí tí àdúrà ò lè lè yanjú gẹ́gẹ́ bí àwọn tó sọ̀rọ̀ síwájú ṣe sọ sí wọn. Tó bá ti kó fi ìfẹ́ hàn sí ọmọ yẹn ó má rò sí ìdójútì tọmọ yẹn ti kó bá tó bá jẹ àsìkò tọmọ yẹn bá wùwà yóò fi nà án kó pè sínú ilé kó bá a sọ̀rọ̀ kódà bó bá ṣe ṣe kó sunkún sí i lọ́rùn pẹ̀lú àdúà yóò rí wípé ọmọ òun ó yí padà kò sí ẹni tọ́lọ́run ò lè yí padà gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ kó sì mọ kíyèsí irú àwọn tí ọmọ yẹn náà ń bá rìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àdúà ni kókó nínú gbogbo ẹ̀ títí ẹnì kejì ni ìrántí tí ẹ mọ́ ni ìrántí títí ẹnì kejì mọ́ àpò ètò ọlọ́run ní dètò jẹ́ ẹ máa ní orun burúkú ní fún wa.
2: Tó àdúgbò fún gbogbo ẹ̀ jẹ́ ti bá wa dá sí ní àtàkùn àbí ẹ̀yẹ́ tó tara dẹ́ka polówó ọjà ká polówó ntáǹtà bàbá polówó ọjà pa ọmọbìnrin pa ń ṣe polówó à ń ṣe polówó ìpolówó ọjà náà ni atọ́kùn ètò ìpolówó ọjà náà ní jẹ́ ká máa rówó fí ọ dísù tá a fi ń ra dísù tá a fi ń ṣètò àṣìníkẹ́yìn náà gbogbo ń tẹ́ ń tàwá ká bá ń fẹnu ajẹ́ kan lórí ìkànnì yìí kẹta kẹ fi gbogbo ara ṣàjíbìtì ṣẹṣẹ fún lágbọ̀rọ̀ ọlọ́run ọba àbápolówó ọjà pa àtàbá darí dé tàbá dé a tún ṣojú òpó ìpínlẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp ẹ̀yin torí Facebook ẹ ti máa retí pé ẹ rí wa ẹ mọ́ bínú kò lórí ìfikùn lálẹ́ yìí ni ẹ mọ́ bínú orí WhatsApp náà là wà lálẹ́ ìbẹ́ bá láǹfààní àti wọlé inú wa ọdún ẹ jẹ́ ndẹ́ka polówó ọjà kí n lọ pa àkíndé ẹ mọ́ ètí ìsùn oorun burúkú ò ní kùn wá mọ́ ń bọ̀.
3: Ẹyẹkẹyẹ Diamond 88.7 FM ó kilẹ̀ falafala.
4: Ìdàkọ́lẹ̀ níbo ẹgbẹ́ babadúró dẹ́dẹ́ ti dé.
5: Akudede wòye o gbogbo ara ilé èmi náà ni tiyín tó tọ́hún ni bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró dédé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsí nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágboolé ìfẹ́ lágboolé olólùfẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do woman can do it better àbùkù bọ̀ díẹ̀ díẹ̀ nù tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọ ọkùnrin tó bá kù díẹ̀ káàtó tètè wá kàn kó agbára rẹ lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ mo ti wà ní roundabout gèrè alimi níbi tẹ́ ẹ bá ti ń bọ̀ wá sílùú ìlọrin nípínlẹ̀ kwara gèrè alimi roundabout ẹ bèrè rachel mutọ ibi wọn ti ń wọkọ̀ ìkó ibẹ̀ gangan náà la wà lọ́fíìsì wọn gangan la wà bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún dádì mami ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún a wà nílùú ìlọrin tàbí nọmba ọ̀nà kẹ fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp òun náà ni nọmba whatsapp mi ẹ pè mí síbẹ̀ ìwọ ọlọ́mọkùnrin ti báyìí báyìí nítorí tiyín ni bàbá dúró dédé mo ti ṣe àwọn egbòogi lọ́tùnlọ́tùn egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ń gbọ́ ó ti wà ńlẹ̀ lówó pọkupọku tó dáa púpọ̀ fọkùnrin ṣẹ̀kan sùn lọ má wulẹ̀ máa gbéwò ìròyìn máma máa sọ sítórì lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ máma bọ̀ wá dọ̀ bàbá dúró dédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ ìwọ ọlọ́mọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí wá gbé gbòógì àtẹ̀kanlẹ̀ àti ṣe ní tìgbàlódé ẹ wá gbà lówó pọ́kú lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ tóbi ló fi máa sọ pé wọn lówó orí mi ọ̀kárí àbùkù ní kọ̀ tí ó máa ṣàdúrà fọ pé ṣe ọwọ́ rẹ̀ ò ní bàjẹ́ tètè wá gbà ní ìsinsìn. Bákan náà egbòogi tẹ́ ẹ máa béèrè fún tá a mọ̀ sí egbòogi the champion tí mútọkùnrin tóbìnrin jáfáfá lágboolé ìfẹ́ ó ti wà ńlẹ̀ bìbà ẹ máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ àṣejẹ bàbá dúró dédé ó ti wà ńlẹ̀ lówó pọ́kú fún wọn ọlọ́mọkùnrin tí ọkọ́ tó fi ń roko lọ́dọ̀ ìyàwó rẹ̀

0: ni sojo ori re ma bo wa do baba duro de are dakole wa ja si jeun lowo poku ba kan na je baba duro dede ti wa fun yawo rere to fe jere igbe yawo lodede oko a se je baba duro dede tin be nle fun wo lomo birin ba kan na olohun ni pete lagan bo lomo ba pomo won lo ri ti e pe ama ma fi $100 tete ma bo wa do baba duro dede mo wa ni randa about gire ali mi bye bye ma bo awon nkan to le fa dakole tabi arira tabi awon nkan to le fa nkan tan pe la robirin ku abi arokunrin ku arera ni nkan ti ma damu okunrin lasiko to ye ko roko yawo re dada agba ni wa dole arobirin ku okunrin ni ma da laamu asika to ba robirin ninu mo bi igba lara lajare o mo ja pati ma bo wa do baba duro dede are dakole aisan ti ogbogun olohun ni bi se o ni bi se niko kan ba kan na arokunrin ku awon obirin ni ma da laamu ngba to ba ri okunrin to ro lolu fe re laro mo wa kan ni damu mo wa ba lai si pe won jade tele be la ya re na mo ja patipati be en to se nkan ti o da be si ni ko se nkan ti o da awon nkan buruku ti wa nu ara ni da wa la le olohun ni ja rogun afi se o olohun ni fi ste so si wo okunrin ko ni fi si wo obirin ola ti tobi anabi wa muhammad sallallahu ta'ala wa alaihi wa salam olohun ba oni ja ara fi si awon nkan ti ma wa fa isan ta nwi sinu ara won ni bi isan gbajuma awon isan gbajuma olojo pipe ti ma sakoba fe ni ti ma fi melomi ni se to awon apere to si ma ri ni pe keyin o fe se yo ko ma lagun keyin o fe si e yo ko ma ta ni ko ma ro ni go keyin o fe si e yo ko si ma fe yo mi loju keyin o se yo tan ko tun da bi gba to ku ti tun da sinu ara fun ra re keyin o fe se yo ko ma ma telomi o ti da sara ti o tun ni ma bakana elomi debi to ti se yo o tun so wa rese nlo wakati ara awon apere nkan buruku yinu oko ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara olohun mo je alo roba igbalode fi seyo amo tete dide to ba ti rawon apere won yi ma bo wa do baba duro dede are dakole a wa ni randa ba tun gere alimi e bere rasha omoto ibi lati wo ko ala lubari kan be ni baba duro dede wa ba ibe mo fi kale si ana olohun mo ba yin tabi ke ma pe mi sori number yi 070 570 65491 bákan náà náà ni nọmba whatsapp gbogbo ọrọ tó bá fẹ bá mi sọ pé mi ṣe rí whatsapp mi èmi náà lọ bá ń bẹ bàbá dúró dédé ààrẹ ìdákọlẹ bàbá wà ń bẹ bàbá olórógbó mẹsàn fọkùnrin méje ni fún obìnrin ọfẹ láàfin ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ bàbá dúró dédé ààrẹ ìdákọlẹ ọsẹ tí ògbógun kò ní sí ọ kò ní sí rárá ẹ dádì mọmì ààrẹ ìdákọlẹ ni ẹ bèrè fún mọmì dádì a ní fàìsàn ló gbà àmì.
1: Ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò ń kì yín o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè. Gbogbo ẹ̀yin jẹ́ ti ìdàgbàdarúgbó. Tẹ́ ẹ̀rẹ́ yìí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tòsí. Ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá a ti mìíràn. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti jẹrà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín bẹ lọ́dọ̀ ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kíni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tí ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságówọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu wọn máa rùn. Kò sí ọmọ ọba ẹwẹ́ dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes lónìí. Ní Racial Travelers and Tours Head Office ládojúkọ Gèrè Alimi Hospital Gèrè Alimi Roundabout Ìlọrin. Ẹ pè sórí 08057466077. Èyí tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣà kòkòrò 30 minutes.
2: Ẹ kú dédé wòyí ń bi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa lákòókò yìí níbikíbi tẹ́ lè wò ó wà. Edumare kò ní fi sun ara wa dìwa o àmì ní kẹ́ ẹ ṣe. Bàbá onípàṣà kòkòrò bàbá 30 minutes ni wọ́n rán mi sí yín o. Bàbá ìwé dọ́là wọ́n ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ. Ẹ tẹ́ ẹ ti gbọ́ rí àbẹ́yìn ò tí ì gbọ́ rí. Káàkiri àgbáyé ni wọ́n ti sọ wípé ìlera lọ́rọ̀. Ẹni tó bá lọ́rọ̀ tí ò nílera kò lọ́rọ̀ o. Ẹni tó bá sì nílera tó lálàáfíà ohun gbogbo ló ní. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà ni ìlera ẹnu wa. Kí ni mo pè é ìlera ẹnu wa tó ní ṣe pẹ̀lú eyín wa gangan. Tẹ́ bá ti ń gbọ́ ọmọọba ìwé dọ́là onípàṣán kòkòrò ẹ ti mọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ẹnu ni Edumare fi jíìkì wípé oní wọ́n fi ń ṣe gbogbo ọmọ aráyé lóore. Gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ súnmọ́ díẹ̀ ẹ̀rọ rédíò yín dáadáa torí pé ọ̀rọ̀ yìí yóò ṣèyín láǹfààní. Ẹ mọ̀ pé bẹ́yàn bá kọ́kọ́ pàdé àlejò àbí ẹni téèyàn rí fún ìgbà àkọ́kọ́ ntí ó ṣáájú náà ni pé ká sọ̀rọ̀ síra ẹni ewo wa ni ka soro ko ru enu buti bi yan ba tin soro to di wipe eni ta n ba we tebi eni di mumu abi n gbe mu sin gbe mu sohun ati mo pe eni n soro ohun oruburuku lo n jade lenu e ti awon oloyibo n pe ni bad breath be yin ba tin jera lesese ti itoju enu o ba ti se ti o ba ti moyan lori ina ni mo faru nkan be eyi la fin so fun yin nipa baba ewe dola onipasan akokoro baba 30 minutes idi ti won fi n pe baba ni 30 minutes igba teyin na ba dodo won e pe akasalika ah e se kabiyesi olohun oba gbogbo owo to je wi pe boye yin re ti mi lese ese o ti wa wo pe afi ko lo yo mama yo abi baba daye onijo teyan wo yin beyan ba ti wo yin tan titi n jeun titi n lasu titi n je singom tin je orisirisi onje to ba de akoko kan eyin oyo yo de jafuru igba na ni won mo pe ah agbande si odie die eyin tuntun to ba tun wa wu nigba na nigba ta wa nkekere eyin lo ye ko wa lenu eni titi ta fi darugbo ewo wa ni tomo ogun odun omo ogbon odun teyin tun ti mi lenu e leyin to ti kayin akoko lewe teri pe onilo ko kan si awon onimo segun ti won mo nipa itoju eyin ti o ba ti wa je pe boyo ti yo eyin ri ni boya o mi lowo bayi won tun ti so pe olo yo o tete ma bo lodo baba onipasan akokoro baba 30 minutes baba ewe dola won bo toju e gbogbo n to si nje isoro eyin yo di afi eyin tegun alare n fi so omodun melo ni o to le je n to wu o omodun melo ni o to le je na mo be ba wa de o di ariya won ani o ya egbe gbogbo n ta mo je wa yo mo pe e fun mi leja e fun mi ledo eran e fun mi nikini won ni kilo de eyin ohun ni ojo ohun gbadun ko le re yin se fuja ko le re yin somolu abi ko le re yin je gbadun o gbo ti mo pe eja jeran nigba te yin be lenu yi iwo to ti darugbo te yin dola mo kan si baba ewe dola ni office won ti nbe ni Racial Travelers and Tours Head Office ladojuko Girialemi Hospital Girialemi Roundabout nilu Ilorin Racial Travelers and Tours Head Office ladojuko Girialemi Hospital Girialemi Roundabout nilu Ilorin number te mo pe omoba ewe dola sire baba onipasan akokoro 30 minutes 08057466077 08057466077 atemi ateyin ani faisan lugba
3: ogun billion fun ni ni won sa
1: ha baun ba mi ami kagba e ba gba segun ba fowo luwe lu egbo keke ni jengege ise gambari trado medical center mr lion zerikin saki pathologist wolu pupo ninu akude to ma n ba gwa ara lati nu eje ni ti wa gambari trado medical center mr lion ni o kan si ki won fi tewete gbo tawon baba nla wa lo fi bo wa oju ti si logan tore ni ba ma ti se o je ni ma da ba ti ni card gambari trado medical center lowo ofele fi ero igbalode sayewo lati sofe to to bi aisan bi lagwa ara gambari trado medical center ni stand 1 ninu pata ewosan to lo lowo ni lorin e ma pe won sori 081442292 ai kagulu tuko igbesi ologbala afi ja isanita ma
4: akudede woyi o gbogbo ara le oruko temi ni dr gambari muhammad bashir alase ati oludari gambari trado medical clinic bayi ati wa ni giri alimi roundabout ni ori oke racial traveler ni abe omega educational ni roundabout giri alimi number tesi ma pe mi si ni 081444 222 92 Dr. Gambari oba kokoro nu eje baale kokoro nu eje awa na ni tori kan ta nse ni le ise wa na nu won si ti mo wa mo debi wi pe olohun fun wa lati yori lati odun to ti pe seyin olotu itara ti mo jade so ara omo kekeke ni gba miran o le sagba na o itara won o se gba bere si e la lapadi ni ara tita ara yiyun ki ara ko ma papo ki ara ko ma bo ki o si ma seje ara pere kokoro nu eje ni to ba ti ko ba kokoro nu eje a ma ko ba awo ara ide eniyan elomi oyunra titi yo so bi igba ti won domi gbona siyan lara to ba wa be yo wa di egbo to ba wa pe pupo ju ti ba tin damu e da miran a ma wa je pe apa kan o wa pupa yato si apa keji bi eni ti won domi gbona si lara ti o ba tin yun opolopo elomiran a ma yun won debi pe ti ba yun won debi abe a ma wa mu idamu wa be ni o ma dumo won be na ni o si ma ta won be na ni o si ma bo ti elomi ba wo etan ara yi o si tun ma ta tabi ko ma yun elomi yo ti ora debi wipe ti ara ba wa yi a wa dabi eyin opolo ma bo wa do Dr. Gambari oba kokoro nu eje opolopo nkan to ba nse awo ara eda eniyan lati nu eje ni bi ara apere te mo ri ni ti nkan ba tin rin kaakiri tin ba nsi seki seki bi gba ti won ba gun yan labere igbogbo bi to ba rin de wahala ni mo dale sinu ara eda eniyan to ba ti wa rin awon apere won yi ti mo so yi o le jokunrin olojobirin ma bo wa do Dr. Gambari oba kokoro nu eje ara awon kan ti mo fa kokoro nu eje ni aisan gba

0: jọ sọ̀rọ̀ ṣẹ́ gbọ́.
1: Ìmẹ̀
0: àdúgbẹ́ ẹ ṣeun. Ọ̀dà ẹ jẹ́ ń tara bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp tó ráwọn náà ti mú mọ̀ràn wá ká gbọ́dọ̀ tọ̀dọ̀ wọn náà kó mọ́ dàbí ẹni pé arúdé apá kan dúró apá kan sí ká bẹ̀rẹ̀ sí ní ṣe láńlọ yẹsẹ̀ bọ́sẹ̀ kó tó di pé ọjọ́ lọ torí oorun ti ń rebi àti wọ̀ mọ́ ń bọ̀ ẹ jẹ́ ń bẹ ni mò wá lọ́kọ̀ọ̀kan ìjèèjì.

0: marriage one yan le last ko de le yield nkan to se to da. That's just the reality since ti awon bi won ti fowo si then nipa leketa omo ti won lo nja le ye ato lo fe wo abi bawo la won yoruba se ma nso se ri bibili paul n lament oni in ti mi ko fe se ni won se as in nkan ti mi fe se ibe ni mo ti n bara mi ninu bibili ni paul ti so lo ti lament ye won gba to pada wa ya won ta ni o gba mi lowo eran ara iku yi o sawa ni oni ona bayo na wa ninu christi gege bi nkan ti won so omo yen gba miran in je kin soro ni e omo yen gba miran o le ma wu lati ma se nkan to nse to adura emi o se ri mi fi gba support kan so pon fe mu omo yen lo bi kankan awon fun ara won kan moju to ti bon ni ya to ba ni ti omo yen na ba si ni ya kan jo moju to kan fi fe han si kan pe joko kan sumo dada kan de ma fadura ran lowo secretly kan ma fadura ran lowo kan de show mo se ri gba yen igba to nse bo kini gan na ni lati show mo lo si tori omo yen si kiri bayi so o si le easy ati gba lowo e ton ba fi le show love genuine love si to den gbadura to den je ko igba mo kan to nse o da ki se pe ya kuri re ki se pe ati get but ton ba kan no ton ba nse only work so olorun a ran wa lowo e ma be to lo oloye wa
1: wakala ẹkú ètò olè aládé àṣẹ lórí sọrọ láti sàpàtì ẹyọkan tí mo fẹ dá sí nbẹ ẹni tó sọrọ pé òun ralẹ pé ó wù láti mọ láti bóyá kán gba òun mọràn bá kò lọ sórí ilẹ̀ òun tàbí ibi tóun ti ṣiṣẹ́ kó òun sì kọ̀ntínú òun mo á gba mọràn tó bá jẹ́ mùsùlùmí ni kò try kó dọ́dọ̀ àfa rẹ̀ kó gbà mọ́ tó bá dẹ̀ jẹ́ kírísítẹ́nì ni kó wá àwọn wòlíì gidi tí ó lè gbà mọ́ ìtọ́ni ṣe pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ ìṣẹ́pẹ́ torí pé bóyá mo jẹ́ wòlíì ngbà tí mo tí di wòlíì tí mo ra ilẹ̀ kan ilẹ̀ tí mo kọ́kọ́ rà ilé tí mo kọ́kọ́ kọ́ mo kọ́ ilé yẹn mi ò rí kan láàrin bí ọdún márùn-ún bá ti fẹ́ fèsì ẹ̀ báyìí mà tún ní problem tó wòlíì kan wá sọ wá rí fún mi ní ìran pé òun kọ́lé kan bí kan kí n pa ti sí má ti rówó ẹ̀kalẹ̀ ẹkú ètò ẹni tó sọ sí kejì ni mo fẹ́ dá sí tó ṣẹlẹ̀ ni pé ó wádìí dáadáa lórí ọ̀rọ̀ bóyá òun fẹ́ fi sẹ́lẹ̀ òun lọ sí orí ilẹ̀ torí ọ̀rọ̀ ilẹ̀ kò ṣe kánjú sí torí ó gbọ́dọ̀ ní àdúgbàdúrà dáadáa bó jẹ́ mùsùlùmí ni kó tọ àwọn àáfàá lọ tó bá jẹ́ kírísítẹ́nì ni kó tọ àwọn wòlíì lọ́kàn fún ní ìran wòlíì torí ó ṣẹlẹ̀ sí mi rí.
2: Hello, Oloye. Ẹkú ètò ẹni ṣètò sí orúkọ mi ní Samson láti Basin nílọrin bí. Fẹ́ dájú títí dáàdì tí wọ́n sọ sí tàǹsì lérí ọmọ wọn tí wọ́n ní ó ń jalè yẹn. Tọ́ wọ́dà kí báyìí ń sọ̀rọ̀ wọ́dà pọ̀ ọmọ yẹn sì kéré. So kíní yẹn ò tí ì di pé bí a pé wọn ò sì lè pe kíní so kò tí ì pẹ́jọ́ wọ́dà pọ̀ ọmọ yẹn sì kéré. So mi bá ní pé kán kún fàdúrà káwọn náà kán dẹ̀ jáde sí i. Káwọn fi àdúrà gidi tí nídìí tó bá dẹ̀ jẹ́ pé wọn ò lè ṣe pé wọ́n ń jáde àbí wọ́n ń ṣe anything kán kún fàdúrà gidi gan kán lọ sórí òkè gidi kán lọ ra àwọn wòlíì tó jí èṣe wòlíì èké tó jẹ́ pé wọ́n máa gbàdúrà fún wọn mo bí pé kò sí nǹkan tádúrà ò lè ṣe gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi sá ẹ máa bí tó bọ̀ Samson láti Basin.
3: Ẹ kalẹ̀ ẹ kú ètò ẹni tó sọ síta lákọ̀ọ́kọ́ yìí àdúrà náà máa fi máa ran ọmọ yẹn lọ́wọ́ o àdúrà kò sí nǹkan tádúrà stéètì kò sí nǹkan tó kọjá àdúrà tá bá tún rí àwẹ̀ kan tó fi mọ àdúrà àtàwẹ̀ kan fi jagun komo yen gan na kan je ko na gba awe awe atadura olorun a gbo olorun a gba ogun eso ni mimo mo omo yen gan ni ipenija yen olorun de ma yo olorun a yo ko loju e
4: ele kale olotu e kuse nipa ti okunrin elekeji yen e ka o ye kan pa won o ye kan ba kan fun ni moran to da ibi to tin sise yen to ba fe da ti e sile ko ma fi ja kuro nbe de to ba ma ko to ba ma sise yen ko jina si eniyan ko mo dabi pe o di orogun fun eni to ba sise to fe to kuro lodo e pelu won ba to opon ati mo de to ba ma wo o ti ni imo latodo eniyan ko si nkan to ni ko ma da ti elebo to ba ma da sile ko kuro nbe pelu alaafia ko ma fi ja kuro ko ma complain ko lo pelu pe oun setan lati lo duro ti fun gan to ba ma kuro yen gan o ti ko ti ma practice ti e die die die olorun a fi se lagboro olorun pele pitoju a pele pele ku eto
5: e ku eto oloye wa e ku eto ani damu olorun a ma fun yin se o le se damu jo ni jona o mo ni kinkin ni e ku eto
6: e kale o olotu ogo oloye ku eto toni oni ja ti mo diamond fm si ni baje ile atona olukaluku wa na olorun ni na wo baje si bi ake la hawla wala quwwata illa billahi alazim alaja yusuf lo n soro lati osogbo nipa ti boda akoko to koko so sita ki won ni lemi pe olorun o ko ni ti yan ba de ti gba kadara pelu ogun lowo olorun ko ni jo ogun ofo so ki won ni lemi pe olorun o ko ni kan mo fe mi si pe mo ye nikan ni o se tori be yi o se boye to ju be lo yo se iyen ni titun nipa teni keji yan mi po dada so nipa teni keta ti baba tan so pe ni omo awon fe won kankan akoko na ki baba fi fe han si omo won yen gidi gan ki won mo deye si at everybody kan wa mu ni ore gbogbo n ton ba n fe kan mo ba so kan mo bilere ni won gba ti agbara won ba mo kan je ko mo kan de mo fi oro olorun na bo pelu ififẹ han ati foro olorun bo ati adura tori ko si n toju adura lo wallahi lazim so lu adura pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́pàá láàánú yóò gba ẹ̀mí burúkú náà yóò gba kúrò lọ́wọ́ rẹ̀ then kí wọ́n dẹ̀ sọ àwọn tí ó ń bá ń bá rìn àwọn tó ń bá rí pé ló ń bá rìn kí wọ́n distance wọn so káwọn àti ẹ̀ gẹ́gẹ́ ni kí wọ́n mọ́ra wọn lọ́rẹ̀ kí wọ́n bá ti mọ́ra wọn lọ́rẹ̀ tí wọ́n ń bá sọ̀rọ̀ tí wọ́n fún ní tán fífẹ́ hàn sí tí ààrẹ náà fífẹ́ wọn sí kí wọ́n mọ́ ó ṣe pé fún kán mọ́ bínú sí pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀mí hàn pátápátá yóò dẹ̀mí tọ́lọ́pàá láàánú ó bá rinú ayé rẹ̀ ọlọ́run wà ní ìgbàkúrẹ́ rẹ̀ kò ní dá aláwa náà lórí pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run yóò sọmọ fún wọn kalẹ̀ àwọn táwa náà sọmọ fún wa bíákẹ́lá ọlọ́wọ́lá kọ́tà ìlà abẹ́lá aléyọ́lásì ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀.
7: tó àpò pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti bá wa dá sètò tẹ́ ẹ dá wa dá elédùn òní dẹ́yìn náà dàtí yín láṣẹ ọlọ́run ọba ẹ mọ ọmọ ṣe o mo dúpẹ́ púpọ̀ púpọ̀ gan ni. ẹja mú eléyìí ká fẹnu ẹ̀kọ́ òbí kan tàbá ṣe bẹ́ẹ̀ ká lè mú àwọn míì táwọn náà ti sọ́ọ̀tà ká lè mú wọn wá lálẹ́ yìí. alákọ̀ọ́kọ́ ni bàbá tí wọ́n pọ̀ mọ àwọn ń fẹ́wọ́ àwọn èèyàn ní ẹ fìfẹ́ hàn sọmọ yìí dáadáa pé ẹlẹ́ẹ̀ ti na gbogbo ara ẹ ti bó ẹ ti ṣe gbogbo àwọn èèyàn níbi tẹ́ẹ̀tì kọ́kọ́ mú níbi ìfẹ́ kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ sí létí kẹ́yìn gangan sì kún fàdúà nípa rẹ̀ dáadáa kẹ́yìn finú fi ń dọ̀ fúnra ara rẹ̀ kẹ́ ẹ mọ́ fa ọmọ yìí mọ́ abẹ́ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ní ẹ mọ́ mú lọ ṣọ́ọ̀ṣì déédé to ba je musulumi ni e je o sun mo lohun eleda re e ri awon eyan.

Ekalisa lotu akueto imileni ti olomo ati loti olomo mo fe ki gbogbo omo Nigeria ku ba mi ni mo tori pe ile mi ti n daru lo ode ti n daru lo ko Olorun ba mi toni o ti to bi odun bi mandogun to ye pe àtijọ́ ń fẹ́ra tàdé ti bí ọmọ bí mẹ́ta ṣùgbọ́n láti ọdún tí ó lọ láti December ọdún tó lọ tí gbogbo nǹkan ti fẹ́ dàbí pé ó yí padà sí dáadáa torí àtàkùn yí fipá yí padà sí dáadáa nídìí kan sá ló dàbí pé èmi àti ìyàwó mi àti gbọ́ra wa yé mọ́ so pita àti ẹ̀ tó bá dé ga oníjà ọláìjà tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kò yé mi.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yín ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì

0: òun náà dẹ̀ ti gbọ́ látẹnu arábìnrin yìí. Alákọ̀ọ́kọ́ ni arákùnrin tí wọ́n sọ pé ìyàwó àwọn pé àwọn ti bímọ mẹ́ta o, pé láti ìgbà tí nǹkan ti wá dàbí ẹni pé ó fẹ́rẹ̀ díẹ̀ tí nǹkan ò rí bí ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́, ìyàwó àwọn ti di pé ó bẹ̀rẹ̀ sí ní sọ jálẹ̀ sọ gbogbo ẹ lẹ̀ débi pé kò jẹ́ káwọn ọjọ́ lájọṣepọ̀ mọ́. Wọ́n lè tó tiẹ̀ tún wá mú wá lọ́ọ́lọ́ báyìí ní ìsìn ni pé táwọn bá tóun bá tiẹ̀ fẹ́ fún wọn láàyè káwọn lájọṣepọ̀ ò ní da nǹkan ọmọkùnrin rẹ sára òun o, pé ìjà ni fìtínà ni hílàhílo ni, pé láti ìgbà tí nǹkan ti ṣafẹ́rẹ́ pé ká dákun ká gbà wọ́n mọ̀ràn kí ni káwọn ò ṣe ibi tọ́rọ̀ dídúró yìí. Ẹlẹ́ẹ̀kejì tó wà bẹ́ẹ̀ arábìnrin tí wọ́n fi èèbó sọ tí wọ́n ní pé àwọn ti wọ menopause tó bí ọdún mélòó kan báyìí sẹ́yìn o, pé ṣùgbọ́n láti ìgbà táwọn ti wọ menopause yìí ara àwọn ò rí bó ṣe yẹ kó rí. Àkọ́kọ́ ni pé ní ìsìn àwọn a máa kanra, ìbálòpọ̀ yìí ti ẹ wo àwọn gan mọ́ bí ìgbà kan pé àwọn ń kanra gbogbo nǹkan lọ déédé láàrin àwọn àtọkọ àwọn, pé àwọn sì mọ̀ pé látọwọ́ àwọn ló ti wá, pé inú àwọn ọkọ àwọn ò sì dùn sírú àwọn nǹkan yìí pé tọkọ àwọn bá fi ìbálòpọ̀ lo àwọn, àwọn ò pè rárá àwọn ò ṣe, pé bẹ́ẹ̀ làwọn máa kanra mọ́ àwọn èèyàn, kanra mọ́kọ àwọn, kanra mọ́ everybody, àwọn gan wọ̀n gbádùn ara àwọn débi táwọn tó súnmọ́ àwọn ò gbádùn àwọn, kádàkùn ká gbà wọ́n mọ̀ràn kí ni káwọn ò ṣe. Ẹ̀yin ò ní ẹlẹ́ǹkejì. Ẹlẹ́ǹkẹta tí arábìnrin ṣẹ̀ṣẹ̀ sọ́tán mọ̀ pé gbogbo wa náà la gbọ́ níbi táwọn náà ti ṣàlàyé báwọn ṣe ní èèyàn méjì táwọn ń fẹ́ lọ́wọ́ tó jẹ́ pé ìkan ta lákọ̀ọ́kọ́ wọn ni a máa yàwó fáwọn dáadáa, ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti débi ọ̀rọ̀ yóò mọ̀ bú àwọn ni ìwọ single mother, ìwọ kinní kan ìwọ kinní kan. Wọ́n ní ẹlẹ́ǹkejì yìí wọn ò lápọn ti ẹ̀kọ́ lákitiyan, pé ìwọ̀n bá tó nímọ̀ ní í ṣe mọ́ ó sì nífẹ̀ẹ́ àwọn gan gidi, wọ́n láwọn ti àwọn mélé táwọn ṣe inú ẹ̀ ní ìsìn pé lè ti mọ bú wọn tó lówó lọ ó pé òun ti fẹ́ ṣe ìyàwó ní ìsìn ní ìsìn, pé lè tóun tó jẹ́ pé ń ṣe mọ níbi tágbára rẹ mọ tóun èsì ìbú wọn tọ́jọ́ mọ lúàbí èèyàn, wọ́n láwọn òbí ẹ ti ní tó bá ṣe tán àwọn gan ti fẹ́ ṣe ìyàwó wọn láwọn làwọn ní kí wọ́n ní sùúrù di 2028 káwọn tó ṣe ìyàwó, pọ́ ọmọ tí ń bẹ lọ́wọ́ àwọn ti fi pọ̀ ọmọ ọdún márùn-ún, wọ́n ní ká dákun ká gbà wọ́n mọ̀ràn kí ni káwọn ò ṣe, odówó ni káwọn da ọ̀run lá sí náà la ṣe gbé wá síwájú yín lónìí. Ẹ̀lú ẹ kálẹ̀ o. Pastor Fatunde Gbenga.
1: Mo kì í yẹ kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣe bàbá ojú òní tì yín.
1: Ọlọ́run akéwì.
0: Àmì Ọlọ́run, àmì Elédùà.
1: Ẹ sì kó dẹ́dẹ́ ẹ̀ níṣẹ́ lásán o.
0: Àmì Jésù, àmì ó Jésù.
1: Amúdùn wà ní Jóná o.
0: Àmì Kristi.
1: Mo kì í yẹ kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣeun.
1: Mo kì í rẹ́tọ̀ náà o.
0: Ẹ ṣeun bàbá.
1: Rẹ́tọ̀ ẹ kú iṣẹ́ ìlú o. Mo jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà tó ti ń dá sọ̀rọ̀ látàárọ̀. Àjíǹdàrà máa jẹun kálukú o. Ẹ jẹ́ kí n mú láti ẹni tó ní ìyàwó ò fẹ́ kọ́pẹ́tì bóyá gbogbo kan rí bákan. Bẹ́ẹ̀ni èyí ni a bẹ arákùnrin yẹn kó kọjú sọ́lọ́run. Agbára tó máa fi ṣe ojúṣe kọ́lọ́run kó gbìn wọ́. Bẹ́ẹ̀ni àwọn obìnrin kan wà tọkùnrin bá ti ṣe ojúṣe kò ní lẹ́nu ọ̀rọ̀ o. Kò ní lẹ́nu ọ̀rọ̀. Ṣàṣà lóbìnrin tó kó lè gbà á. Má bẹ ọkùnrin yẹn kó kọjú sọ́lọ́run kọ́lọ́run pé kọ́lọ́run kó jọ. Gbogbo kan tó ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ pé rírà pé ojúṣe ẹ ò tó nínú ilé. Kó bí nǹkan yẹn tí wọ́n máa sọ pé kó bá fẹ́ ṣe kinní kan wáyé tó máa ṣe báyìí. Àwọn mọ̀ kó tó báyìí tó ń pọ̀npọ̀ owó fún un dáadáa ni orin yẹn á tún yí padà. So kó kọjú sọ́lọ́run kọ́lọ́run kó bùkún. Gbàdá kọ́lọ́run á bùkún. So á lè ní sùúrù pẹ̀lú ìfaradà. Kì í ṣagídíkidà ẹ ṣe ìjà o. Sùúrù ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Òhun gangan wọn ní àgbàrá òtún sọ pé òní léwó. Ilé mi ò ní gbà fún o. Wọ́n ní kó tẹra mọ́ àdúrà gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin kó lọ. Jẹ́ kí n máa rọwọ́ yọ nílé kí n máa rówó fún ìyàwó mi. Ẹ̀jẹ̀ níta àwọn ìyàwó wa lónìí owó ni wọ́n mọ̀ o. Bàbá bàbá mi kan láṣìírí. Ẹ wá rí ẹni tó sọ pé monopost àbẹ́ni tàbí nǹkan mẹ́jọ. Ẹ jẹ́ kó lọ sọ síìtù. Bẹ́ẹ̀ wọ́n á dalẹ̀ ara wọn rú o. Tọ́ ẹ̀ bá ti fọ́kọ yín ṣe. Ẹ máa dalẹ̀ ara yín rú. Kò sí wọ́n gbọ́dọ̀ fọ́kọ wọn yọ ọ̀bá àwọn menopause wọn. Wọ monopause jù bẹ́ẹ̀ lọ. Dẹ̀ tó bí wá dẹ̀ ti wọ monopause lóòótọ́. Ẹnìkọ́dẹ̀ kò ní wù wọ́n ń ṣe mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ọkọ̀ á fẹ́ jáde síta, á fẹ́ fẹ́ ìyàwó mi àbẹ́nìta mi kankan mẹ́rin ṣá. Ẹ jẹ́ kó wa lọ bá àwọn oníṣẹ́ kan lọ sọ síìtù. Wọ́n á dá wọn lẹ́kọ̀ọ́. Gbogbo wa ṣe ṣe ẹ mọ̀. Ẹ̀pọ̀ múlẹ́rú náà, bàbá kan náà, màmá àwọn tó máa ń dá wa lé ẹ̀kọ́ lé lórí ètò ẹ̀pọ̀. Àwọn monopause náà wọ́n ti sọ́rí náà. Wọ́n ti sọ́rí, àwa ti kẹ́kọ̀ọ́ níbi àti mọ bó ṣe ń lọ. Tó bóyá wọn kì í gbẹ̀pọ̀ múlẹ́rú ni. Ẹ̀kọ́ wọn gbẹ̀pọ̀ múlẹ́rú ni. So wọ́n tún lè wá lọ sọ síìtù pé kọ́ lè ní àwọn lóye dáadáa tó jẹ́ mọ̀nà mi. Ẹlẹ́kẹ́ta yẹn mo ti gbàgbé.
0: eja tu fun elomin eleyin ton lawon leyan meji ti won lawon fe se gboyun awon lo so gboyin yi eja tu
1: fun
0: elo se n gbo mi
1: okay mo gbo yin
0: mo ni eleyin keta la labirin si won ni awon leyan meji ta won fe lowo
1: okay se mo ti ni beyen se ni number 1 ife ni kuku
0: ben
1: eni toko ni ba ti fe oni ke fe de e ba wa si yen nikan e wa tu wa gbegbe se adura to bi de so pe ona lo ko wa se yo do bu lo da loju ohun o ni okun yen iku ni e je je ki won gbe igbe se adura eyan ti mo ti fe lokan yi ba fo ton so o ton ton ki paro e ti wa lo gba adura si to ba ti je emi olorun kan ni se ri nkan te fe yen ibi te ba lo so ba lo ba please ona lo aba se ba je o fi pe eyan kan yawo fun mi eyan kan ko yawo eyan kan de ko ni ra be ni e je kan gbe igbe se adura kan lo ko yan fun won
0: e seun baba o je aduko e seun o elu e kale o
2: e kale sa
0: e seun lawo le sun re o
2: oloye e ku se o
0: aduko e seun
2: ele sa
0: e seun
2: e wo sa obin to ni o fa okun meji yen ni mo fe da
0: e sun e ba mi salaye be
2: o ni lo lati lo salaye fa won obi e
0: okay
2: ni tori to ba salaye fun eto en ti mo ri o ni fe mi to ba di 2028 o le ma ti oko di gba yin so ko lo salaye fun won pe mo fe ma ri to ba ti di ki ni da de eni to fe ran yen gan ni ko fe
0: okay
2: ori eni to pe si oda si ni mo da ojo kan lori e ma yi ta le si ta
0: be ni
2: be le to n ko gan ni fe to de mo pe o wa ri ti mebu o tete lo so fa won obi e pe o fe ma ri lori akoko oduro de nikan so won 2028 yen a ti ma ri
0: be ni o
2: e le keji gan na a ti ma ri o mo wa useless ara e
0: se
2: ko lo salaye fo bi e
0: se
2: e jo ele to ni ayawo o
0: be
2: to ni ko farabalẹ fo mo
0: be ni.

0: ìmọ̀ràn tí màá gbà ní pé ní ìsìn lọ́wọ́lọ́wọ́ kó na fẹ́lẹ́fẹ́lẹ́ fún ìyàwó ẹ̀. Tó bá na fẹ́lẹ́fẹ́lẹ́ tó dọ̀bálẹ̀ tó bẹ́ẹ̀ tó gan gbà ní ìmọ̀ràn ìpè tó mọ fẹ́ kó ìgbé ilé ìtẹ́lẹ̀. Jọ̀ọ́ bá mi farada nǹkan fẹ́ tún change. Mi ò fẹ́ fẹ́ ìyàwó méjì. Mi ò dẹ̀ fẹ́ gbé ìyàwó lé ẹ̀ mi ò fẹ́ ní ẹ lára. Ṣùgbọ́n nísinsìnyí tó bá ń hùwà tó ń wù yìí àwọn èèyàn á kọ́ mi ara mi ò dẹ̀ lè gbà á sàánú. Kí n má dàlé yìí òun náà á tún rò ó pé tóun bá ṣe kìnìún ilé yẹn lè dàrú lóòótọ́. Tó bá di pé ó wá bẹ̀bẹ̀ kò gbọ́ kó fi lọ àwọn èèyàn ẹ̀. Tó bá wá fi lọ àwọn èèyàn ẹ̀ tán sọ kò lọ máa rí.
1: Ẹ ṣeun, ẹ ṣeun gan ni mo, God bless you ma. Ẹ̀lú ẹ kálẹ̀ o.
2: Ẹ̀lú ẹ̀mí tó
1: bẹ̀rẹ̀. Ẹ kálẹ̀ láwọ̀ lẹ́sùn rẹ̀ o. Ẹ ti wọlé. Ọ̀dà. Ẹ̀lú ẹ kálẹ̀ o.
3: Hello.
1: Ẹ ṣeun láwọlé sùn rẹ̀ yẹ.
3: Èmi lẹni tí Ọlọ́run mọ̀ ní Peter Kọta.
1: Àdúgbẹ́.
3: Ẹni àkọ́kọ́ tó sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Bí bàbá tó sọ pé ìyàwó ò kò gbà.
1: Bẹ́ẹ̀ni.
3: Kó bẹ ìyàwó ẹ̀. Tó bá bẹ ìyàwó ẹ̀ tí ò bá ti gbọ́. A jẹ́ pé ìyàwó ti mọ̀ ṣẹ̀ síta nìyẹn.
1: Ok.
3: Èkejì. Tí ọmọbìnrin tí ó sọ pé ò ní ọkọ méjì ó tẹ̀ sí àwọn méjèèjì o tó bá ti dáa jù tó dẹ̀ fi àdúrà sí o ní kẹfẹ́.
1: Ẹ ṣeun, ẹ ṣeun,
3: ẹ kú ètò.
1: Adúpẹ́ ẹ ṣeun ìyàwó ọjọ́ òní tẹ̀yìn náà. Ẹ̀lú ẹ kálẹ̀ o.
2: Sàmà lè kọ́ lọ́yẹ.
1: Ẹ dákun tẹ́ bá ti ń wọlé ẹ máa yí rédíò lọ lẹ̀. Alẹ́ ti lẹ́ àwọn kan ti sùn àwọn tí ò tí sùn ẹ má ti jẹ́ ajé àwọn tí ò tí sùn ẹ dákun ẹ má bá yí rédíò lẹ̀ ní tẹ́ bá ti wọlé ẹ dákun 0916159101 ẹ dákun wọlé gbogbo wa látijọ́ ń ṣètò látijọ́ yẹ ti mọ̀ bóyá talẹ́ bá ti máa ń dáhùn lálẹ́ bá ti lẹ́ bá ti lẹ́ báyìí ẹ dákun 0916159101 lójú òpó pé tẹ́yìn náà fi lè bá wa gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nímọ̀ràn ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
4: Ọlọ́run.
1: Ẹ̀ka alẹ́ làwọ̀ lẹ́sùn rẹ o.
4: Ẹ̀kọ́ àtọ̀ àbá dára fún
1: mi.
4: Ẹ mọ̀ rí iṣẹ́ mọ̀ rí iyọ̀.
1: Àmì Jésù.
4: Ẹ̀mí tẹnu gbójú ọ̀wọ̀.
1: Àmì bá àmì o.
4: Kí ẹni tó sọ wípé ìyàwó òun ní kò fẹ́ gbà fọ́mọ. Ẹ rí kó sọ àwọn kinní kan. Ó ní wípé ìgbà tí nǹkan dàrú díẹ̀

0: ní nǹkan tẹ́mi kan máa sọ ń bẹ́ ẹ rí i pé bó ṣe ń sọ̀rọ̀ gan ẹ rí i pé kó sọ̀rọ̀ yẹn pẹ̀lú ayọ̀ ń sọ̀rọ̀ yẹn lábẹ́lábẹ́ ó fi ọ̀rọ̀ yẹn lọ lo àwọn òbí tiẹ̀ tó bá yẹ pé kò lóbi mọ́ ó fi ọ̀rọ̀ yẹn lọ àwọn fámìlì ẹ̀ kó ṣàlàyé kó wá lọ sọ́dọ̀ àwọn fámìlì tiẹ̀ náà tó ọkùnrin tó sọ pé kó má fẹ́ ọmọ tó bá tiẹ̀ fẹ́ fún ṣe kó má rí ìlísì sọ lára ṣé kó máa ṣe níta ni tó dé yẹn tó ẹ jẹ́ kó gbègbè sí yẹn káwọn yẹn wá pè tó bá ti wá rí wípé ọ̀rọ̀ yẹn ò ṣe é ṣe kó ṣe nǹkan ó na tẹ̀sí takò náà fẹ́ lómi ìyá tó wá sọ pé òun ti wa kinní kan pé kinní kan ọ̀sítù nìkan lọ ẹ irú àwọn tó ń dá wa lẹ́kọ̀ọ́ yẹn irú àwọn táwọn yẹn
1: sábàtì
0: lórí rọ́ọ̀dọ̀ àwọn yẹn kan lọ sí rọ́ọ̀dọ̀ ni yẹn torí kò sọ pé òun tó lè gba ọba àwọ nǹkan tó àwọn tó ń dá wọ ọ́ndẹ́dọ̀ ọ̀dẹ̀ ẹ̀dìgẹ́ láti jọ ṣe fún àwọn tó wà ẹ̀ bó ṣe kó mọ nǹkan tó lè ṣe tó lè máa ṣe ọkùnrin ò lè ṣe é náà kì í ṣe ọkùnrin náà gbogbo ìgbà náà ló máa sọ pé ẹ̀kan tó wà náà wọ́n ṣe ọkọ máa sọ pé rárá ẹ sọ pé bẹ́ẹ̀ bá ṣe lóṣù mẹ́ta kò ṣe kankan nọ́nọ́nọ́nọ́ ẹgbẹ́tọ̀ wọ́n náà kò ṣe ni ó tẹ́ ò bá rẹ̀ sí tí bàbá yẹn bá ti mẹsẹ̀ síta kó mọ̀ máa gbà mọ́ ó ti kéékèèké tó ń fún kò ní fún mọ́ ẹ máa bí túbọ̀.
1: adúpẹ́ ẹ̀ṣin ẹ̀ṣin ọjọ́ ni tì í. ẹ kalẹ̀ ti wọlé o ẹ ṣeun láwọlé sùn.
2: ẹ kalẹ̀ o
1: ẹ ṣeun.
2: ẹ kú ètò ọlọ́run ní tó bàjẹ́.
1: àmì.
2: ọwọ́ ilé fi bẹ̀ tọ́ yìí.
1: àmì ọlọ́run.
2: ìmọ̀ màá mi láti yá kalẹ̀.
1: ẹ ṣeun náà.
2: ṣẹ́rí tẹ́mi àkọ́kọ́.
1: bẹ́ẹ̀.
2: ó ní bí ọ̀rọ̀ bẹ̀lẹ̀. láàrin wọn àti ìyàwó òun kò fara balẹ̀ kò sí bá kò ṣàwọ̀. ìyá tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́run jẹ́ kọjọ́ wọn dalẹ̀.
1: àmì o.
2: ọjà tí ọmọ bá ti wọ̀ tó bá jẹ́ pé wọ́n fẹ́ra wọn iṣẹ́ ti wà láàrin wọn.
1: bẹ́ẹ̀ni.
2: pé kó sàrọ̀ wá sí i nítorí pé obìnrin láti lè sáyé àmọ́dá àgbà wọn ti tẹ̀lé iná tó kó má lè tó òun yìí ni kó pàrọ̀ wá sí i kó pè é lóhun kan òun kan báyìí tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ nǹkan tó ń padà dá torí ẹ̀ ni wọ́n fi sọ pé ní àbáfẹ́yàwó ní sulọ́ka yóò ní èèyàn nídìí ìyàwó yóò lé èèyàn nídìí ìyá rẹ̀ nídìí ọkọ tí wọ́n jọ so wọ́n pọ̀ kó pe wọn tó bá ba sọ nítorí nìbí tí ò bá gbà kó jẹ́ káwọn tó so wọ́n pọ̀ tí wọ́n bá gbọ́ sí i mo nígbàgbọ́ pé tọ́ni ọjà kú láàrin wọn yóò gbà tí ò bá wá gbà bàbá láyé kan lè kú láàrin mẹ́sàn ọlọ́run ní ìgbé ẹ̀rù tó wo lé yín lórí ò fún ní sẹ́kì máa lọ rẹ kí máa lọ rí gbogbo bí ntọ́lọ̀ ń bá láwọn ọmọ ẹ̀jẹ̀ láyé wọn ò dẹ ẹ yóò rojú sílẹ̀ sí lójú àwọn ọmọ ó sàn mọ́ pé kírú ìyàwó yẹn kó wá gbé sábẹ́bẹ́ síta kó wá kó bá ọ tó bá sọ àwọn ẹni àgbàlagbà rí ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò bá tètè kí ní lọ ara wọn rẹ oníjọ́ gbádùn
1: ìjọba
2: bẹ̀rẹ̀ ló wà inú kẹ́rí tẹni tó ní ó mẹ́nọ́pọ́ọ̀sì kò mẹ́nọ́pọ́ọ̀sì pé ara àwọn ọ̀ṣẹ́ nǹkan kan eléyìí ò ní ìdí wàhálà kankan kó lọ kọ́ńtọ́ọ̀tì àwọn mẹ́díkà dọ́kítọ̀ tí wọ́n bá mọ̀ nípa ìlera tó rọ́lọ́ọ̀nba náà fọwọ́ sí ibẹ̀ ó ní ìlékòlè dáyé àṣì kò sí nǹkan kan tí ń bẹ láyé ní nǹkan tó jẹ́ àìsàn kò tọ́ àwọn dókítà
1: èèyàn
2: bẹ̀ kẹ́rí tẹ́lẹ̀ kẹta tó ní òun léèyàn méjì pé ni àkọ́kọ́ yín máa ń yáwó fún àmọ́ ọlọ́gbọ̀délẹ̀ wọ síngo mọ́dà ojú tí ò bá bá ni
1: ní
2: sàárọ̀ sí pé eléyìí wọn ò tiẹ̀ nídìí pé ẹ lọ ìyẹn ẹ lọ ṣàdúrà ẹ lọ ṣígbà ọlọ́run bá fúnra ẹ ti fún wa ní ìlànà tààtọ̀ ọlọ́run ti fọkọ rẹ̀ hàn èyí tẹ̀mí rẹ̀ ń bẹ lára rẹ̀ tó ní ìwà rẹ̀ wù ú pé ìmọ̀ bá ti ṣe fún un bọ́ bá fara mélé yun kó má dúró di kò sẹni tó mọ bóyá òun ò dọlà
1: ọwọ
2: ọlọrun gbogbo ẹ wa ìbàlẹ fẹlẹ sọ fún àwọn mi mo ti rọkọ òkú wa n tó da n fàdúrà káàtó n fàdúrà ẹ ṣàdúrà mo nígbàgbọ pé yóò láti torí pé ọkọ àti ìyàwó tí ọkùnrin bá fẹ ẹni tó nífẹẹ ẹni tó nífẹẹ kò sírú ìṣòro yóò tẹlẹ kò ní wọn bú nínú ni wọn ti ń ṣe àmẹni tó yẹ pé òun ti gbẹkẹlé owó rẹ ọsàn kan olùkọ ni ó da síta
1: ọlọ́run ṣàmúlò
3: àmàlà wọn
1: adúpẹ́
3: olùrẹ̀kẹ́ wà lámílẹ̀ ara kò lóko máa sọ ọ ẹlẹ́bìgbẹ́ tán
1: yìí.

kókó ọbẹ̀ náà ni láptọ̀pù yẹn lè ló bẹ́ dá sí náà. Ó ké ni inú bí ìyàwó ọmọ rọ́jú sí láyé kí yàn fẹ́ yẹn. Wọ́n rọ̀jú ní bẹ́yìn pé dákun ẹ̀fẹ̀ ní bí pé dákun ẹ̀jẹun. Ẹ̀dákẹ̀wá níbi abáde yìí ní wọlé sí o. Nígbà tí kò fara balẹ̀ kí yàn ó ní ọ̀sán àǹfààní ju kọ́mọ́ ti bá kàyẹ̀ wọn lọ. Ẹ pé kí ẹ yẹn.

0: alisoka kangati bravo
1: elwe kale o
0: hello salam alaikum olo
1: salam kale
0: e kale sa
1: eshi won fa
0: afa kokora ni afadu ajagu ati kola rasoki mami suku ni damu
1: amen amen
0: o aba shiru ni ọpẹ àti gbogbo yẹn olóòtí dá láàmú olóòtí ju ariwo
1: àtẹrí
0: eléyìí tí mo fẹ́ pa
1: ọlọ́run
0: ọlọ́yẹ ẹ ní kú lójijì
1: ọlọ́run
0: ó wọ láàpọ̀ aṣáìsùn tó jẹ́ pọ́lọ́ láàmú pípé ìdílé òfin mọ́ ọ̀rọ̀ yóò dé dojúrú ọlọ́yẹ tẹ́sí ìlú ayé yín tẹ̀ ní gbọ́mọgbè ẹ sì ní ti kú ìyàwó parí ọdún yìí ẹ ní ti kú ọmọ parí ọdún yìí
1: o.
0: La awunabala kuwata ila bila ile di nolo ẹni tí ó bá lè tẹ̀lé amọ̀ nìjẹ́ nìjẹ́ mo kíra tọ̀ mí náà ní kú lójijì o. La awunabala ila bi tẹ̀lé eléyìí tí
1: o
0: ẹni tọ́ ni wọ́n ní ìyàwó àwọn wípé kò gbọ́rọ̀ ṣáwọn ẹnu bí a ti gbé bímọ. Ẹyin tẹ̀lé ọlọ́yẹ ọlọ́run kò fún wa ní ti afẹ́. Tọ́lá máa ń yàn ní ìyàwó èèyàn tẹ́ bá gbé àwọn ọlọ́yẹ kó yóò ṣe rí ara rẹ̀. Kí ẹ bá gé ẹ̀kọ́ lásán ká tẹ̀tẹ̀ rí sùn pàlẹ́ yóò bá lè fayọ̀ mú. Báárí náà wọ́n fún àwọn tó so wọ́n pọ̀. Àwọn tó sọ kí wọ́n jẹ́ kí wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìpẹ́tọ̀. Bẹ́ẹ̀ni obìnrin náà pé àwọn obìnrin ọkùnrin ẹ já ká ọjọ́ mọ ní sùúrù fún wa káàrántì ìgbà tá à ń sọ pé gbígbẹ́ òjò
1: nígbẹ́
0: kò sí nǹkan kan tó ṣe wọ́n á lé wá fẹ́ yà wọ́n bá wọn ìgbàgbé àdéhùn tó bèrè yẹn ìgbàgbé àdéhùn tó ṣe kò yẹ kò sí yẹ kó rí bá wọn
1: tó
0: ọlọ́wọ́ sì ju àríwú wa tó ọlọ́wọ́ ẹ máa bẹ tó rọ ọlọ́yẹ ẹ ní mọ̀lẹ́ra
1: mo
0: wà pẹ̀lú
1: yín o. 0916159101 tàyí nímọ̀ràn torí pé ọ̀rọ̀ ló délẹ̀ yìí wọ́n sì wá kádàkùn kí ni káwọn gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀nà wo ni káwọn odó wo ni káwọn dá ọ̀rọ̀ bó ni káwọn ti ṣe tí ò fi yìí ní yẹ̀ ẹ́ lẹ̀ ẹ̀fọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti gbé wọn máa lọ mo ní gba kọ́ọ̀lù bíi méjì ńlá sí ká tún wá ṣẹ̀ṣẹ̀ wá darí sórí wa 615011 ẹ̀lú ẹ̀ kalẹ̀
2: níbi tó jẹ́ o wọ́n ní ìdánilárí náà lọ́lù ńlá dé ọkùnrin àkọ́kọ́ tó sọ sí obìnrin ẹni èékọ́ ni nígbà tó jẹ́ pé nígbà tó ní bí nǹkan dá àtọ́jú pé nígbà tó kù díẹ̀ káàkiri kó sọ àwọn èèyàn rẹ̀ lọ kó jẹ́ kán mọ̀ báyìí báyìí báyìí lárábìnrin yìí ṣe fún mi sọ fáwọn èèyàn rẹ̀ sí yàtọ̀ kó pè é ó bẹ̀ ẹ́ pé rántí bá a ṣe jọ bẹ̀rẹ̀ rántí pé kì í ṣe bẹ́ẹ̀ mi náà ṣe ń ṣe
1: ilé rè
2: tó bá wá bẹ̀ ẹ́ yóò gbọ́ ó sì sọ fáwọn èèyàn rẹ̀ yóò gbọ́ kó fi ilẹ̀ tó mọ wòóràn kó dáa fún títí ẹni ìfẹ́ta ó sọ síta ó ní àwọn méjì lòún fẹ́ ojú tí ó balẹ̀ yóò bọ́ bí oníkèé káàárọ̀ ṣe pin.

0: ó jẹ́ kán ṣe ní tí bó bá dé lọ pé kò sí ní tó ní kó mọ̀ kọ́ sẹ́ kò sí ara tí ò lè dá níwọ̀n ìgbà tó ti ní tẹ̀rẹ̀ yóò sì gba ní tó bá fẹ́ fún ọlọ́ ètò jẹ́
1: o
0: ẹ mọ̀ bẹ́ẹ̀ tó ń tó
1: ọlọ́ọ̀
0: ní bàdáyà mọ́ ń jẹ́ yáda lẹ́ ní láti tán gbé.
1: Ẹ ṣe ìyá alámìlárin mo dúpẹ́ púpọ̀ ojú tẹ̀yìn náà wá o a rí yín padà ṣe ọlọ́run ẹ ṣe dáadáa ni ẹ lọ ẹ kálẹ̀ o ẹ sì wọlé ẹ kálẹ̀ o ẹ kálẹ̀ láwọlé sùn rèé. Ẹ̀yin bá ń gbóhùn òkè díẹ̀ kálẹ̀ bọ̀ yín dáadáa. Wọ́n yá ẹ̀ ń sọ lẹ̀. Ìbà.
2: So ẹni àwọn ẹni tó ṣàlàyé pé ó náwó fóun tó sọ̀rọ̀ sí i tó ẹni yẹn kì í sọ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni kejì tó jẹ́ pé bóyá kì í sọ̀rọ̀ bànújẹ́ jí tó yẹ pé ó dẹ̀ náwó fóun gan òní kò fẹ́ ọlọ́ọ̀jẹ́ kó ní àlùbáríkà
1: àlùbáríkà
2: rẹ̀
1: ẹ̀rọ
2: ọgbẹ́ tó bọ̀.
1: Adúgbò ẹ̀ ṣeun bàbá ẹ̀yin náà ẹ̀lú ẹ̀ kálẹ̀ o ẹ̀ ti wọlé ẹ̀ kálẹ̀ o padà ẹ̀lú ẹ̀ kálẹ̀. Ẹ káàlẹ́ láwọlé sùn rèé o. Mi ò lọ́run ilé.
3: Mo fẹ́ kọ́ lọ sí ẹni àkọ́kọ́ tí mo kọ́ bẹ́ẹ̀ dáa sí ẹni tó bá pé ìyàwó ń pè
1: é. Ẹ ok.
3: Mo fẹ́ ara mi kẹ́ni kọ́kọ́ sọ pé kò kọjú sọ̀rọ̀.
1: Kò kọjú sọ̀rọ̀ ẹ ṣeun.
3: Torí mo bèrè wà ẹ̀dọ́wọ́.
1: Nínà ni a. Kábíyèsí Ọlọ́run.
3: Ní ìlú ilé tán. Lẹ́yìn tí kò ní sọ̀rọ̀ bó lóun fẹ́ lò mí. Nítorí fẹ́ràn náà yóò ti gbé wá sí lẹ́gùn. Yóò tún
1: yóò
3: tún kọ́ mi sọ̀nà.
1: Ọ̀dà
3: tí mo lè sọ sí.
1: Ẹ ṣeun bàbá.
3: Ọ bá jẹ́ pé orí ọ̀pẹ yẹn wá lè mọ ọ̀rọ̀ náà. Òun tún lè fi sọ ó lè jọ sọ pé nínú àwọn èèyàn rẹ̀
1: náà.
3: Ó lè pe gúnlẹ̀ o. Ṣùgbọ́n kò wọ́ pọ̀ tó gbóde fún mi.
1: Tọ́ ọ̀dà
3: àdúgbò. Ìkejì sí. Ìkejì sí ni ti ẹni tí ó ní ọmọ méjì yẹn tó ní ọmọ méjì lọ. Mo fẹ́ mo ṣàkíyèsí ọ̀rọ̀ tí ó gbé sọ́jà ní lẹ́nu. Náà ni mo fi fẹ́ tẹ̀lé báyìí. Mo fẹ́ mo wòye nǹkan kan. Ó dàbíi pé ẹni tó lóun kò fẹ́ràn yẹn. Ẹni tó ní bóyá nítorí pé kò ẹnì kejì yẹn gbà tí ẹnì kejì tóun náà bá òun dà. Kò sẹ́nì kejì tó gbà táwọn ọjà
1: ìjà
3: rárá sí o. Ẹnì kejì tó lò wọ́n báwọn yẹn ṣe sọ ẹni tó fẹ́ràn náà ni yóò fẹ́ o.
1: Ẹni tó fẹ́ràn ni kò fẹ́ o.
3: Náà ni ó kópa mọ kó kíyèsí dáadáa. Kí wọ́n lọ jẹ́ wípé bóyá torí pé òun ni òun ò fẹ́ràn ẹ̀ lóbi tètè mú àlè. Ẹni tó sì lè sì báyìí ó ti rí àlè tí kò sí nǹkan mẹ́mọ̀. Ṣùgbọ́n ẹni tí ò ti jà tí ò sì gbu wa àti mọ tí ẹni tí mo yọ kí wọ́n bá jà òyí tó bá fẹ́ owó pàpà jà. Àti pé kí ló dé tí wọ́n máa fi tó náà fi wá ọdún méjì sí 2028.
1: Ẹ ṣeun.
3: Ọlọ́run.
1: Àmì ó adúpẹ́ ẹ̀ṣẹ̀un ojú òní tẹ̀yìn náà. Ẹ jẹ́ ń dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp ti ní ìsìn. Ọ̀dà ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù ilé ìka tó máa lọ. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ ti wọlé ẹ̀ka lẹ́ o. Ọ̀dà ẹ jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp nígbà táwọn tí ń bí kọ́ọ̀lù dáhùn. Ọ̀dà ẹ jẹ́ mú látàpọ̀ àbí mọ̀ ń bọ̀.
4: Ẹ̀rọ mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí síta ká.
5: Ẹ̀rọ ọlọ́yẹ pètò ọlọ́run fún wa ṣe. Ojú òní ti yín o, kò ní ti gbogbo alàgbà ìlọrin láti láyìn. Ọkùnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ni mo fẹ́ dá sí ọ̀rọ̀ rẹ̀. Ló sọ pé ìdílé òun pẹ̀lú bó ṣe wà láàrin wa ti àwọ̀. Bí mo ṣe gbọ́ rẹ̀, owó ni ò sí lọ́wọ́ ọkùnrin yẹn mọ́ o. Owó ni ò sí mọ̀ ò sí bẹ̀rẹ̀ owó ni wọ́n mọ̀. Ẹ ní kí ọ̀rọ̀ ẹnìkan tó bọ̀ jára mọ́ iṣẹ́ wọn. Tíṣẹ́ kan ò bá kà ká wọ́n aṣẹ́ mi kò iṣẹ́ tá ń ṣe tá fi ní owó ni ò sí. Owó owó kó ká bójú tó ọ̀rọ̀ owó bó ṣe ń wọlé sínú ìdílé yẹn. Ọlọ́run tún ìdílé náà ṣe. Ẹ pé tọ̀. Ẹ lọ lọ́yẹ kálẹ̀ ẹ kúṣẹ́. Alàgbà ẹ lọ láti lọ yẹn náà ni. Ẹwọ́bìnrin yìí nìfẹ́ gbà ní sọ̀rọ̀ tán láì tó jẹ́ lẹ́ẹ̀kẹta yìí. Tí mo sọ fún pé kọ́kọ́ bójú tó ṣẹlẹ̀ náà. Ṣẹ́múlẹ̀ ẹ̀hẹ́n kó bójú tó ṣẹ́ ọ̀gá kó dòmìnira ara rẹ̀ tí mo wá fún ẹ̀hẹ́n ó ṣẹ̀ṣẹ̀ wá ju pé kíló kan. Kó má kàn jù lọ pé ilé ọkọ̀ kan ó. Ẹ̀hún mọ̀ kàn jù lọ ilé ọkọ̀ kankan ó ti mọ̀ kan lẹ̀ single ti ṣàṣìṣe kan tẹ́lẹ̀. kó má tún mí.

0: gidi gan kọlọrun ba ko mu akulọ won ko tun da pada kan mura sipo lo to igbo nkan to tin nu ọlọrun ba ko je ko pada ile won ti fe daru niyan bayin obirin de tin show true color na niyan si won tori to ba ti di pe obirin tin se bayin pe nkan to n du ti niyan ko de ti si mo niyan so ko si fe mo niyan so gege temi ki won se ogbon kan yen mo believe pe ọlọrun ikolo won ki o pada bo
1: e ku eto lori awon meji ti won tun soro yen mo tun fe da si yi to so pe yawo un ati bebe pe yawo un fara ni un pe igbe yawo un ti fe daru ati bebe lo se ri marriage ebi ni soro mo ti experience bayi mo ti ni real experience bayi in to fa bayi ni pe condition ipile lo fa temi bo tile je ko olohun da wa ran mi lowo mo fi pada wa ri mari ti olohun de se ri irun kan bayi emi o ba ko se ri olorun o fe ikosile ko iyawo yen joko ko ba soro to fi se nkan to nse mo mọ̀ ti máa bá a sọ̀rọ̀ several times then inter tó mọ̀ ni pé ṣé ó ti pe àwọn òbí abìnrin yẹ ó ti sọ fún wọn tó báyìí wọ́n nílò àwọn òbí láti pe àwọn méjèèjì jòkó bóyá ó lè ní ẹ̀ṣẹ̀ kan tó ti ṣe arábìnrin yẹ tàbí ó ní kàn mìskàn sí ìyàwó ẹ̀ tó fi bóyá sense of offense bóyá àwọn òbí tí ó wẹ̀ sí strike power rí pé ní tí mo ń pick offense lórí àbí so that ìyàwó yìí ní di àgbààgbà bíi family bíi olórí ilé kan so that wọn á lè pè wọn jókòó ìyàwó yẹn tó wà nínú ẹ you understand tí ò bá tí ìyàwó ẹ bá ṣe wà yìí sí tí ò jẹ ọkọ yẹn ló jẹbi ìyàwó tó kàn ṣẹlẹ ni pé ọlọrun á ran ọkùnrin yẹn lọ because ṣe rí ọgbà ẹwọn ìyàwó ni agbára ó máa ń tètè pààyàn so ọkùnrin separate wọn kò ní divorce ó máa separate ni so reconciliation si ma separation ni is either kan o agree ki yawo si wo wọn a ma tọju awọn ọmọ so pending the time ti yawo fi let me do the writing ma gbadura ọkọ yẹn a ma gbadura during the time of separation say to understand lọwọ ti arabirin to sọrọ nipa ibalopo pe oun ti wọ menopause ati ki n lọ we won't feel like having sex and other things. Irun kan ba yen won medical shona won wa lati to ma yen so na and all those o le je hormones inu ara kan awon je hormones ara wa awon se wa o ni bo se ma function so ti hyperactive wa too active inu ara ko ma se le bayen elomi kan ma wo mo menopause ni young age kan ti o ni ti wo 40 50 menopause so won ma ri awon medical practitioner ma reverse tẹ libido arábìnrin yẹ wọn a lè pè padà because lo ti wẹ ni ẹ ti lose libido ẹ ni so de ko to àwọn medical practitioner lọ so that wọn a lè bá wọn ṣe àwọn necessary thing ọlọrun adẹgbà gbogbo. Arábìnrin tó sọ̀rọ̀ last tó ní òun àfẹsọ́nà méjì bẹ́ẹ̀bi rí arábìnrin yẹ single mother lòun kó dà bó tiẹ̀ ní àwọn èèyàn fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóun fi padà wá gbọ́ òmìnira tiẹ̀ irú èèyàn báyẹn ìrírí ló yẹ kó sẹ́ẹ̀fì juice báyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ṣé ìfọkànbalẹ̀ inú máa wò kí ọkùnrin tó ń fi ọkàn rẹ̀ balẹ̀ yẹ ṣùgbọ́n tí ò rí ọ̀fùkíṣẹ́ kó bóyá ó ní lára ó sàn fi ọkàn rẹ̀ balẹ̀ ìyẹn dẹ̀ ń fún níwọ̀n bá tó lè fún máa rí fọkànbalẹ̀ ni kó lọ béèrè fún ìtọ́ni kó lọ fún arákùnrin yẹ eléyìí tó ń fi single mother tó ń dábàá ti yàtá single mother tó bá dọjọ́ iwájú kò sí nǹkan tó lè fún wa fi ṣeré gùn o irú ìgbéyàwó yẹn so ká jẹ́ kí n tó ń fun kó wọ̀ lójú kó náà fún ara ẹ̀ kó wọn àti kó àti ara ẹ̀ lówó lọ fà lọ́wọ́ yẹn kán jọ strong kán dẹ̀jọ torí òun tẹ̀tí tó ní ìrírí as a single mother kò yẹ kó choose out of pé torí pé yàn lówó lọ́wọ́ àbí yàn fún ní nǹkan o marriage yẹn lọ ọyẹ wa god bless.
2: ẹ kalẹ ọlọyẹ kwetọ mr flatedenu ní àwọn ní boyfriend méjì yẹn ni mo fẹ́ àti yẹn tí wọ́n mú ète ọba nífẹ̀ẹ́ tí wọ́n mú torí fẹ́ràn lọ́sọ̀kọ́ fe lo so mu ele ti won ni fe pada ya e ti won fe tan ba ri yo ma dun won pe eni yi ni ba si fe o.

0: Pastor Israel ko ni se pelu eya en t'Olorun ba ti fun logbon imato yi o fun ni ko ni se pelu eya bi ede gbogbo awon oro te so pata lo loki mi lo nitumo lo si jinle oro logbon ni. I really appreciate you, Ganisa. 0916159101 lojo opo pita ina filibang ba won meta eta yi mo ba ti se nka ba ti se mo gbinju re die die elu e kale o
1: e kale ma
0: adupe e seun e kale
1: e kale sa
0: e seun
1: je se ku se
0: yes ma
1: e pa taro
0: adupe
1: olorun ma fun ise
0: amen
1: lo ko jesu nigba ti e fi eyin ti eni fe eyin ti le ku lo
0: amen jesu amen
1: seri oro baba to soro pelu iyawo re yen ni mo fe so
0: e seun
1: sẹni tó lágbára láyé mo ti ẹdùpẹ lálẹ ni pé mo wọlé
0: adúpẹ
1: torí ó máa ń wù mí kí n pè bọ mi ò ń rí pè
0: ìyá tó
1: sẹni tó sẹri eléyìí tó burúkú jù ni ọrọ ilé onílé pàápàá jùlọ àwọn ọkọ àti ìyàwó ẹjọ sà ohun tó ṣòro tù ni
0: seriously bẹẹni
1: torí tí ẹnìkan bá rojọ nígbà kan bá bí ẹnìkejì náà a máa rí wí
0: o òdodo ọrọ
1: bàbá tó sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká bí wọ́n léèrè wípé nígbà kan sọ páwọn níyẹn tán láwọn ń ṣe ṣé wọn ò mọ lùyàwó wọn ṣé tán bá jà torí sẹ́rin tó fa problem láàrin ọkọ àti ìyàwó ìlú kò gbé lé yìí lọ sá torí àwọn ọkùnrin á kàn máa rojọ́ ìyàwó mi ò gbà fún mi ìyàwó mi ò gbà fún mi ṣé ká má tàn yẹn jẹ sà ṣe rí àwa obìnrin náà àwa náà ń sẹran kó o
0: bẹẹni
1: ara tiwa náà máa ń béèrè fún kinní yẹn o
0: ìyá
1: bọ tó bá ti lè di pé ọkùnrin bá ń lu obìnrin ṣe wá rí ká bá jọ wà ní orí bẹẹdì ṣe ni ọkùnrin máa ń rí bí ajá lójú wa tán bá lè fi ìbálòpọ̀ yẹn lọ wá ọlọ́run gbọ́ kò tiẹ̀ lè jẹ́ nǹkan kan lójú wa even kára wa gan máa béèrè fún lọ́wọ́lọ́wọ́ kán bá lè gbọ́wọ́ lé wa ṣe lára bí ìgbọ̀n jẹ́ pé wọ́n fi ẹ̀gúngún wa because sẹ́rí àdìtúlẹ̀ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó sẹ́rí mi tí mo ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo ń là kọjá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ kò ń ṣe kò ń ṣẹ̀ṣẹ̀ ṣe ti rọ́ mọ́ ṣẹ́ti gbọ́ ọkọ mi náà ó bá sọ báyìí a ní kò gbà fún mi ni ẹ bá mi bí léèrè ọkùnrin tán dúró tì lódìdí ọdún kan tá a lè jẹ ní bàtà tó jẹ pé kò ju ìbálòpọ yìí lọ ìjọ ṣé kò ní sú obìnrin ni ọkùnrin tá a dúró tì tó jẹ pé lódìdí ọdún ò lè jẹ ní àkàrà ọ̀pá méjì ṣé kò ní sú obìnrin ni bọ nígbà táwọn ọkùnrin ọba sọrọ má ni àwọn ń ṣe fún o àwọn ń ṣe fún o irọ́ na màmá ń pa sá irọ́ na màmá ń pa torí madamu tá ń sọ̀rọ̀ rẹ ìbáyìí tán bá bí madamu yẹn náà léèrè ó náà ríwí o because kí n má tàn ìjẹ́ tẹ́lẹ̀ àtọkùnrin bá ṣòṣò orí bẹ́ẹ̀dì tá a bá ń gbọ́ prógíráàmù ìlọ́wọ́ báyìí tó bá pè lẹ́gbẹ̀ẹ́ mi tó sọ ọ̀rọ̀ jáde ó ṣeéṣe kí n máa try àti pè kémi náà fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ yẹn kó má wọlé o bóyá gbogbo tá à ń sọ ìbá bóyá madamu yẹn náà wà nínú ilé tọ́jẹ́ pé kò lórí ọ̀fẹ́ àti lè pè wọlé ẹ wo ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́run ò ní jọ́ dà ló wa o because èmi tí mo so obìnrin tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ èmi máa ń sọ even mo máa ń sọ fọ́kọ̀ mi kó tó di póbìnrin rà á lọ màá ní ẹni tí ọba rojọ́ mi fún tí ọba ti ní bí mi léèrè débi máa ṣàlàyé fún wọn màá ní kọ́mọ̀ wulẹ̀ rojọ́ mi fún wọn o torí tọ́ba rojọ́ mi fún wọn ọlọ́run lè dẹjọ́ ó lè dẹjọ́ burúkú léru wọn lórí so lágbára ọlọ́run ọlọ́run abákalukú tún lè rẹ̀ ṣe o ilé àtọ̀nà wa ò ní bàjẹ́ o because kọ́lọ́run máa gbèjà àwa obìnrin dání tọ́ra máa ń béèrè wípé ẹ̀jọ́ kí làwa obìnrin ṣe gan ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ìbáyìí bóyá wọn náà wọ́n náà tọ́rẹ́ mi gan ti ń tẹ̀ láti bí wọn náà ní àfọ àwa tí ò wọlé wọn kàn wọlé nìsín ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa dùn
0: ẹṣẹ́ gan ni mà fún ìmọ̀ràn yín àti ìlanilọ́yẹ̀ àti ojú tẹ́ tó fẹ́ ká fojú bòmí ìwò pétoró lè ju bí n tárákùnrin yìí sọ lọ bá wọn kàn ṣe rọra sọ níwọn bá ṣẹjú kan àtàbọ̀ yìí ó lè jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ torí pé títí tí wọn sọ la gbọ́ yìí